0: olórí ire wá polówó ọjà rẹ káyé ó gbọ́ ní bond fm 92.9 náà ni aṣíwájú lajẹ́ nínú ká polówó ọ̀gá lajẹ́ nínú ká ṣèròyìn ọ̀rẹ́ aráàlú láti tún jẹ́ láfi ṣèdè gbogbo ká sáwúsá fáwúsá ká sọ ibò fún ibò ká tún sọ yorùbá fáwọn tíá ni mo ṣe wípé bond fm 92.9 ló nílùú mo fẹ́ kó gbà bẹ́ẹ̀.
1: Bond fm 92.9.
2: Ara mi olùfẹ́ mo kí gbogbo ẹ̀dá alaye tẹ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ ohùn olúwa lẹ́nu mi. Orúkọ mi ni Wòlíì Rótìmí Ilésọmí Babasioni. Ibikíbi yòówù kẹwàá nínú ayé lórí gúmẹ́rẹ̀rin àgbáyé tẹ̀ ti ń gbọ́ mi. Ẹ múra o, ẹ jẹ́ ká gbàdúrà. Ẹ lè kàn gbọ́ mi, gbàdúrà ikí èmi kí ó tó sọ àsọtẹ́lẹ̀. Sọ fún Ọlọ́run, egbò tí ọ̀tá lọ wà láti ṣe mí níjàmbá. Màmá sọ bẹ́ẹ̀ o, egbò tí ọ̀tá lọ wà láti ṣe mí níjàmbá. Egbò tí ọ̀tá lọ wà láti dá mi dúró. Ẹ̀mí mímọ́ o, ẹjọ́ ṣiṣẹ́ lòdì sí wọn. Kò gbúdọ̀ kàn mí bẹ́ẹ̀ ni kò sì gbúdọ̀ báyé ọmọ mi jẹ́. Bẹ́ẹ̀ ni kò sì gbúdọ̀ ní ìpalára fún mi. Màmá sọ di àdúrà bẹ́ẹ̀, bàbá gbàdúrà yẹn. Orúkọ Jésù, egbò táyé wà nítorí mi. Èwo tó ń já láti ṣe mí níbi, láti ṣe mí láìdá tàbí ọmọ mi. Olúwa ẹjọ́ padà sórí wọn. Jésù olúwa wa àmì. Màmá mo fẹ́ gbàdúrà fún ẹ, bàbá mo fẹ́ gbàdúrà fún ẹ. Gẹ́gẹ́ bí wòlíì, ẹ wo bí, kò sí nǹkan tó dàbí àdúrà o. Tẹ bá wo ọmọbìnrin kan, ó lọ yá aṣọ lọ́wọ́ rẹ̀. So ó mọ̀ lọ rè yá aṣọ yẹn ni, ṣùgbọ́n gbà tó máa dá aṣọ yẹn padà, ó ti parí iṣẹ́ sára ẹ̀ pé kọ̀rẹ́ òun lè ya wèrè. Abẹ́ràyé ǹjẹ́ wá mọ̀ pé n tó fa ìbínú ẹ̀ kò rí bẹ́ẹ̀. Gbogbo èrò ọkọ̀ ni pé bóyá ọ̀rẹ́ ẹ̀ yẹn ó ń fẹ́ ọkọ̀ tó ṣẹ̀ṣẹ̀ rí bẹ́ẹ̀. Àwọn yẹn kàn kiri àwọn tó ń yọ mọ́ra wọn ni kò sí ibi kan tó wà lára wọn. Ṣùgbọ́n gbà tí ọ̀rọ̀ dojú ọ̀gbagadè dá fún ẹni tó káṣọ wá, Ọlọ́run ló ní kí ìyẹn máa tí wọ̀ pé wọ̀ ó ní kò sí nǹkan kan ló bá fi tìjú wọ̀. Ó ń wò pé ṣe borúkọ ọ̀rẹ́ òun náà dá sí, ẹni tó ń ṣiṣẹ́ sí, ẹ̀bọ́ òun ni òun nu orúkọ ẹ̀ náà dá sí, ló bá wọ̀ ó ya wèrè ni o. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtọwọ́ àwọn wòlíì, torí pé oríwòsàn ogun padà ṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀. So ìwọ náà mo fẹ́ kó ṣàmí. Gbọ́ o, gbogbo ẹni tó fẹ́ràn, gbogbo ẹni tó ń ṣoore fún, tó sì ń jí gbàdúrà fún lójoojúmọ́, gbọ́ o, tó wá sọra rẹ̀ di ìkòkò ajẹranjẹgun, tó sọra rẹ̀ di àkékè, gbọ́ tó ní àfi dandan kó ń ba tiẹ̀ jẹ́, ní orúkọ Jésù. Wà á ṣe àmì mẹ́ta fáyà kan, iṣẹ́ bí wọn, èrò bí wọn, gbọ́ kó padà sí orí wọn. Àmì àmì àmì fáyà. Gbọ́ o, àwọn àdúrà tó kù yìí, àmì mẹ́ta fáyà kan, àmì mẹ́ta fáyà kan, àmì mẹ́ta fáyà kan. Màmá kan tilẹ̀ ń gbọ́ mi. Gbọ́, jẹ́ kí àmì ẹ kó le, kí gbogbo àgbáyé ó gbọ́. Mo pàṣẹ, mo dúró lórí àpáta ayérayé, mo dúró lórí àpáta ayérayé, mo sọ̀rọ̀ àṣẹ, mi ò mọ dáṣọ. Mo wí lórúkọ Jésù Kristì ti Násárẹ́tì, ìpè ayé lára rẹ, tó ní ọmọ gbogbo ọmọ tó bí, pé wọn ò ní nawọ́ sí wọn pé ẹ wà àwọn ọmọ ológo yìí. Gbogbo ẹ̀dá alaye tó ti sọ nínú ọkàn rẹ̀ pé òun ò ní gbà pé kì í ṣojú òun ni àwọn ọmọ rẹ yóò ti rógo lò láyé. Gbọ́, ẹni tó ní kò ní ṣojú òun yóò ṣẹ̀yìn rẹ̀. Àmì fáyà, torí ó di dandan kí ọmọ rẹ kó ṣe kí ni o, kó rógo lò láyé. Èmi wá dúró lórí àpáta Kristì. Mo pàṣẹ gẹ́gẹ́ bí wòlíì, gbogbo ọmọ tó bí tó tara rẹ̀ jáde lórúkọ Jésù, kọ́ lọ máa rógolò. Ìwọ ti ká lára rẹ lórúkọ Jésù, lọ rógolò. Wà rógolò. Ọmọ rẹ̀ arógolò. Ìwọ gan arógolò. Wà rógolò. Gbogbo ẹ̀yin ènìyàn pátápátá tí ẹ̀ ń gbọ́ mi, pàápàá ẹ̀yin obìnrin, màá gbàdúrà fẹ́yìn ọkùnrin náà o. Kẹ́ máa lọ máa wò pé mò ń ṣe pàṣíá. Màmá, lóòótọ́ àti òdodo, àǹtí, kó tó wọlé ọkọ yẹn, àwọn èèyàn ń kí ẹ, tó ń yọ̀mọ ẹ, tó ń sọ pé lágbájá, ó dẹ̀ wá wọbẹ̀ tán, ó wá di wípé 80% wọn ló padà wá kórira ẹ. Bákan méjì ni àwọn ogun kan wà, ogun abánirìnrìn àjò ilé ọkọ. Àwọn ogun kan dẹ̀ wà, èèyàn máa ń bá wọn nílé ọkọ ni. Èmi wá gbàdúrà loni wa bori won ami fire ani wa bori won se ni oruko Jesu wa bori won gbogbo eyin ti omo yin lole oko to debe ti isoro dide si tabi ti awon ikoko ile oko to dide si mo pase loruko Jesu omo yen ko bori won ko leke eyin okunrin na to je wi pe e lowo e ni gbogbo e iyawo to de iyawo de tan logun de iyawo de tan ni soro de iyawo de tan ni damu de iyawo de tan ni gbogbo nte en se lo lo duro lana ma wo iyawo e bi nti o da awon ko ma wa to je pe won fe oni iyawo won de ti leri ko da bi iyawo yen ti de bayi inu bere si ni bi won ni se ami meta faya kan mo pase iji ile to duro de akoko igba ti iyawo na de mo pase ba iji yen ko dawo duro loni gbogbo eka ti a pe ni eka ogun ti le baba ti le ya e ti ntele kiri bi kibi to ba lo to lohun ni gba ko layo ina pa won Jesu oluwa wa abi kin to gbadua fun awon iya loja baba loja e ma binu pe a lo rin a de lo testimony sugbon olorun ni eri nte ba si gbo lenu mi eri na ni gege bi ati mo pe arinrin ajo ni mi mo wa ni rin ajo sugbon lagbara lowo olorun e bere si ni gbo awon eri se wa ri eni ti sejo isegun gbogbo eyin ara mi olufe ni ni suru lere e ja pade ni suru lere ipade adua nla wa nbe e ma bo e je ka je gbadua e wa gbo o adua ose meta ti oluwa ni ka gba eni ni yo pe yo si pe loni o ma pe loni o mama o wa le oko o de fe alaafia nbe o fe tesiwaju nbe o fi ayo nbe ma bo loni je ka je gbadua anti boya ise oko re o lo dede o de fe ki ise oko re o lo gbogbo yo wu ko fe seri odun yi ma tin pari lo un taja un sise bo beyan ba nse lala ko tu gbudo ma laagun lodi lodi ko ma rowo jeun bo keyan ma se wahala ko ma de la ko ma lu un se wahala losan wahala loru wahala laaro wahala lale o de la no ja gbadua samu ta fi pari adura yen leni o ma ni agbara loni tin se ojo isegun e dakun egbere bayi e ja pade ni suru lere adura yen ma ni agbara gbogbo en ti en ta onje un taja e oni se owo tailor adresa mechanic nkan kan eyin contractor gbogbo yin pata supplier e ja pade adura yen ma lagbara mo de dupe lowo olorun ni owo de ye wa ibi ta ti se soji then number 2 ni badagiri ibi ta ti pari soji testimony ti mo ti gba lori ise adura anu o koja be o mo fe ma riru eri laye awon kan ni baba e ma ta ni 20,000 mo lolohun ni je egberu mejo yen na ni sey ororo back to sender 1300 awon eyan koda won ya mi lenu mama kan didi wa lati badagiri wa si owode o de wa re yo kokan oni baba o lo ma ra ni 55,000 o de ra ni 5 mo ni e ma oni meji to n ra ni bereko ni badagiri o lo koja be bakan na ibi ta tin se soji lowo ta ti pari e oro eri yen mo fe ma riru eri laye olodumare lo nsise agbara ki se eniyan loruko Jesu yo dara fun yin mi ni ko ra mi so pe dodo ko ra roro back to sender ni 5000 mama yen won ti ra won ri ayi pada nipase ise iyanu olodumare ni won se ra be so ti ye sugbon wan tede ni ororo anu egberu kan iyo agbara egberu kan won oro iyo yen ti e koja be so loruko Jesu yo dara fun yin oko yin abale leyin ti e nbo laaro yi wa si pade suru lere eyin ti e nbo lati mo se eyin ti e nbo lati bariga e ma bo wa soju elegba eyin ti e nbo lati mo se e lo si ojuwoye te ba dojuwoye e bere moto to lo si Fuja Street nibi ta tin se pade yen gan e ri koro pe ti o gbe yin debe now eyin ti e nbo lati bariga te ba ti doju elegba e ko so fa won yan pe e lo si Fuja Street direct en te ba lati Eko Eko di mota e wo moto to lo si National Stadium tabi Teslim Balogun Stadium ni suru lere te ba debe kewa bere Fuja Street won mo yin debe eyin ara mi olufe nili my two estate okota ejigbo isolo e ma bo ni sele express te ba ti de sele express ele lo si lawansi te ba ti de lawansi yen e bere lowo awon ni moto pe e lo si randu abeni junction te ba ti bo le randu abeni junction yen e wo ko yin by street akoko lapa otun Fuja Street ni yen ago mejo laaro ni pade o bere a pari ni ago mokanla o da mi loju pe wa ma ni olorun sewari eyin ti e gbo mi lowo lowo yi e ko gbiyanju e mu photo ti yin gangan e mu dani a fe gbadua laaro yi a fe gbadua bo nto nle pe o fe se kodun to kari ni oruko Jesu o de ma se se fun e alo ma se se fun ese ma wo awon to fi ese yeye po ti pari awon kon lo da e loju emi won na ni wa ti pada ni olorun pelu gugu lowo le dumare be to ba di ojo Wednesday wo li yin bo mo nbo ni logbo elegba ba meme yo me gbegede agbena gbogbo eyan mo olorun o eja pade o ni logbo elegba town hall ni ojo Wednesday eyi ti e nbo lati ona badagiri agbara nkankan lusada te ba ti de agbara e wo moto to lo si e ko so fun oni moto pe abi anybody pe en lo si Iyanaira bus stop eyi ti en bo lati okoko nkankan my two e wo moto to lo si Iyanaira te ba de Iyanaira ko ju bi 3-4 minutes si Iyanaira e gbe okada to ba gbe moto je ki okada lidi e ko lo lo si ilogbo elegba town hall gbo a bere ni ago melo abere ni ago mejo apari la ago mokanla iyen ni koko o sese ka pin mantu ni ojo na mi ami mo kiyin o eyin eniyan olorun gbogbo ni lo mo se second friday ososu e ma gbagbe ti osu yi mo wa dupe lowo olorun tori enina ni ojo akoko ninu osu kesan gbogbo yin pata ni mo ma anoint ni suru lere loni anointing for the first day of the month. Ojo akoko ninu osu. Mama, bikibi to ba fe lo party. Besegbe kan ko ja pade suru lere loni. Ororo yen ma da si e lori. Koda oja to nta, photo awon mo e, ise to nse, mu dani laaro yi. Ma anointing gbogbo e patapata. E tori osu igbodo pe e. Ati mosu bayi, gbogbo wa la mo iye ti odun iku to ma fi pari. So nipa anointi yen o da mi loju pe wa ni olorun ibi to ba fe lo bo je bi ise ni abi nkan kan abi o fe lo kiyan party bayo ko je ka jo pade loni then te ba ti de Iyanaira ni ola Wednesday ele lo si ilogbo elegba town hall ilogbo elegba town hall yo dara fun yin okan yan bale eyin na ma anointi yin fun osu tutun I to dabi re ni ojo Friday mo nbo ni Isaga nibo ni Isaga Sabo under bridge onijoku town hall ibi ta ti ma pin mantu lofe ti e ni sanwo a si tun gbadua meje bakan na pelu samu meje eyin ti diroko on the 5 ojo karun ninu osu ta wa ni isoji idiroko ni waju ile oba oniko ni diroko border ago mejo ipade abere a si pari ni ago mesan lale pe ero ibani soro yi 0706717 0079 bele ko si 0706700079 eyin ara mi olufe e ma gbagbe e fi second gbogbo ni patapata ipade ti mu si yen second friday of the month ni friday keji ni osu osu ni ti osu yi gbegede o gbe na meme yo si mi nitori na te ba ti de onile gogoro bus stop aro ni o onile gogoro bus stop ni mu si ele n lo si idera cinema hall tade your street God bless you to share with you eyin te fe ran ipade yi lowo se ko de pe mi eni ni ojo akoko ninu osu yi send 2000 naira to ba ti send e ma gbadua fun e so ti ye emi gangan ni ma sure fun e fun osu tutun wa ni oluwa losu yi je gbogbo ope account number yen ri 00699361107 bele kan si 00699361107 Access Bank. Access Bank. Oruko to wa nbe, Light of the Living Church. Ma pe number yi bayi ki ma gbadura fun 0706717 0079. God bless you.
0: Bond FM 92.9 lo ni lu

Ọlọ́run ni òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn Matthew Amadupe lọ́wọ́ Ọlọ́run fún oṣù kẹsàn àtúnwọnú ẹ̀ láyọ̀ alágbára gíga Amadupe ẹ bá ń ké hallelujah gbogbo àlàyé ẹ bá ń ké hallelujah Ọlọ́run tó gbọ́pẹ́ Noah lẹ́yìn ìkún omi gba ọpẹ́ wa lórí mama gba ọpẹ́ wa lórí baba gba ọpẹ́ wa fún àtìlẹyìn oṣù kẹsàn-án oṣù gbàgbà àwọn kan ní kò dá èmi ní nínú rẹ lèmi ti máa ránu gbà fún gbogbo èèyàn tí ó ránu gbà nínú oṣù kẹsàn-án lọ gba ọpẹ́ wa ó dáa náà mo gbàdúrà àánú ọ̀jáde sí lórúkọ olúwa àánú ọ̀jáde sí oṣù kẹsàn-án oṣù sẹtẹmbà ìyẹn ni wípé nǹkan kan gbọ́dọ̀ bà sínú ilé wa Matthew ní wà ní ọ bà sínú ilé wa bíbélì sọ wípé ọ̀rọ̀ yóò hu ìyẹ́ bíi ti dì yóò máa fò tó bá ti wá ń fò lọ ilé ta ni ó bà sí ire máa bà sílé rẹ ayọ̀ ó máa bà sílé rẹ ìrànlọ́wọ́ ó máa bà sílé rẹ gbọ́dọ̀ ìṣe ń lọ ẹ̀mí rẹ kò ní lọ sí ẹ̀mí ọmọ rẹ kò ní lọ sí ẹ̀mí aya rẹ kò ní lọ sí mo bẹni tó láyé àtọ̀run ọlọ́run Abrahamu ọlọ́run Isaki àti ti Jacobu bí ọdún yìí ṣe ń lọ ayé rẹ kò ní lọ sí ó rí ọ̀fẹ́ ọlọ́run ó yá lórí rẹ kó máa sọ̀rọ̀ àánú ọlọ́run ó yá lórí rẹ kó máa sọ̀rọ̀ ìrànlọ́wọ́ ọlọ́run ó yá lórí rẹ kó máa sọ̀rọ̀ ayé rẹ gbà yá bẹ́ẹ̀ ló máa rí.

0: pẹ̀lú ìkọrọdù pẹ̀lú ìfàmì òróró yẹn ọ̀tún ìṣó wà lágbára ńlá láti máa gbàgbà fún gbogbo onípojúpo ènìyàn adún méjìlá òróró òru kẹjọ ìṣó wà lágbára ńlá yóò máa wáyé ẹni gbogbo ìyá máa láǹfààní láti máa gba ìjọ òróró kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́ táwọn ẹgbẹ̀rún kan ogbó tó bá wọ́n tún máa gba oúnjẹ lọ́fẹ̀ẹ́ táwọn ọmọ ilé ìwé tún máa gba báírọ̀ méjì méjì tí bàbá adún ayé kéko tí sẹ́gun ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ olórí ẹ̀mí ló ń bọ̀ láti ìkòròdú gẹ́rájì ẹ̀wọ̀n mẹ́rùwá tàbí máìkúrà tó ń lọ sí ẹ̀rọ ẹlẹ́gbẹ́ ẹ̀sán kalẹ̀ ní gbẹ́gà bọ́stọ̀ ẹ̀sán dẹ́sùn ní kejì títì ẹ̀mí ọ̀kadà kẹsàn fún wípé chọ́ọ̀chì bàbá adún ayé kéko tí sẹ́gun lẹ̀ lọ àgbẹ̀yẹ́dẹ́bẹ̀ ẹ̀ tún lè gbé tẹlifóònù nọmba yìí 08066481455 owó ọjọ́ Friday yìí ni o jẹ́ kájọ pàdé ní.
1: Gbogbo ẹ̀yin sọ́jà of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé sọ́jà of Christ ní orí òkè No More War ní ìlú Apatere. Àwọn wo la ń pè ní sọ́jà of Christ? Nọmba 1, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Nọmba 1, àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń fara hàn nínú ìpàdé yẹn. Gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Nọmba 2, gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn, èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday. Orí òkè No More War nílùú Apatẹrẹ, gbé mọ́tò rẹ kó máa bọ̀ síbẹ̀ láti Iwo Road. Tẹ́ ẹ bá ti dé Iwo Road, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji. Ẹ wá sọ̀kalẹ̀ ní Apatẹrẹ, orí òkè No More War ní Lagelu. Ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní Apatẹrẹ, ẹ ti dórí òkè. Ẹ kàn bèrè bàbá AK 47 gbogbo ayé ló ti mọ̀ bẹ̀. Àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago méjìlá. Ó máa ń ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ. Ohun tó ń là kọjá yẹn ó gorí ẹ̀. Ó láǹfààní àti rí mi. Èmi àti ẹ ó jọ sọ̀rọ̀, a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀. Ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony. Jésù Olúwa wa. Matthew ebóṣù kẹsàn-án la wà yìí. Àbí bẹ́ẹ̀ kọ́ lágbára Ọlọ́run gbogbo àwọn tó ń bẹ ní ẹgbẹ́dá ní Èkó Friday àkọ́kọ́ màá wà lọ́rídọ̀ yín lọ́ndì fọ́ lágbára Ọlọ́run. Tẹ́ ẹ bá ti dé ìyànà pàjá ẹ̀yin ẹwọ mọ́tò tí ó ń lọ sí Alágbútan kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ sọ̀kalẹ̀ ní ojú odò water bus stop. Water bus stop yẹn ibẹ̀ gangan oní chọ́ọ̀chì wa yẹn wà. Màá wà ń bẹ̀ láàárọ̀ Friday ní agbára Ọlọ́run. First Friday ni mo máa ń wá síbẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ wá wà ní Korodú lágbára Ọlọ́run First Friday mo máa wà níbẹ̀. Ìsọ òru ni o. Àwọn opó ẹgbẹ̀rún méjì ńlá tún fún lóúnjẹ. Ẹnìkan ní ẹ̀sà ẹ̀mí ẹ̀sọ pó mo dẹ̀ nídìí oúnjẹ mo ní ẹ fún. Gbogbo ẹ ń bá wá síbẹ̀ àtòpó àtìyànrere o. Gbogbo wọn pátá ẹgbẹ̀rún méjì láàtún fún ní indomie spaghetti àti rice gbọ́dọ̀ ń se fún alágbára lágbára Ọlọ́run ojú òní tì yín. Ẹ̀yin tẹ́ ẹ máa dírẹ́sì tẹ́ ẹ bá ti dé Ìkòròdú níbi ẹgbẹ́ mọ́sálásí yẹn ẹ wọ mọ́tò tó ń lọ sí Ẹlẹ́pẹ̀ ẹ sọ kalẹ̀ ní gbàgà bus stop kẹ wá fóònù sódì kejì ẹ sọ fún ọlọ́kadà pẹ̀ lọ sí AK-47 lọ́dọ̀ bàbá àdúrà. Mo gbàdúrà ìrí ò máa tẹ̀lé ọ. Ìwọ ni o, àánú ò máa tẹ̀lé ọ. Ojú rere yóò máa tẹ̀lé ọ. Ìrànlọ́wọ́ yóò máa tẹ̀lé ọ. Ìwọ ni o, ò ní ṣe dádúró lórúkọ bàbá ọmọ ẹ̀mí mímọ́. Gbogbo ẹni tó ń sàmí oṣù yìí máa pè yín. Matthew kí ló oṣù kẹsàn-án kí ló mú lọ́wọ́ oṣù kẹsàn-án. Olúwa ní sọ fún gbogbo ẹni tí ń wọ́ mọ́ pé lóṣù kẹsàn-án yìí á yà wọ́n lẹ́nu. Ìwé Luke chapter 1 ní verse 36 ẹ gbọ́ tó sọ ni. Luke chapter 1 verse 36 to 37 ń sọ̀rọ̀ lọ.
2: Elizabeth
1: ìbátan rẹ.
2: Òun pẹ̀lú lóyún ọmọkùnrin kan.
1: Ní ògbólógbó rẹ̀.
2: Èyí ni oṣù kẹfà.
1: Èyí ni oṣù kẹfà. Fẹ́ni tá ń pè ní àgàn. Kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe.
2: Màríà
1: sì wípé. Matthew tí oṣù bá ti pé mẹ́sàn-án gbogbo ẹni tó wà nínú oyún ó gbọ́dọ̀ bí. Àbí bẹ́ẹ̀ kọ́. Èèyàn mélòó ló sàmì oyún ayọ̀ tó o ní fún ọjọ́ pípẹ́ ó máa bí lóṣù yìí báyìí. Oyún ògo tó o ní ọjọ́ pípẹ́ ó máa bí lóṣù yìí. Matthew ẹlẹ́ẹ̀kejì 9 ni nọ́mbà tó tóbi jù inú gbogbo nọ́mbà 1 2 3 4 5 6 7 8 9 olo tóbi jù lágbàáyé kìí ṣe 10 o. Tẹ́ẹ̀nì ó kà àtòdo olódi mẹ́wàá àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n 9 ò ní nọ́mbà àkọ́kọ́ tó tóbi jù. Ta ló sàmí ire tó tóbi àánú tó tóbi ìgbéga tó tóbi adarí ẹ̀ sọ́dọ̀ rẹ̀ báyìí. Àníwọ̀ ni adarí ẹ̀ sọ́dọ̀ rẹ̀ lọ́sù kẹsàn-án Matthew nínú ìwé Matthew 27 kó orin tó ṣẹlẹ̀ ní verse 45 ní wákàtí kẹsàn-án òní Jésù ló jọ̀wọ́ iṣẹ́ lọ́wọ́ wákàtí kẹsàn-án láti wákàtí kẹfà òkùn kó súbọ̀lẹ̀ tó fi di wákàtí kẹsàn-án ní wọ́n wákàtí kẹsàn-án Jésù kí lọ pé Eli Eli lama sabatani Ọlọ́run mi ese to fi kọ mi sile Matthew ni korita yen awon ti won o ko eko bibeli to ye oro Ọlọ́run oye won ki mo tunme nto so ni pe ni ikorita yen baba gbe oju wo le latorun lati wa wo nto nsele o wa ri omo re to ru ese aye ese to ru yen baba o le wo ese to ra ko wi pe oju Oluwa ki ri ese bo se ri ese o gbe oju kuro lara omo omo wa pariwo elai elai la masa batani baba mi e teyin le ma mi nse e se te gboju kuro lara mi lakoko yen ile mi ede kan jade lenu jesu o wi pe o pari ibi o pari sini mama wo lo sami ekun re ibanuje re ipanju re losu kesayi o pari sibe bayi ba se wonu osu kesayi mo ba ile eleda soro gbogbo yin pata ekun yin ibanuje yin ipaju yin o pari sibe osu kesan Matthew inu we Acts of Apostles chapter 3 ni verse 1 bibe ni wipe ni wakati kesan nje Peteru ati Johanu won goke lo si temple ni wakati adura ti se wakati kelo wakati o je osu adura Matthew osu kini mo pe eni to ngbo mi adura re ma gba se ri gbogbo eyin te wa ni Ibadan eje apade ni challenge and say deliverance yowo lowo deliverance yowo eyin to wo yin ma mu ti ma nbo eyin to wo mi ma mu ti ma nku eyin to owo yin ma mu ti ki ye o mi kan ga ti nbe lori oke yin ni challenge aba nibe ni mo ni ki gbe wa na de fi loluwa ni ka ma de pa o mi yen loluwa ni ki bu iyo si ka wa fi fo owo wa laaro ojo Thursday ago meje pa sago mewa lojo Thursday nibi kibi to ba wa iwo na try ko jo yin wa ne malete ni challenge mo gbadua ire jade sodo re bayi iwo ni se ire jade sodo re Matthew so wa mi bayi wakati kesan nje wo mo pe ebun emi ta ba npo ni Christiani o gbodo ni ebun mesan Matthew iwo wo Galatia chapter 5 verse 22 to 23 Galatia chapter 5
2: sugbe
1: so ti emi ni number 1 ife
2: ayo
1: alafia elekeri ipamara ekarun ni iwa pele keje ni isore
2: igbagbo
1: iwa tutu ati kore gbogbo eje mesan eso temi egbe owo le ori yin mo gbadua iwo ti eso emi re ti lo o ye gba pada bayi isore abajo Matthew iwo wo awon kan lo online won wo pe ababa yo bere owo fun e ande wa lati tona jeje o de wa si church baba mo ri pe mo ngbo program yin e o ki nbere offering all the time ma ni ki wa gbere fun yin ke fi support ise oluwa inu wa dun gbogbo nkan tin o ne baje a kan fe ke mo pe ki se ntori owo n la fi se tan se iyinrere la nke e te ba wa n support wa aanu Ọlọrun leyin na reti ta lo sami aanu yen jade sodo re gbowo lori re ire o wa sori re aanu o wa sori re mo ma celebrate loruko baba omo atemi mimo ojo ayo ri oni baje odo ogo ri oni yan mo ma celebrate o ti sebe ni osu yi ojo meta na ni ana oni atola ona ma fi nbere fun owo yin rere itakale yin rere ke so won ta fe je ko de di adua re lowo bo fun wa adua re o gba bo fun wa adua re o gba ko se nto le di adua re lowo ko mo gba o ka je wi pe oke bayi lowo afun ni ma nbe enikan gbo mi ina lowo dide fun o bayi so laaro yi eyin te ba le furugbe sinu yin rere mo so fun Jesu mo ni ororo yen je ka ta ka fa won olopaju Jesu ni lara emi ni ke nawo le lori e da ororo sori mi e ma lo fe ni kankan mo mi eyin na nawo si Jesu laaro yi lawon radio yen ba se nse tolo nde n ba wa da ko mo lagbo ni lo e o ra anu gba Pastor Matthew awon ti an fe ti ire leyin ti an fe ko ma tesi waju e fun alakanti church o to do su to nbo
3: UBA
2: Holiness Anointed Church
3: 10 10 24 24 64 64 03 03 80 80 10 10 24 24 64 64 64
1: 365 days o ma ma ri me live lori YouTube ati lori TikTok pe lori Facebook lagbara Olorun oru awon angeli la pe o nlo lowo lowo yo dara fun wa aye kan to wa yi o ni sunkun be lo ma ri
2: amen.

Friday.

Ni beggar Boston, and so that's what they did.

alákìtiyan tó lè ṣe tìǹtọ̀ ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn ó ní tòsí nìkan ó ní gbogbo ọ̀nà ló gbà mí ó kì í ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ yé kí ọmọ ọlẹ́nìkan la yorùbá bí ìgbé ayé tó ní ìtumọ̀ limit 100 MTN iléeṣẹ́ MTN Nigeria ó ń sorúbọ̀ wí ètò yìí ọ̀rọ̀ àgbà ẹ pàdé wa lórí àwọn àtẹ ayélujára wa Instagram ọ̀rọ̀ àgbà 247 TikTok ọ̀rọ̀.àgbà 82 Facebook ọ̀rọ̀ àgbà bákan náà lórí YouTube wa Mr. GRA TV ẹ subscribe ẹ like kẹ́ẹ̀mọ́ wo gbogbo ti lọ ń bẹ̀ Abdulrazak Abdulgani Mr. GRA orúkọ mi iléeṣẹ́ MTN Nigeria lókèlókè ńlá bó ṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó ọwọ́ kèlẹ́ mọ̀ lọ ẹ̀kú kalẹ̀.

ṣáájú níléeṣẹ bond fm 92.8 tó wà ní onígbòǹgbò gr ní ìkẹjà tá a bá dé abala àgbéyẹwò láàárọ ìkíra kẹyìn màmá ẹyìn bàbá yẹn ọjọgbọ lọdẹ kájọ foríkorí fi kùnrùkùn lórí ẹ bí ọmọ ẹdá nígbà tó bá bẹrẹ sí ní jíbọ ọmọ àgbàdúrà pé kóun ní gidi lọwọ nínú ìgbìyànjú àti níṣẹ gidi lọwọ tó lọ bá bá ẹdá ṣe tó tẹ ìjọba ṣe inú ẹ a máa dùn pé tó bóun ti bèrè iṣẹ kóun láyà àti àlàáfíà kóun fẹ ìtì láyà àti àlàáfíà nígbà tó ń bá fẹ ìtì ó ti á ṣe òṣè kankan gbà ṣùgbọ́n kí ni ká ti gbọ́n pé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó wáyé pé wọ́n fi tí wọ́n fi iṣẹ́ tó wá dìgbà tí wọ́n fẹ ìtì tó wá jẹ́ pé ẹ̀tọ́ wọn wọ́n wá òun rí gbà nígbà kan àná ó tó di pé wọ́n gbé àwọn ìlànà tuntun dé ilé iṣẹ́ tí àwọn èèyàn bá ṣiṣẹ́ tí wọ́n fẹ ìtì wọ́n á wọn lówó wọ́n ń pè ní gratuity wọ́n á fún wọn ní àwọn owó fẹ ìtì tó yẹ pé ó yàtọ̀ wọ́n á tún fún wọn láwọn ẹ̀bùn sí ń gbà ni wọ́n á ṣètò ìdájọ́ nígbà tí ààrẹ tẹ́lẹ̀ rí olóyè olùṣègùn ọbaṣẹ́kí dórí àná wọn ṣe ìdásílẹ̀ àwọn àjọ tí wọ́n pè ní pencom láti pé wọ́n máa lọ nínú owó oṣù àwọn òṣìṣẹ́ wọ́n máa bá wọn fi pamọ́ tí wọ́n á parí iṣẹ́ wọn kò wọlé wọn lọ́wọ́ tí wọ́n máa lọ ṣùgbọ́n kúkú àwọn tí wọ́n ṣe fẹ̀yìntì lọ jẹ́ pé wọn ò rí ọba àwọn ẹ̀tọ́ wọn yígbà ẹ má gbàgbé o ọtọ ni eléyìí tí wọn pencom tó ń yọ torí pé ẹ̀tọ́ àwọn èèyàn yìí pé nínú oṣù wọn ni wọ́n ti ń yọ pamọ́ ó yàtọ̀ sí eléyìí tí wọ́n bá ti jẹ́ pé tó ó yà ìjọba àbí iléeṣẹ́ yóò fún wọn lọ́tọ̀ pé tó owó ìfẹ̀yìntì ẹ lélẹ́yìí ṣùgbọ́n dàbí pé a ti ń da kiní òun pọ̀ èyí tó wá ń bá àyàn lọ́kàn jẹ́ ni pé owó oṣù tí wọ́n ní wọ́n yọ nínú owó àwọn èèyàn àwọn tí wọ́n jẹ́ aṣẹ́fẹ̀yìntì láàrin ìgbà nǹkan kan ni wọ́n á sọ pé ó ṣe lánàá yìí níbi tí àwọn tí wọ́n ṣẹ́fẹ̀ ti ìpínlẹ̀ èkó tí wọ́n lọ sí ilé ìjọba haúsá ní ìpínlẹ̀ láti máa fi ẹ̀hónú hàn pé àwọn ò rí àwọn ẹ̀tọ́ àwọn gbà tó jẹ́ owó fẹ̀yìntì wọ́n ní àwọn àjọ tó ṣe ní sọ̀rọ̀ nípa owó fẹ̀yìntì ní ìpínlẹ̀ èkó èyí tí wọ́n pè ní laspec lagos state pension commission kó wọ́n sọ pé àwọn owó ìfẹ̀yìntì táwọn jẹ àwọn bàbá àwọn màmá tó fẹ̀yìntì tó náà lọ

0: lọ́nà okòólérúgba àti méjìdínlógún ìyẹn tó ra 38 billion naira pé àwọn ti san fún ẹgẹ́ bí ẹ̀tọ́ àwọn ìlú àwọn tí wọ́n jẹ́ àwọn aṣẹ́fẹ̀yìntì wọn bínú pé irọ́ o kò sí nǹkan tó jọ ọ́ alága wọn níbẹ̀ wọn comrade michael omi sunday wọn yarí wípé kò sí nǹkan tí ó jọ pé ìjà ó jáde gan àwọn ń béèrè ẹ̀tọ́ àwọn lọ́wọ́ ìjọba ni bẹ́ẹ̀ sì ni wọ́n sọ nímọ̀ pé ẹni tó dàgbà fún àwọn contributory pension scheme comrade disan olúfẹ́bọ̀n wọ́n bẹ̀rẹ̀ sí ṣàpèjúwe wípé gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ tí àwọn ìjọba ń sọ pé owó ìpè kò rí bẹ́ẹ̀ pé tó tún wá gbà wọn ni pé ìgbà táwọn fi ẹ̀hún hàn láti jẹ́ kí ìjọba mọ nǹkan tó ń ṣe àwọn wọn ní àwọn ọlọ́pàá wọn tún wá yin tàbí sáwọn ọ̀pọ̀lọpọ̀ náà sì rèé àgbà ti dé ojú gan ò tí ì gbádùn dáadáa tẹ́lẹ̀ ẹ tó wá tàbí ẹ tó wá yìn yín sí àwọn bàbá tí ojú wọn ti ń dàgbàlagbà kọ́ báyìí ló jẹyọ lánàá òde yìí ibi táwa lọ láàrin ni pé wọ́n ní ẹni tó wá máa dàgbà ó yẹ kó gbọ́ ọ̀pá sọ̀rọ̀ lọ́wọ́ arúgbó wọn la sì ń gbàdúrà pé ká dàgbà tá a bá dàgbà bó la fẹ́ lọ. Ṣé gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ọmọdé àwọn tó wà lẹ́yìn púpọ̀ ni wọn rí wọn ń gbọ́ ṣé ẹ̀rù ò ní máa bà wọ́n débi pé máa jí owó ìjọba kú pé àkúmọ̀ bàbá yìí náà ṣe bọ́ yá nǹkan tó jẹ́ tọ̀ àárẹ̀ ìgbà ṣé bá a ṣe ń ṣe sí àwọn aṣẹ́fẹ̀yìntì wọ̀nyí ṣé ó lè mú ìwúrí bá ọ̀pọ̀lọpọ̀ yẹn gan láti fẹ́ ṣe orílẹ̀-èdè wa.
1: Mi ò ní bínú láàárọ̀ èyí torí gbogbo ẹ̀ náà ló ti kó tán èèyàn méjì ló sì ń ka kókó nínú ìwé ìlẹsẹ̀ bọ́ọ̀lù ẹ̀fẹ̀ ó ṣe agbára òbúrúkọ bàjẹ́ onímọ̀ kànmọ̀kan lórí yìí kàn yàn kànmọ̀kan lórí yìí kàn yàn ẹmbásí fẹ́ẹ́ dọ̀gbọ̀pá lọ́wọ́ arúgbó káfíìnrún dúró ṣiṣẹ́ káfíìnrún fún sinmi n tó ṣẹlẹ̀ lánàá òde ìfẹ̀hónú àwọn tó yẹn kú sórí fa ìwà àjẹbánu bí bó ṣe mẹnuba fún àwọn tó kú bọ wà níbi iṣẹ o bó máa gbádùn ilé ayé wọn nígbà tí wọn bá fẹyìntì lẹnu iṣẹ ìjọba láti ká wúra àárọ yìí agbọnsẹ oyinsẹ ojú olóko ní kudukudu iléeṣẹ tó ń rí sí fẹyìntì lẹnu iṣẹ ìjọba ní ìpínlẹ èkó ní àjẹẹlẹ tí a mọ sí àríyásí wọn nípa àwọn ti san gbogbo àwọn ti bí láwọn gbà pé ìtọjẹ tó àwọn náà rí gbà kí lọ
2: Adeyemi Adesanya kòrókò ẹ̀jẹ̀ gbọ́n náà jọ́sẹ̀ papọ̀ ni.
1: Kókò tẹ́ tari sí láàárọ̀ ní 08034014141 tàbí ìlú Mọ̀ká 07020679599 ọ̀rọ̀ ṣe ni wò kalimẹ̀tọ́ ẹ̀kọ́
0: fẹ́ tẹ́. FPS sọ sórí 08094447100 09844470 tí ò bá wọlé síbẹ̀ wọ́n lè gbìyànjú kẹ́lu 88154 Integrated Personal and Payroll Information System IPPIS wọ́n sì ní káàkiri gbogbo àwọn iléeṣẹ́ tó jẹ́ ti ìjọba àti ẹ̀ka ìjọba òun náà ni kí wọ́n ṣe wọ́n ní lórí eléyìí wọ́n ní ìgbésẹ̀ bẹ̀rẹ̀ sí ṣùgbọ́n ní báyìí wọ́n sọ nímọ̀ ìpín ọ̀dà ni pé ó fẹ́ẹ̀ tókè tó ń gbé kowé àkowé lọ ni ó dàbẹ́ ẹni pé àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ òun kò tó ń ṣe ni àwọn tí wọ́n jẹ́ àwọn àyẹ̀wò ọ̀tá wọn ni wọ́n tún wá gbìyànjú wọ́n máa wá gbìyànjú láti ri pé wọ́n fẹ́ kẹ́kẹ́ lórí iṣẹ́ IPPIS gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ àgbà ọ̀jẹ̀ kan akọ́ni ilé iṣẹ́ tó ń ṣe àkóso ètò ìṣúná owó tó sọ nípa ẹ̀dá kan má dara kọ́ mi tó ní kò rò ó ní bí ọ̀rọ̀ ṣe ń lọ báyìí ó ní ọ̀dàbẹ̀ ni pé wọ́n wò pé àwọn pasípayọ̀ kan máa ń bẹ nínú ìlànà àgbàsanwó ìṣúná àwọn ètò ń pè ní IPPIS ni ṣe é mọ̀ pé bẹ́ẹ̀ àjẹ̀nà kú ẹnìkan kì í rí ẹ̀rẹ́ rà lórí àtẹ lórí ọ̀ nípa pasípayọ̀ àti bẹ́ẹ̀ baradọ́gba tó wáyé yìí òun ló mú kí ààrẹ pàṣẹ pé kí wọ́n ṣe ìtọpinpin lórí ọ̀ wá sọ nímọ̀ pé ní báyìí ní ọ́fíìsì ẹ̀ńtọ́jẹ aṣírò owó àgbà nàìjíríà wọn ni wọn ti fi ẹnu ọ̀rọ̀ jóná o wípé wọ́n lọ gba àwọn tí wọ́n jẹ owó láti ta láti wá fẹjọ́ làwọn kẹ̀kẹ́ lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ló ń ṣe pé oṣooṣù wọn máa ń ṣe àyẹ̀wò lórí àwọn ìlànà ìgbàsọ oṣù wọn rí pé ọkùnrin àti pátápátá kan tó sábà máa ń jẹyọ débi pé wọ́n ní wọ́n rí tó bá dàbí pé bóyá wọ́n padà rí àwọn nǹkan tó fẹ́ dàbí ayédèrú àná tí òbí bẹ́ẹ̀ farao wọn ni wọ́n taari àwọn tó bá dàbí pé okùn àjẹbá ń di ọ̀rọ̀ yìí wọ́n taari ẹ̀ sí àwọn ìgbọ́n efcc káwọn náà tún ṣe ìtọpinpin ètò ìjìnlẹ̀ lórí wọn ṣùgbọ́n ní báyìí wọ́n ní àwọn àyẹ̀wò ta wọ́n wá ṣe àyẹ̀wò sí iṣẹ́ IPPIS orílẹ̀-èdè wa nàìjíríà ti ń san owó oṣù fún wa ẹ̀rọ gbọ́ ìwé ìròyìn new telegraph ẹ bàrú yìí.
1: bẹ́ẹ̀ bá sẹ́fọ̀ lọ́júmọ́ tó ní lájọ́ máa sọ̀kò rẹ̀ lójú ìwé kìnìún leadership láwọn ti tòní lérí trust náà tún gbóròyìn pé ó di ẹnu náà ní ìmọ̀ràn kò sẹ́ni tí ò lè gba ẹ̀bẹ̀ kọjá o ààrẹ lẹ́wọ̀n ajá aṣọ aṣọ ẹgbẹ́ láàmì ẹ̀ tinubu ti gbá gbọmọ náà nàìjíríà nímọ̀ràn tó nípa ẹ̀ ó ní ọjà jagunlẹ̀ nàìjíríà wọ́n ń gbìyànjú.

0: 是啊，最狠心的。
1: nígbà tí wọ́n bá kí orí pẹ̀lú pé ní bí ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ohun kan ṣoṣo lẹ́ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àti náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà nílé bàbá àti àwọn aláìsùn tí a kọ́ lápò fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkẹ́ fún wa ní sallam alias àwọn àkókò ìwúrí báyìí ni àṣeyọrí nìkan ó jẹ́ ẹ̀rí ẹ̀rí iṣẹ́ takuntakun ìfọkànsìn ìtìlẹ́síwájú a kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn lọ́wọ́ láti débi tó wà pẹ̀lú àwọn ètò mọ́dàn tó fọwọ́ tó yọrantí àrùbí dájú kókó ìwúrí rẹ

0: ìpínlẹ̀ wà bí omi àmọ̀ ibi tá a gbọ́ pé àwọn àlejò pàtàkì ti wà wọn kákú sí sọ fún ọlọ́rọ̀ lórí ẹgbẹ́ òsèlú apc lórí ẹgbẹ́ òsèlú ọfọ òbókìlá lórí èdè wa nàìjíríà àti ní òkè òkun ẹ tó jẹ alága fún apc ní atlanta usa ọ̀nàrẹ́bù wahid musa òun náà ránṣẹ́ kíní kó rẹ̀ ó sì kí gbogbo wọn káàbà àti àwọn olóyún wá rọ àwọn ẹ̀bẹ̀ sí wọn pé àṣeyọrí asọ́júlá mẹ́ẹ̀ẹ́tì wú ní orílẹ̀-èdè wa nàìjíríà tó dé òkè pẹ̀lú ìrètí ìsọdọ̀tun wípé kí wọn mú ní ọ̀kúnkúndùn ó wá rọ gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ òsì pé iṣẹ́ ń bẹ́ fáwọn lórí ìgbáradì fún ìdìbò ọdún 2027 ètò ẹgbẹ́ òsì apc ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀nàrẹ́bù gbẹ̀ńlá adébáyọ̀ láìgbàgbé igbákejì apc ìtúkọ̀ ẹ̀jẹ̀ bímí gam àti ọ̀nàrẹ́bù akeem bọ́lá igbákejì alága apc láìgbàgbé dókítà adésọ́nàlá ti alága fún apc fún ìtọ́rọ̀ ọmọ ti cambridge sawyer ọmọ ọlágbẹ̀gí gbọ́n láàrọ̀ pé ó wà ń kalẹ̀ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni dókítà suleiman fún ẹgbẹ́ òsèlú apc ní manchester ọ̀rọ̀ gbogbo àwọn olóyè tuntun àti ọmọ ẹgbẹ́ náà wípé ẹ fi gbàánú kan sọ̀jà tọ̀sójú kan kó lè ba àhòbí ọ̀sẹ̀ o wípé lórílẹ̀-èdè wa nàìjíríà ẹgbẹ́ òsèlú apc kò sì fọ̀rọ̀ sẹ́yìn níbi ètò náà láti rí igbákejì alága gúúsù ọ̀nàrẹ́bù muiwa adesua láìgbàgbé igbákejì akọ̀wé ọ̀nàrẹ́bù ayọ̀kẹ́ agunbíadé apc united kingdom tó jẹ́ alūkkóró àti akọ̀wé ọ̀nàrẹ́bù ajisola àti igbákejì ọ̀nàrẹ́bù akeem williams gbogbo ọlọ́jọ́ pé ó wà níkalẹ̀ tó bá lọ sínú ìwé ìròyìn sàn ẹ̀rìn náà kà láàárọ̀ yìí o.
1: nínú ìwé ìròyìn vangard láàárọ̀ yìí. ilé ìwé ìròyìn kú sí bèrè. ìròyìn àwọn bèrè kú sí bèrè tó bèrè lọ́fẹ̀ di rẹ̀. kí ló dé ẹ gbọ́ ta ló ni àwọn ẹrù wọ̀nyí ọjà eléyìítọ́ ẹ pé ó jẹ́ kìkì dáa àwọn ìjà olóró tó ń wọlé sórílẹ̀ wà tí wọ́n bá ti gbá a mú wọn kì í mẹni tó ní o ta ló wà ní àwọn ọjà wọ̀nyí níbo ni wọ́n ń kolo àti pé gíní gan tí wọ́n fẹ́ fi ṣe lórílẹ̀-èdè wa nàìjíríà ǹjẹ́ jẹ́wọ́ ikọ̀ tí ju bí ọ̀sẹ̀ mẹ́ta lọ èyí tí àwọn àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè orílẹ̀ nàìjíríà tàbí sí nàìjíríà customs service tó yẹ pé wọ́n rí àwọn koroba kan eléyìí tó yẹ pé ń bọ̀ wá láti òkè òkun nígbà tí wọ́n ṣe koroba yìí àwọn ìbọn ọlọ́kọ̀kọ̀ gbọ́ọ̀rọ̀ tó yẹ pé kò náà náà bá ń bẹ̀ pẹ̀lú àwọn egbòogi olóró ní ibi tó ń pè ní ẹkùsù ibi tó ojú omi ní àpápá tinkan wọ́n máa tún ti rí ẹ̀yìn míì tọ́ pé ìgbà tí wọ́n máa rí tí wọ́n máa ṣí inú koroba ìwò wọ́n ní àwọn nǹkan tó bá ń bẹ̀ pẹ̀pẹ̀ gidi wọ́n ní àwọn ìbọn tó yẹ pé àwọn ìbọn èyí tí ó dágbámú tí iye rẹ lọ bí igba àti mẹ́rin òun náà ni wọ́n bá ń bẹ̀ yìí tó bá yìí yọkàn máa dùn lọ ni wọ́n ní àwọn àjọ aṣọ́ṣọ́bodè wọ́n nínú koroba kọ̀ntínà tó jẹ́ pé ó jẹ́ oní ẹsẹ̀ bàtà 20 food container òun náà ni wọ́n pè é wọ́n ní ó kàn dé láti wọ́n sọ pé orílẹ̀-èdè turkey òun náà ni wọ́n ti gbé wá wọ́n ní wọ́n ṣe gbé dé wọ́n ní ẹ̀ ní ọ̀balẹ̀ sí ojú omi ní ọjọ́ 14 oṣù kẹjọ ọdún tá a wà yìí ṣùgbọ́n pé wọ́n ní wọ́n ó tu ẹ̀rù wọ́n ní wọ́n gbọ́dọ̀ gbìyànjú àti ẹ̀wò wọ́n ṣe àrètí pé afẹ́ wò nǹkan tó wà ń bẹ̀ nígbà tí wọ́n gbé àwọn èèyàn kalẹ̀ tí ó ṣe àyẹ̀wò sí kọ̀ntẹ́nà yìí wọ́n bá rí pé ìbọn ló kún rẹ̀ tó sì jẹ́ pé àwọn ìbọn yìí ìbọn òyìnbó gidi ni tó ń pè ní glade ni tó yẹ pé ó kọjá bẹ́ẹ̀ àwọn ìbọn tó jẹ́ atamátàsé àwọn tó yẹ pé ìmọ̀ ata ọ̀ta sókè tó yẹ pé ìdún rẹ̀ gan lásán ó lè gbé èèyàn ṣubú ni jẹ́bi ẹni tó wá jẹ́ olùdarí àbí igbákejì olùdarí àwọn àjọ ìbọdè tó ń rí sí ọ̀rọ̀ nípa bá a ṣe ń ṣe ìtọpinpin àti ìṣàmúlò àwọn òfin agbófinró ní ebutekọ ojú omi náà tìmí bọmọdé wọn bẹrẹ sí ṣàlàyé òye pé sáwọn ìbọn yìí igba àti mẹrin èyí lọjẹ ìbọn tó yẹ pé ìbọn àgbà kan ṣubú ni wọn pé inú kọtẹ́nà yìí ni wọn bá a tó jẹ pé ìbọn nìkan àwọn ọta àbọn àti àwọn ọta tó yẹ pé ìmọ̀ léraléra ni wọn ló gbà lọ́jẹ́ pé àwọn bá inú koroba wọn yìí ṣùgbọ́n ẹni tó wà ní ọba yìí òun ni èyẹ yìí ibi tí wọn ń gbóná ń kó lọ́kàn lọ́fẹ́ fi ṣe gan vangard láàrọ ìkẹbàrún
0: ìlú. lójú ekindele tí láàárọ ẹ ń sọra whatsapp ni àwọn okora ti jáde ní okora àti ìmú nkankan bẹẹ pé ìmọ̀ tí mò ń ṣe o lọ́jọ́ kí mìíràn tó rọ̀ lọ sọ́dọ̀ àwọn efcc lẹ́wà nàìjíríà pé bá àbágbó àbákò ní bẹ́ẹ̀rù èèyàn wọn ní láàrin ọdún méjìàbọ̀ lásìkò tá a wà wípé àwọn tọ́jú pé wọ́n fọ̀nà àtàrà náà sí àwọn lọ bí ogójì ni o wọ́n ní sí bí kò kókó kò lè kókó kò wá sílé owó orílẹ̀ wọn jẹ́ àjáṣe dáadáa ọmọ ìbàbọ̀ ní kòkó lọ́wọ́ bá ka kókó pa pẹ̀lú àpọ̀ ogójì àwọn ìṣẹ̀lẹ̀ ọjọ́ kan ti fọ̀nà táwọn náà márùn kan wà nílé ẹjọ́ báyìí tó jẹ́ wọn ń gbóná fẹlifẹli tí wọn ká wọ́ pẹ̀yìn ní ilé ẹjọ́ o ẹgbẹ́ tó jẹ́ alága wa nàìjíríà náà jẹ́ pé ó ń pe àkíyèsí yẹn ní kòpẹ́ nígbà tó jọ oní ọlá olùkóyèdè ní àbújá onímọ̀ọ́sẹ́lógún mọ́mọ́ wọn láwọn ọgbà nurses àwọn ọgbàgbàkúgbà ti jẹun sápò tó sì jọ́sẹ̀ ọyọ fcc pọ̀ ń lọ ilé ni ilé trust láti náà kàlà.
1: ẹ yá kìlọ̀ fún kókó kó ṣe káfàrà forí o ẹ kìlọ̀ fún dẹ̀ẹ̀ kó ṣe káfàrà ẹ kìlọ̀ fún tí òyìnbó kó ṣe káfàrà fún sùnmí ẹ kìlọ̀ fún tòlótòló kọ́mẹ̀tì ìbọn ìdílò ìjọba ìjọba nàìjíríà kàṣúṣẹ ti mà tí wọn ti gbé ìkìlọ kalẹ pé ìjọba àpapọ̀ orílẹ̀ wa nàìjíríà àwọn ìlẹ̀tọ́ àbọ̀ yìí wọ wọn ò sì ní dàbí kí wọn máa fọwọ́ lẹ́rán tó yẹ pé àwọn kan nàìjíríà ò ní ìfọ fún ara láti rí pé bóyá wọn kọ lu ẹnì kankan náà mọ wa ẹ̀jẹ̀ nìkan lọ sójú ìwé kí ni vangard láàárọ̀ yìí níbi tí igbákejì àròrí wa nàìjíríà kàṣúṣẹ ti mà tí wọn ti gbé pé ìjọba àpapọ̀ orílẹ̀ wa nàìjíríà

0: àwọn ò ní lajúlẹ̀ tó àbọ̀ yíwọ́ wọn ò sì ní dàbí àfọwọ́ lẹ́ran tó ẹ pé àwọn kan máa fi àjẹ àwọn ọmọ wọn ní orílẹ̀-èdè south africa o ìkìlọ̀ náà la gbọ́ pé ó wáyé nínú iṣẹ́ eléyìí tí wọ́n ní ààrẹ bọ́lá ahmed tinubu náà ló fi ṣe wọn síbi ìpàdé àpérò àwọn tí wọ́n jẹ́ àjọṣọ kan ilẹ̀ adúláwọ̀ eléyìí tó wáyé nílùú luanda lórílẹ̀-èdè angola wọ́n tẹ̀ bá gbàgbé lọ́jọ́ àìkú sunday ààrẹ fúnra wọn sọ wípé àwọn ti ké sí àwọn tí wọ́n jẹ́ àwọn àgbààgbà nílẹ̀ adúláwọ̀ nínú eléyìí tó yẹ ìpàdé àdáṣe ẹlẹ́ẹ̀kọkànlélógún rẹ̀ tó yẹ pé ó jẹ́ ti àwọn olóde ti ilẹ̀ adúláwọ̀ àti àwọn tó ń ṣe ìjọba nínú àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ láti pé kó wà nǹkan ṣe lórí ọ̀rọ̀ nípa pé àwọn èèyàn ń kọlu ní orílẹ̀-èdè south africa wọ́n ní gbogbo ìjókòó eléyìí tó yẹ pé ó jẹ́ ìjókòó ti ológójì rẹ̀ tó yẹ pé yóò ní oṣù kìíní ọdún 2027 wọ́n ní wọ́n ń pé ìpè àpérò lórí rẹ̀ ṣùgbọ́n ààrẹ ń sọ ní ẹkọ ìgbà náà a fẹ́ gbé ìṣàyọ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè south africa wọn kọ́ lọ́mọ nàìjíríà mọ́ ṣùgbọ́n àti kàṣíṣe tí wọ́n máa sọ̀rọ̀ lánàá òde yìí wọ́n ní àwọn ṣojú àìrórí ìwà nàìjíríà ààrẹ bọ́ wọ́n ní ìkọlù lórí àwọn ọmọ nàìjíríà ní south africa ó tó gẹ́ o ipe tí àwọn tí wọ́n jẹ orílẹ̀-èdè south africa tó bá ṣọ́ra tó bá tún tẹ̀síwájú àgbẹ̀ṣẹ́lẹ̀ yìí àwọn náà ní bẹ́ẹ̀ jùbẹ̀ gbà ẹni bá fún ni lógún ìgbẹ́ tá bá fún lébò tó lè wà torí ìdí èyí ẹni south africa ẹ kìlọ̀ fún wọn ẹ bá wọn wọ o kí wọ́n ṣọ́ra wọn o ibẹ̀ ẹ̀kọ́ bí àwọn náà da padà bí wọn bàbá ìjẹ̀bú fún wọn o ẹni ọgọ́ ìwé ìròyìn vangard láàárọ̀ yìí ẹ bá ròyìn.
1: tunde network sí lọ́rọ̀ ìdílásí fún náà tún gbóròyìn orin rẹ̀ ipò ìwé ipò ọ̀làkejì ẹ bá mọ̀ fún ìwé ipò sáwàdà ó ipò ọ̀dà tó ló ń ṣẹlẹ̀
0: lọ́yẹ ọ̀rọ̀ mi wò ní pẹ̀lú láti gbàtà
1: ẹ ti ń parọ́ wò sọ pé àwa tá à ń wú ẹ lọ àmọ́ kàtà
0: sẹ́pọ̀ parọ́ ẹ náà sọ pé ṣe lọ ṣàyẹ̀wò sí mi ṣé mo fẹ́ rí ṣé mo ní rọ́ ni mí ni
1: olóòótọ́ ni olóòótọ́
0: ṣé náà lẹ́jẹ̀ lẹ́nu.
1: Owó ìbàlẹ̀ ni wá kẹ́ni lọ́dún. Lẹ́tí ó gidi lẹ́tọ̀ sí láàárọ̀ yìí lídásí ìtọ̀gbẹ́rọ̀ yìí lórí ọ̀rọ̀ ọ̀pọ̀ pẹ̀tírọ̀lẹ̀ wa Nàìjíríà ni wọ́n ní kí ló dé tán máa ṣe ta wá ń dé èpo igi kí ló dé tán máa lásọ wá wá àkísà pẹ̀lú ọba ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó wá lálà sí epo àwọn akọ̀ròyìn wọn jáde káàkiri náà lọ́jọ́ pàjẹ́ o wọn ní adé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìpon mí náà gba ní ẹgbẹ̀rún kan ti ọ̀tàlẹ́ ní ọ̀ọ́dúnrún náírà 1,750 náírà ẹlòmíì tẹ ló ń gba ní ẹgbẹ̀rún àbọ̀ wọn wá ń sin iléeṣẹ́ ìfọpo dangote ní gbẹ́rẹ́ pàkọ́ wọn náà sọ púpọ̀ lọ́wọ́ la ní ànító àti ànẹ́kọ̀ ìpò nílẹ̀ wa nìjẹ́ àwọn ọlọ́jà káràkátà pẹ̀lú
0: ọjà ojú ọ̀run àwọn ẹyẹ ní máa na ìpàdé inú àwọn ẹja ní máa ṣe lórí nípa ó ṣe epo bẹ tí ò ṣe pé tó àti wo epo láàárọ̀ yìí jẹjẹ wọn pé ẹni tó jẹ òun díje dupò rẹ abẹgbẹ òṣèlú àkọkọ àti nínú ètò ìgbò tí ó tẹ 27 dókítà gbẹngà ọláwípọ̀ ashim wọn máa ń sọ nímọ̀ wípé àwọn sọ̀rọ̀ wípé táwọn bẹ̀rẹ̀ lórí àlééfà páwọn sọ owó epo di ẹgbẹ̀ta àti márùn-ún náírà fún lítà kan ìyẹn sí ràn 5 per litre wọn ní àwọn sọ kìí ṣe kọ́bọ́yá àwọn ò fi owó ṣòwò rànwọ́ wọn ní gbogbo ìtọ́pinpin àwọn àti àgbékalẹ̀ àwọn wọn ní àwọn rí i pé yóò ti ń bá nàìjíríà lásìkò tàbí tó yẹ kó nǹkan wọn kó ń jẹ wọn kí nǹkan máa wọn kò sí lẹ́yìn tó lọ sókè àwọn ti wá ṣe iṣẹ́ àwọn rí i pé tá a bá ti ẹ̀kọ́ bẹ̀rẹ̀ pé tá a bá bẹ̀rẹ̀ ìjọba yìí wọn táwọn bá ti kọ́ gbowó epo lọ sí orí ẹgbẹ̀ta àti márùn-ún náírà wọn làwọn bẹ̀rẹ̀ ni wọn ní nípele nípele làwọn máa ṣe títí owó epo táwọn fi di orí igba náírà fún lítà kan wọn làwọn ṣe gbogbo ètò àwọn wọn ní kì í ṣe pé akọ̀ paráṣẹ lásán ẹnu àwọn yóò bọ̀lọ̀bọ̀lọ̀ o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà sọ ní pé wá lè ṣe ṣùgbọ́n máa pa màá múlà bá lọ sójú ogun òun ní ìkẹta bá ni wọn yẹn àlefa náà ni ó ti mọ̀ pé kinní ń kọ̀rọ̀ ṣùgbọ́n bó ti wù kórí nígbà tí wọ́n sọ pé àwọn bá ti lè ṣe wàhálà ṣùgbọ́n wọn ní gbogbo ìlànà táwọn fẹ́ gbà táwọn fẹ́ ṣe wọn ní gbogbo ẹ̀ ni wọ́n ti láàárọ̀ kódà wọ́n ṣírò owó dọ́là wọ́n ṣírò pé kódà kì í ṣe pé báyà a máa gbé wọlé gan nínú epo tá à ń wà nílẹ̀ yìí báwo ṣe ṣe tó fi jẹ́ pé owó epo yóò wálẹ̀ látàní bẹ nínú pàtàkì ó kan àyà wọn ẹ̀rọ ọgọ́ ìwé ìròyìn vangard láàárọ̀ yìí ẹ bá rí bẹ́ẹ̀.

Alona Territory ṣe àgbékalẹ̀ àgbàyanu àdúrà ìrédé ìtumọ̀ wáyé lẹ́ẹ̀kan lóṣù lóṣù yóò tún yà lára ọ̀tọ̀ pẹ̀lú àkòrí pèsè ìjì àwọn àṣẹ àná ìwé ẹ̀záyà oríkejìlélógójì ẹsẹ̀ kẹrin ogún àrágbáyà amúyamọ̀ àdúrà ìrédé yóò wáyé lọ́jọ́ Friday àkọ́kọ́ ọjọ́ kẹrin oṣù kẹsàn ọdún yìí bẹ̀rẹ̀ láago mẹ́wàá àṣálẹ́ mọ́jú kẹlẹlẹ nínú gbọ̀ngàn ọlọ́ọ̀yìn the apostolic church lona international convention ground òwòrò ṣòkí expressway ọlọ́run dákẹ́ tún lẹ́kọ̀ọ́ ẹ̀wọ́ pàdé ajínrere tọ́lọ́run mi ń lò gbọ́wọ́ rẹ̀ ṣiṣẹ́ yìí nínú ayé ọmọ ènìyàn pastor ma ọ̀kẹ́ pẹ̀lú àwọn ìránṣẹ́ oníkàlẹ̀ lọ́jọ́ náà jésù oníṣẹ́ ìyanu oníṣẹ́ tiẹ̀ náà tì ní fàìbọ̀ yìí ẹ tún lè darapọ̀ mọ́ wọn lórí ẹ̀rọ ayélujára facebook instagram youtube live and direct at pastor ma ọ̀kẹ́ tún retí rẹ kí wọn náà ó fò fáyọ̀.

0: ẹ fún mi ní láti go.
1: Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí àwọn ọmọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90 ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò yá.

0: pàtàkì sí ayọ̀ tún ìtọ́wò àdùn sílẹ̀.
1: Christ Apostolic Church. Agbára Ọlọ́run ni ìgbà ni 35/37 Akọ́wọ́jọ́ Road, Bakery, Ẹgbẹ́dá Lagos ń pe gbogbo ènìyàn. Kí ni ìsọjí ọ̀nà àbáyọ fún gbogbo ìṣòro ẹ̀dá? Gbogbo Friday àkọ́kọ́ nínú gbogbo oṣù tó máa ń wáyé láàgọ́ mẹ́wàá alẹ́ dojúmọ́ gbèrè tó sù yìí. Àṣepapọ̀ mọ́ marathon prayer. Àdúrà alágbà yípo bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́fà àárọ̀ títí dàgọ́ mẹ́fà alẹ́. Àgọ́ mẹ́wàá alẹ́ là ń wọnú ṣọ́ọ̀rù. Ìyanu dọ́bùdọ́bù ń dúró dè ọ́ lóṣù yìí. Ọlọ́run oníṣẹ́ ìyanu. Kí ló ń gbọ́mi lójú rẹ? Tí bá ẹ lẹ́rù, kí ló ń wá tí ò tí tẹ̀ ọ́ lọ́wọ́? Ọ̀nà àbáyọ ti dé, ẹ máa bọ̀. Wàá fò fáyọ̀, ayé máa bá ẹgbẹ́ gbọ́ pẹ́. Pastor Ilújọba, àwọn ni district pastor, òní àgbáyé ni Prophet M.I. Ọlágúnjú, àwọn ni ó gba gbogbo ènìyàn lálejò. Gbogbo ogun máa ṣẹ́ nípa àṣẹ. Ọlọ́run lẹ́nu wò ní Ọlágúnjú. Zona Superintendent, Pitson, mọ́ṣáláì wá o fún ìtọ́ni 003-453-5963. Ìwọlẹ̀ rí kàn.
2: Musa Segun Ewe Aje ATMP United to Serve Humanity Egbe Ewegbemi Association Medical Abali Shogule Oshodu Nki Egbe Segun Bile Nipinle Eko Iye Association of Traditional Medicine Practitioner of Lagos State ATMP Kaabo Sinu Oshodi Fun Ayajo Iwosan Todun Yi Traditional Medicine Day to ma waye ni Owose ni Primary School Arowo Jobe Oshodi ni Sunday Ojo Kefa Oshu Kesan Odun Yi Wọ́n kí gbogbo ọmọ ẹgbẹ́ pátá lábẹ́ alága Dr. B.O.S. Odúfúwà, alága B.O.T. Alhaji Jibril Ọlọ́mọwẹ́wẹ́, láìgbàgbé Chief Dr. Wap Oshodi, àti gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́, àkí gbogbo ládéládé, lóye lóye ta fìwé pé ẹ ṣeun o, ojú wa máa rọdùn o, àmì a ò ní fọdún eléyìí ṣàṣe mọ àṣẹ. ATMP United to Serve Humanity, olùkéde ẹgbẹ́ Ewégbèmí Association of Medical Abali Shogule Oshodi lábẹ́ bá a ṣe gùn. Dr. Kehinde Ibrahim Oseni.
3: Ìjọ Cherubim and Seraphim Unification Church of Nigeria òtítọ́ aládùúrà tí ilé ìjọsìn wọn wà ní number 39 Adeoyo Street, Solo Road, Mushin Lekou. Wọ́n ń pe gbogbo èèyàn sí 2026 Ark of Covenant Anniversary àpótí májẹ̀mú tí àkọ́rí rẹ̀ ń jẹ́ Throne of Grace for Mercy. Ìtẹ́ orí ọ̀fẹ́ fún àánú ébẹ̀rù orí kẹrin ẹsẹ̀ kẹrìndínlógún tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣọ́ òru ní ọjọ́ Sunday 30 August 2026 láago 12 òru sí aago 5 ìdájí lójoojúmọ́ ọjọ́ Wednesday ọjọ́ kejì. Ìyẹn àṣálẹ̀ orin yìí. Ọjọ́ Friday 4th September ni Ark of Covenant Anniversary gangan máa ṣẹlẹ̀ láti aago mẹ́sàn-án alẹ́ títí di àárọ̀ ọjọ́ kejì.
4: Ọjọ́ Sunday September 6th ni ayẹyẹ àṣekágbá, ìyẹn Thanksgiving service, ní aago mẹ́wàá àárọ̀.
3: Gbogbo ètò yìí máa wáyé ní ilé ìjọsìn wọn. Ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run alàyè ni ó wà níbẹ̀ tí wọ́n á sì máa ṣiṣẹ́ ìyanu. Wá fún ìgbàlà àti ìgbéga, ìfàmì ìròyìn tuntun, ìtúsílẹ̀ ìdáǹdè lábẹ́ ìpè àti iṣẹ́ ìránṣẹ́ bàbá wa. His Grace, Most Reverend Baba Aládùúrà, Dr. S.O. Ṣowande, Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀, Spiritual Father Worldwide ECT. Fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà, ẹ pé 080-2308-6312, 080-235.
5: Bond FM 92.9.
6: Ọkùnrin ẹyọ kan pé lọ́wọ́ kan lórí òdì méjì. Àwọn obìnrin
7: ni.
6: Obìnrin tó fọ́ṣẹ́ lọ bí mẹ́fà.
7: Ó kọ́ mẹ́rin ṣe ẹ̀kọ́ ọdẹ fẹ̀ náà lọ jẹ́ pé ó ń tẹ̀síwájú.
6: won ni awon afa rojo adura ni bi eto isiku ogogo ni ko pe o ngba ta won afa si mo so pupo loro won ni inna lillahi wa inna ilayhi rajunu won won to so pa pe ko le dan si sai ko to le mo in so to mo ba de lo gbere lo wa awon iyawo re e to je alakoso fun eto asanle wa Nigeria ti igbafe arabirin anatu muzawa apo gbera papapa to se lo se banikedun se awon ebi ogogo ni ko pe ko pe ni ipin logun oni be ba gbagbe adura ajo mejo fun alaji taiwa zan to be mo si ogogo ipo waye ni gbagire pavilion ni ilaro ni to adura ajo mejo na ti waye to koropo si nwa fun mo pe ko lo ba ko dele fe lo pe ki ka ku lo mode ko ye ni o so ju ka dagba kan malade ranu lo lara awon ogbo ta ju osere to ko wa kale lati de alaji adebayo salami te mo si okabelo lai lo si waju won lai gbagbe madam saje ona wa kale ji ka ko dinu ogbeyin dele odule ola ye igwe odun lade adeola lai gbagbe adekola yetunde wumi won lo ko wa kale nkan ta awon osere so na ni pe ah iku poda wa lori lewa Nigeria sugbon ko si nkan ta le se ko lo ba ko de le fun ogugu awon afa ni gugu wa ma se bi gba to pe ona la ko ina li lai wa ina lo roju na odo ela ti wala odo ela se pada se le keji ni so pe koko ro igba le koko ro le se wala on test wa
7: ko to ba wala koko ro test wa ko to di pa lo la ro yi won ni gbo biribiri okukun birim birim e so fun eda to mo se ko da kon si mi an do supa loro ori ni ma se lerin okukun yo mo eyan jeje mo pe ijoba apapo nso ni mo pe eh awon gbe pere kan na pelu awon ti awon oba e je lo ko wa lo so pe won ti owo bo awon ero apina ka wa tori pe awon ni oje kari na lo lolede wa Nigeria won ni owu esukola akowo di ebo ni oje awon to pe won ko lo to pe gbogbo awon to je irinse ina won won yo won na gan na se akoba won ni sugba o e so bu se ore ko ma se nso ki e se kasika na e ma tera mo e sombo wa ke lo gbe ise kaseka eyan oba ije lo gbo lo je pe en le nda ina wa loro te je ka ri ina lo lo le de wa Nigeria talent so ready mo en to je alakose to agbara no mo lori Nigeria Joseph Tegbe an gbe ikilo ikale nigbati won lo se abewo si ile ise akunaka ti 132 kv kv ikorodu sagam corridor igba won ibe na ti front president tinu won odun ara ti awon nkan to je pe ijoba ba ti gbe kale to nse to je pe awon oko won a kan ma lo yu awon nkan nbe poku die ka to bi pe sugbon fe so gbogbo awon to je pe won dan asaburuko asapalapa won dan wo pe se eni agbe oroko opokomo ola agbe oroko opokomo otula agbe oroko opokomo ojo kan bo opo pada pa agbe mo ni se ri gbogbo en to je pe hu alabi owo pada bayin ni nbe ni tori pe ta ba se na won to ba duro dede na lo mo Nigeria o gbadun o se pe kin re ti pe loro ti balẹ nlu la oke odo o le so le baba dede man so bi pe ti na won na ba ile mo duro dede Nigeria gbogbo nkan wa yo ma lo mere tori pe oporopo awon ina ni se akin lo ton fe ma se ama airi na mo na se na lo je ki on gbogbo ko dori kodo fun won ki olodun ba ko ba tun agbara na mo na wa se lori le wa Nigeria keyan oba ejo lu gogo lu te nba awon agbara na mo na e je ki owo si teyin e na gbo iwe iroyin telegraph
6: laro ite balu kokoru ele sabore mutaro e unte siwaju bi o ba si gileyan ogba wo lo mo wo lo tu futaro yi ona ni temi tope ajayi meme slow ade emi adesa na na gbianju lokoloko so gba se nlo si abala igbe ewo an siwaju side are gbe so wo ni ajo bi ajo todun asi samodun asamodun se ni kan na ololufe wa na ni
7: bakan na remi lekun omo bori owo iyawo tewo omo gasali la gege won le ni na lojo bi re bo ba lo gbodun laye ni ko fi se o ategbo atepe nle se tena eyin re mi lekun omo bi ri owo iyawo taiwo omo gazali lagege ta lo je ka gbo mama re ni iya lo je akotun alaja uzama akiyemi tawon yen pe ni iya bonde fe
6: oda ko ba je omo ba akotun ni won ba pada bi wa si waju ila omo ti o gba na se ko buru ko ba je opopo ate je tin bale sodo wa laaro yi won ni ati topa bo wo pe agbodo ri ona abayo ni won ni eka to muju to awon ose to kufeyin ti lenu se jara ni ipinle eko ti a mo si laspec won yen de bi oduro won ni lai gbagbe alaga to ri si ba sin yan sin yowo lara awon osise e michael omi sande ose da ko ele kan na bakan na to tun ja ko gugugu to kan je komre bi san olufemi john won ni won si pade pataki pelu ijoba ipinle eko yan eko to muju to olufeyin ti lenu se ijoba won yen ju eni tu binu bi
7: oba de Evangelist Ashafi Amide Agege won e carrots happy new ones. Awon ijoba fe ka je ma fe kayo. Awon ni won da gugu, awon n da gugu re ru o. Ki eyan ise opolopo odun, ki awon kan joko te owo na mole. Ki eyan ma le so edun okan re eyan olopa ti won ran nise ti ina eyan olopa ti won ran nise ti ina okay eyan olopa ti won ran nise ti ina nbo wa ba yin o ijoba e se re o olorun wa o
6: won to ba tin kaje se mo oju mi mo olalere agbe ile oba ilu ni omo omo be ru mi ai ni be ro olorun ba lo nfa iru wa buruku bayi tere pon wu sawon pensioner e je ki gbogbo wa ni be ru olorun oba o

láti ìbẹ̀rẹ̀ ọjọ́ kìíní tó jẹ́ òní ìyẹn ìbẹ̀rẹ̀ oṣù kẹsàn-án ìyẹn ìbẹ̀rẹ̀ oṣù bàbàbà tó ń ba àwọn kan lẹ́rù ní ti èmi àti ilé tèmi ayọ̀ ìdùnnú tí olóyìnbó pè ní joy láti bẹ̀rẹ̀ oṣù bàbàbà ti ọdún 2026 ìdùnnú ayọ̀ ìgbéga àlàáfíà ẹ̀rín ijó àjọyọ̀ láti jọ parí ẹ̀ lórúkọ jésù mo ní ní tèmi àti ilé tèmi oṣù bàbàbà tí àwọn kan bẹ̀rù pé ń máa ń gbẹ̀ mí lọ oṣù bàbàbà tí àwọn kan nígbàgbọ́ pé kìí sówó lápò àwọn ní tèmi àti ilé tèmi adé olúwa adé fọlárin okùn adé mary tó ogun okùn adé ìfẹ́ adé okùn adé àti ire lolúwa okùn adé owó tabua owó tabua owó tabua ìròyìn ayọ̀ ìgbéga ìdùnnú àṣeyọrí àṣeyege lórúkọ jésù torí kí ọdún yìí ó tó parí mo ní nínú oṣù bàbàbà yìí ṣe kí ọdún yìí ó tó parí ẹ péjọ bá mi jó ẹ péjọ bá mi yọ lórí aya lórí ọmọ àjọ jójú ayọ̀ lórúkọ jésù ẹ mọ̀ káàbọ̀ sóṣù tuntun ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ mà gbogbo ẹ̀yin abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ káàbọ̀ sínú oṣù kẹsàn-án ọdún 2026 lónìí ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ àkọ́kọ́ oṣù kẹsàn-án ẹgbà ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n ní aago méje ṣe kọjá ìṣẹ́jú méjì aago méje kọjá ìṣẹ́jú méjìdínlógóje 7:38 a.m. ẹ mà káàbọ̀ sórí ètò wa ètò yín gbogbo ẹ̀yin mọ́ mi ẹ̀yin mọ́ mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ gbogbo ẹ̀yin abiyamọ obìnrin ni mò ń kí o gbogbo ẹ̀yin ayáwá ni mò ń kí o gbogbo ẹ̀yin ọmọ wa tẹ́ ẹ jẹ́ obìnrin ni mò ń kí o torí pé ẹ pé lọ́la ẹ ṣe mú yan gan láwùjọ mo máa ń sọ pé gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday àmọ́ ń dìídì ìyá ètò yìí sọ́tọ̀ láti fi gbóríyìn fún ẹ̀yin obìnrin ni bí ò bá sí láàrin àwa ọkùnrin ni bóyá jújú láyé yóò bá rí torí pé ẹ̀yin la dùn lé ayé ibi tí ọkùnrin ẹgbẹ̀rún lọ́nà ìgbà tí wọ́n bá wà bí ò bá sí obìnrin níbẹ̀ ẹ lọ wádìí ó lè má dàbí ó jẹ́ kí n máa pọ́ ẹ̀yin obìnrin yìí lé ọlọ́run dá yín dáadáa ẹ pé lọ́la ẹrẹ wà púpọ̀ iyọ̀ níyín adùn níyín oyin níyín ṣúgà níyín ẹ̀yin gangan lórin táwọn ọkùnrin ń jó sí ẹ̀yin lẹbí wa yín ni mọ̀mọ́ wa ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ yín ẹ tún gbà láti jẹ́ aya wa gbogbo ojúṣe tó ẹ kóbìnrin ṣe fọkùnrin láti ní ayé rere lẹ ń ṣe fún wa nígbà tó ọkùnrin ń jó sí ẹ̀yin lẹbí wa yín ni mọ̀mọ́ wa ọlọ́run ọpẹ́lọpẹ́ yín ẹ tún gbà láti jẹ́ aya wa gbogbo ojúṣe tó ẹ kóbìnrin ṣe fọkùnrin láti ní ayé rere lẹ ń ṣe fún wa nígbà tó ọlọ́run tún máa fi yín kẹwa ẹ tún gbà láti jẹ́ bí ẹ bá dẹ̀ wádìí ọmọ obìnrin ní máa ń tọ́jú àwọn òbí gbogbo ẹnu mo lè fi sọ ó jẹ́ kí n máa kí bóyá láàárọ̀ tòní kí ẹ káàbọ̀ sínú oṣù ayọ̀ yín o ẹ káàbọ̀ sínú oṣù ìdùnnú ẹ káàbọ̀ oṣù ìròyìn ayọ̀ ló.

ìyá ti sá èmi kẹ èmi ò gbàgbà lẹ́fọ̀ kọ́ ọkùnrin ọkùnrin ọkùnrin jọ ọkùnrin lọ èmi yàtọ̀ sí àwọn ọkùnrin gbẹgbẹ alájì ìdúró mi lásán ìbẹ̀rù ni alájì ìgẹ̀rẹ́ ò ìyá olùbẹ̀rẹ̀ gbọ́ ẹ ohun elé tí kí o rédíò wọn náà ń mì yá sá alájì ẹ káàárọ̀ sá yé sá.

0: Microsemfungo, Famous Pharmacy, Atan, Chidex, Idumata, Roma Pharmacy, Korodugbo Pharmacy, Ramsgate, Ati Jota Pharmacy, Sherry Roundabout, Ilese Tetrado Medical Nigeria Limited, Lose BRC Capsule Jade, Latimo Pharmacy, Epe 081-033-69434. Bia Yipada Kubasile, Ojo Meji, Kasi Dokita Areu.
1: Àjọ tó ṣètò ìrìn àjò àjò ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn tó nífẹ̀ẹ́ láti ìrìn àjò lọ fún àjì lọ́dún 73. Àjọ tó mú tó ìrìn àjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde pé owó tí wọn yóò san fún àjò àjì tọdún yìí jẹ́ 7,882,822 naira péré. Bẹ́ẹ̀ni owó ta fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ 20,000 naira péré. Látàrí eléyìí, àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò àjì gbọ́dọ̀ lọ sanwó wọn sáwọn ilé ìfowópamọ́ abánisòwò tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó nípa lílo bank draft kí wọ́n sì kọ́ yìí Lagos State Muslim Pilgrim Welfare Board sórí rẹ̀ kọ́jọ́ di gbèdéke 26 oṣù kẹsàn-án ọdún yìí tí wọ́n ti dá sọ́nà ẹ tètè ṣá kó tó pẹ́ o bí ẹ bá ń fi àlàyé tàbí ẹ fẹ́ mọ̀ sí ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 08-076-6813 tàbí 08-17-4373 olùkéde ọ̀gbẹ́ni Abdulrahim Ajomagbeni akọ̀wé ìgbìmọ̀ arìnrìn-àjò àjò ní ìpínlẹ̀ Èkó.

0: ẹnu àtẹ lu ẹgbẹ́ òṣèlú yòókù pé ká máa tẹ̀lé wọ́n máa tẹ̀lé bọ́ ṣe ń ṣe o pé àwọn ti dé ní ilẹ̀ nàìjíríà láti wá ṣe ìgbàsíwá tó yẹ kó tọ́ ní ilẹ̀ nàìjíríà fún ìlọsíwájú ilẹ̀ nàìjíríà gbogbo àwọn gómìnà yìí pátápátá ẹgbẹ́ òṣèlú adc òun ni wọ́n gbà nímọ̀ràn pé ẹ má fi tẹlẹ́yà mẹ́jà kún ẹ má fi tẹ̀sí kún ẹ má fi hate speech kún ẹ sọ ohun tẹ́ ẹ fẹ́ ṣe fún aráàlú wọ́n sọ ọ̀rọ̀ yìí nígbà tó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ dípò gómìnà yìí èyí tó wáyé nílùú àbújá lánàá òde yìí dídá sì gbogbo láàárọ̀ yìí.
1: ó dà látàrí ọ̀rọ̀ òṣèlú tó ga sẹ́wọ̀n ó dà tó bá jẹ́ gbèsòwé apc lèmi fẹ́ lọ mi wàá dúró nípínlẹ̀ èkó sí ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ní kò sí bó ṣe pòwé rẹ̀ pé kò sí bára ẹ̀dà nínú òṣù bára sí bí ni o látàrí pé àwọn tínúbí tó fẹ́ dupò lọ sí ilé ìgbìmọ̀ asòfin inú ẹgbẹ́ òṣèlú apc ṣùgbọ́n ń gbà ìbò abẹ́lé tí wọ́n ṣe tí kádà rẹ̀ òṣù wọn lóore fífẹ́ òun gbogbo àwọn tó bínú ìhún àti ìjẹ̀bùrẹ́ àwọn ògbẹ́bẹ̀ wọn ni tó àwọn ò máa bínú mọ́ o torí pé kàn wọ́n lọ́tọ̀ ẹ̀ ó máa kàn wọ́n tó bá yá o nípa àdé èyẹ tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú apc nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà àti ìgbìmọ̀ tó ń gbé kalẹ̀ ló máa sí láti yanjú àwọ̀ láàrin wọn yẹn alhaji muftau àdìsá ó máa ti sọ̀rọ̀ dímọ̀ nígbà tó ṣèpàdé pẹ̀lú àwọn ẹlẹ́nu lọ́rọ̀ lánàá òde sọ wọ́n ní kò sí gbogbo àwọn tó ní wọn nínú òbí wọn mọ́ wọn ti jẹ̀bura owó ìpẹ́ bẹ̀ wọ́n ti ní báyìí àti ẹni tó fẹ́ ni kò sí pé gómìnà náà ẹgbẹ́ òṣèlú apc ìyẹn alàgbà sàràfùdín adin ali àti arábọ́lá mẹ́ẹ̀tì wọ́n ní gbọ́n méjèèjì àná máa ṣàtìlẹ́yìn láti wọ́n jáwé olúborí ní 2027 bákan náà nígbà àwọn tẹ́nu tó wọ́n á bínú ìwọ̀n aṣọ lápá wọ́n ti balẹ̀ o torí pé wọ́n ti pẹ̀tù sáwọn nínú wọ́n dẹ̀ fi ń dáhùn lórí pé ní kété tí àwọn tó fẹ́ dupò ní 2027 tó máa ti ṣe tán àwọn náà tó ń rọ́wọ́ pọn la o ìkìlẹ̀ ẹgbẹ́ òṣèlú apc wọ́n ní kò sí ìjà kò sí aáwọ̀ bí kò ṣe pé ìṣọ̀kan ẹgbẹ́ òṣèlú náà kó rọ́wọ́ pọn la dáadáa ní 2027 ẹ lọ kà á nínú ìwé ìròyìn fara rọ̀ tèmi.
0: sí àmú kan náà mẹ́wàá lọ alàgbà nílùú sí àmú. nínú ìwé ìròyìn lọ́ṣínà lọ tí ó jẹ́ láàárọ̀ ni mo wà o wọ́n ṣe ń sọ ní mọ̀ láàárọ̀ yìí ẹgbẹ́ òṣèlú apc náà ni wọ́n ní ààrẹ bọ́lá tinubu sọ pé àwọn ti gbé ọ̀rọ̀ wo ọ̀rọ̀ orílẹ̀-èdè south africa ni èyí tó ní káwọn ọmọ nàìjíríà pé kọ́kọ́ ń bẹ̀ àtàwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ kí wọ́n kò lórílẹ̀-èdè wọn ni tí wọ́n ń jàjà àjà ìlú sílù ní ilẹ̀ yìí gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé ìròyìn náà láàárọ̀ ìwọ̀n sọ dímọ̀ pé àwọn ọ̀rọ̀ ilẹ̀ south africa lọ sọ́dọ̀ àwọn african union èyí níbi ìpàdé tí wọ́n ṣe wọ́n ni kò yẹ kí a máa ṣe eléyàmẹ̀ lára wa àwa èèyàn dúdú ní gbogbo ilẹ̀ africa pátápátá wọ́n ní ẹ̀wọ̀ kí ìṣẹ̀lẹ̀ nàìjíríà nìkan ni wọ́n ti ń ní kọ́kọ́ àṣẹ àwọn kan gbàdúrà wọn lọ wọ́n ní african union ìpàdé tó máa wáyé tí ogójì irú ẹ̀ tó máa wọ́n ní ààrẹ bọ́lá tinubu sọ dí mọ̀ wọ́n ran ẹnìkejì ogbákejì wọn kazeem shettima dé wọ́n ní kí african union gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò tó bá dinú pa ó yẹ ká àjọ fọwọ́sowọ́pọ̀ ká wà ìlọsíwájú ilẹ̀ áfíríkà kan wọ́n ń bá african union sọ̀rọ̀ inú ilé leadership ológunlé láàárọ̀
1: yìí. kókó gbọ́dọ̀ yín tẹ̀síwájú láàárọ̀ tí adúpẹ́ lọ́gbọ̀n yín tí olólùfẹ́ agbọ́n yín tẹ̀kú lọ́wọ́ ọjà náà ní tọkàn adúpẹ́ lọ́wọ́ olóòtú náà àti nurudeen salaudeen adúpẹ́ lọ́wọ́ bí sálábàálógún lórúkọ mi kókó inú ìwé
0: ìròyìn ọdún 2026 àwọn náà la máa jọ rí oṣù ìparí ọdún yìí o àti wọn a ṣe ìtójú bẹ́ẹ̀ lọ ẹjẹ́ ká ṣe jẹ́jẹ́ ogun obìnrin tàbá wà kọ́lọ́hún kóṣọ ọ̀lẹ́ kóṣọ ààbò tèmi sọ pé àgùrù akínrin lórúkọ mi adúpẹ́ lọ́wọ́ ọlọ́bọ tí wọn akin díwa iléeṣẹ́ wa alàgbà gbẹ̀ngà fásitì akin màmá wa adẹnìkẹ̀ wo adégòkè ní màmá wa ní ndl wa ní bákan náà akin dg wa akin ogun àwọn alátìlẹyìn wa àtẹ̀síwájú adà fún wa lẹ́nu.
2: wọ́n dẹ́bẹ̀ mú kí yí o wọ́n ní ṣáàjẹ́ wọ́n gbá túbẹ̀ tuntun dé o láti pé gbogbo olórí ire wá kó ọjà rẹ káyé ó gbọ́n ní bond fm 92.9 náà aṣíwájú la jẹ́ nínú ká polówó ọ̀gá la jẹ́ nínú ká ọ̀rẹ́ aráàlú la sì tún jẹ́ la fi ṣèdè gbogbo káwùsá fáwùsá.

0803-423-9900. Jẹ́ ilé-iṣẹ́ tó wà káàkiri àgbáyé tó ń fi ọ̀nà hàn láti kúrò nínú iṣẹ́ òṣì àti àìní láti máa pawó wọlé ní sí àpò ara ẹni pẹ̀lú sùúrù ní ọ̀nà tí ó bá òfin mu. Pips Arcade Forex Academy ìgbé ayé ènìyàn padà sí dáadáa tí ìwọ náà sì máa dé ènìyàn padà àwùjọ tí wàá máa rí ọwọ́ mú lọ sẹ́nu. Ọ̀pọ̀ ènìyàn tí wọ́n pé ó ṣe ògbó owó tàbí ó dá ọgbọ́n sí i tàbí ó tẹ nídìí ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́rọ̀ lọ́nà wípé wọn kò wára ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí pé ọgbọ́n ó jà lọ. Ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò tí gbogbo àgbáyé wà bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò iṣẹ́ míì tí ò pa wọlé fún lórí ẹ̀rọ ayélujára àjẹ́ ipò kòsíkòsí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Pips Arcade Forex Academy wọ́n ń dánilẹ́kọ̀ọ́ láti ṣe máa pawó wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu. Bákan náà ọ̀rọ̀ náà mọ̀ wípé ó pọn dandan láti má japa kó lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá lórílẹ̀-èdè Nàìjíríà kó o tó ṣe ríire ní ìgbà tó jẹ́ pé ìgbà wà ni ìrà máa sàtọ̀ lọ. Bí Pips Arcade Forex Academy ti wà ní Nàìjíríà wọ́n wà ní London kódà wọ́n wà káàgbáyé. Lásìkò yìí mo fẹ́ sáré jẹ́ àyín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Bí a bá ń gbé nínú ìwé tá à ń sebẹ̀ nínú ìpẹ́ ẹ̀pà ẹni máa tó bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú. Ṣùgbọ́n wọn ni ẹni máa daṣọ fún mi tọrọ ẹ̀ làákọ́ wò àwọn ènìyàn tọ́ ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ Pips Arcade Forex Academy. Wọ́n ti ń ju sàdáńkátà sí ọba Adédá Ṣẹ̀dá nítorí bí ayé wọn ti yí padà sí dáradára. Bí o bá ní ọ̀rọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ̀ torí wípé bí ebi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe. Technology and Internet ní ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pawó owó yóò máa wọlé.

0: nípò ìṣẹ́ àti òṣì káwa náà dọlọ́rọ̀ káyé máa ṣe sàdánkátà fún wa náà nígboro. Ìwọ náà darapọ̀ mọ́ wa níbi sẹ́mínà tó máa wáyé.
1: Ìjọ Wednesday ọ̀sẹ̀ yìí gangan ni yóò wáyé o. Ẹ jẹ́ àjọ pàdé ńbẹ̀.
0: Láago mọ́kànlá àárọ̀. Bẹ́ẹ̀ni tó fún ẹ ní nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí i kó má bàa di wípé bí n bá lọ tán kó máa dàríyànjiyàn. Nọ́mbà yìí lẹ máa pè sí ẹ sẹ́ǹdì yẹ́ẹ̀s sí nọ́mbà yìí lẹ́ẹ̀kan náà. Bẹ́ẹ̀ bá ti sẹ́ǹdì yẹ́ẹ̀s sí lọ́gán báyìí ni ó dà yín lóhùn. Nọ́mbà náà rèé o 08063422699 08063422699. Bí o bá jókòó tó o bá gbìyànjú wọn náà rí i pé ọ̀nà àlà fún ẹ. Bí o bá ti sùn o máa sún síwájú ni, ṣùgbọ́n tó o bá ti sùn o sùn tẹ́tẹ́rẹ́ nìyẹn.
1: Ìwé náà máa wà ńbẹ̀ nítorí pé àjọ máa ṣoríire ni. Ọdún yìí á sàn wá o, bẹ́ẹ̀ ọdún tó bọ̀ náà kò ní jẹ́ ìwọ fún gbogbo wa. Èdè ọjọ́ Wednesday lágbára Ọlọ́run.

0: akúrírẹ́ o.
1: Iléeṣẹ́ Elevation Point ló fẹ́ fìwọ́n rí ìwọ̀n sáwọn oníbàárà wọn. Àní wọ́n láwọn oníbàárà wọn ṣe iyebíye sí wọn gidi gan ni. Àfi bí wúrà, èyí gan ló jẹ́ kí wọ́n tún gbé estate ara ọ̀tọ̀ dé tí wọ́n pè ní ìlú wúrà. Bẹ́ẹ̀ ni o, ìlú wúrà Golden Estate. Owó dìdí ìrókò ló kalẹ̀ sí ní ìpínlẹ̀ Ogun. Ṣé bí ẹni tó bá mọ ìwúrà náà nà á tàn án fún? Gbogbo àwọn tó ti ń bára dòwò pọ̀ ló lè jẹ́rìí sí pé níléeṣẹ́ Elevation Point ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn ẹgbà bẹ́ẹ̀. Gbogbo ènìyàn làǹfààní promo tọ̀tẹ̀ yìí wà fún láti wá mú tiyín ní kíákíá ní Golden City Estate. Ká tó bẹ̀rẹ̀ ìpolongo lórí afẹ́fẹ́ làwọn tó ti kọ́kọ́ gbọ́ sí ti tètè nígbórí wọlé. Nọ́mbà yìí ni kẹ́yìn náà pè kó tó pé jù 091-31-1135 tàbí 090-33-19-3505 ìlú wúrà Golden City Estate lówó dé ìdí ìrókò. Ìwọ náà débẹ̀ kó confirm ẹ̀dínwó tó fakike ni promo tọ̀tẹ̀ yìí rẹ̀ mọ̀. Ilẹ̀ ìwọ̀n 250 square meter tó jẹ́ 250,000 naira ti dínwó púpọ̀, ó sì ti jáwálẹ̀ sí 150,000 naira. Ilẹ̀ 450 square meter tá ń tà ní 350,000 naira. Ìyẹn náà ti dínwó nítorí promo sí 250,000 naira. Èyí tó jẹ́ ìwọ̀n 600 square meter tá ti ń tà ṣáájú àkókò yìí ní 500,000 naira. Ó ti dínwó ó sì ti di 400,000 naira lásìkò promo tó ń lọ lọ́wọ́. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ iléeṣẹ́ Elevation Point wípé àwa kì í mọ̀mú lónìí. Bẹ́ẹ̀ àwa kì í talẹ̀ tó máa ń dẹjọ́ lọ́jọ́ iwájú. A kì í talẹ̀ ìjọba. Kò sì ṣíṣe ọmọ nílẹ̀ lọ́rọ̀ àwọn ẹni wa gbogbo. Ìfọkànbalẹ̀ ló bá dé. Gbogbo oníbàárà wa ló ti dá wa mọ̀ lórí àkóyawọ́. Àwa kì í gọ sábẹ́ ìkàkọ́ ní oníbàárà ní Jìbìtì. Torí náà la ṣe lẹ́nu ọ̀rọ̀ níbikíbi. Ìwé ilẹ̀ tó bá lẹ́tọ̀ ni wàá gbà. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni o. Ó sì wà nílẹ̀ ní rẹpẹtẹ báyìí. Jàǹfààní promo yìí kó tó wọ́wọ́. Pè wá ká tètè jọ fẹnu kò lórí 091-31-1135 tàbí 090-33-19-3505. Gbogbo wọn amáyédùn gbé láti là kalẹ̀ sínú estate yìí. Ìlú wúrà Golden Estate la pè é. Ayé fọ́rì ni gbogbo ní a máa jẹ́ bẹ̀. Ẹ̀jẹ̀ kátètè fi owó de estate yìí mọ́lẹ̀ kó tó padà wọ́wọ́. Torí pé lásìkò promo yìí ilẹ̀ tó jẹ́ òǹdíwọ̀n 250 square meter tó jẹ́ 250,000 naira tẹ́lẹ̀ ó ti di 150,000 naira. Èyí tó jẹ́ òǹdíwọ̀n 450 square meter tó jẹ́ 350,000 naira tẹ́lẹ̀ ó ti di 250,000 naira. Ilẹ̀ òǹdíwọ̀n 600 square meter tó jẹ́ 500,000 naira tẹ́lẹ̀ ó ti wọ́lẹ̀ sí 400,000 naira. Àmọ́ àkókò promo yìí kì í ṣe kọ́ni kése o. Ẹ tètè fìfẹ́ ọjà ìpani ẹ̀dínwó promo yìí kó tó yí padà. Iléeṣẹ́ Elevation Point ló kájú ẹ̀. Àwọn kì í fìtìná ti aráàlú nítorí owó. Kájọ fi ọwọ́ wẹwẹ́ ráyé pé pẹ̀lú ìrọ̀rùn làníyàn ti wọ̀n. Ohun tó kú sì lè táṣọ gbẹ. Ìwọ̀nba tó kù nínú ọdún 2024 ó tó láti fi dorí lẹ̀ délé lórí. Tí a ò bá lọ, a kì í dé. Ẹ̀sùn wẹ́rẹ́wẹ́rẹ́ omi ní padà wá dìbò. Èyí tere èyí tere ni ọ̀pọ̀lọpọ̀ fi padà di onílé lórí. Ẹ kàn sí wa kágbà yìí níyànjú ọ̀nà tẹ́ fi di onílé lórí. Pẹ̀lú wọ̀nba owó tí ẹ̀ rí lọ́wọ́lọ́wọ́ láì mọ̀kànmọ́kà. Torí ọwọ́ tí ekú bá ní òun ló fi ń bọ́jú. Ìwọ̀n ló là dínú ọgbọ́n ògbe ẹ̀jẹ̀ ajá yìí tán. Ẹ̀yin ẹṣá ti kàn sí wa. Ẹ padà lù pẹ̀lú. Ẹ wá ralẹ̀ síbi tó nílé a ò tó jọjú. Ilẹ̀ tó ní ìwé àṣẹ òun ilẹ̀ tó jẹ́ ìtẹ́wọ́gbà níbi gbogbo. Pẹ̀lú àtìlẹyìn òfin ìjọba ilẹ̀ wa ni. Ìlú wúrà Golden Estate ó wà ní owó dé ìdí ìrókò. Ẹ̀dínwó promo lọ lọ́wọ́ níbẹ̀ bẹ́ẹ̀ ṣe gbọ̀mí báyìí báyìí. Ilẹ̀ 250 square meter tó jẹ́ 250,000 naira ti di 150,000 naira. Ilẹ̀ 450 square meter tó jẹ́ 350,000 naira ti di 250,000 naira. Ilẹ̀ 600 square meter tó jẹ́ 500,000 naira ó ti di 400,000 naira. Èyíkéyìí tágbára yín bá ti ka ni. Iléeṣẹ́ Elevation Point ní ká sọ fún yín pé promo yìí kò ní pẹ́ wá sópin. Ẹ tètè pè wá kájọ sọ̀rọ̀ pọ̀ sórí 091-31-31.

0: Ìyàrá yóò kóra. Ojú amọ́lẹ̀ kedere.
1: Àwọn orin sùn.
0: Ewé àti ibolẹ̀ wa ni wọ́n fi ṣe bí àsìkò sùjáde.
1: Àdó mọ́dá sì fọwọ́ sí.
0: Iléeṣẹ́ Tìmítayọ̀ Trade Medical Nigeria Limited ló ṣe bí àsìkò sùjáde. Láti mú fámásì tó súnmọ́ yín, èpè 081-033-69434.
2: Ẹ̀yin olùgbọ́ mi, egbògi gbéra fún herbal capsule tó ń jẹ́ kára ọkùnrin kópọ́kípọ́kí dáadáa. Tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára kódà. Àwọn ìyàwó ilé wọ́n máa ń rà á fún ọkọ wọn. Gbératún herbal capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist lágbègbè.

Natural charcoal right now.

0: ìbẹ̀lẹ̀ mọ́ mi tí ó fún yìí rẹ̀ jìnà pep sọ́dọ̀ chapel ewu àdáyébá eré pupu dáadáa.
1: Fún mi níláàjì ìgò arábìnrin ẹṣin àbúrò olóró ni ohun tí àwọn ohun tó wà nínú ẹ̀ ní tèmi o oró power oil ni mò ń rà pàápàá jùlọ wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé olóró 90 ml power oil tuntun 300 naira gbére ni owó rẹ̀ ò sì fani lápò ìyá.

ọjọ́ mẹ́ta kan ọmọ ìdá ìdẹ́rin pa mí ọmọ ẹdẹ́wọ́n lọ́wọ́ dàgbà ó sàmí ó léwu lórí ọwọ́ àǹfààtù ọ̀nà ewu lọ́gbà dàgbà ojú tùrọ̀ ló mọ̀ bí tèmi mú jọjọ lọ́wọ́ padà àwùjọ kùjọkùjọ ní ọ̀padà kẹ́yìn kébékébé sẹ́ẹ̀mọ ni kùjọkùjọ ní ọ̀padà kẹ́yìn kébékébé kò sọ gbọ́tẹ̀dá fẹ́ dá bẹ́ẹ̀ ni lọ́ba ti gbọ́tọ́ ní ogbó òkìtì bí ogbó àkísà tọ́wọ́ bá tètè ju nǹkan lásìkò tó yẹ kó jùlẹ̀ mọ́fọ́lọ́ṣẹ́ ẹyin bàbá mi tẹ wà nílé mo bẹ̀rẹ̀ látòrí kábíyèsí ọba tìlú èkó aláyélúwà ọba ríwànàkèolú ni mo fi kí gbogbo ọba pátápátá nípínlẹ̀ èkó bó ibi orí ọba ń gbẹ̀rí gẹ̀ lagos state bó ń gbá limọ̀sọ́ lagos state bó ń gbá gègé lagos táwa lọ́ba gbogbo lagos state ọba akèolú bàbá ó ká méjèèjì sókè ẹ túbọ̀ pé fún wa lágbára lọ́wọ́ ẹni tó sílẹ̀kọ́ ọjọ́ òní lágbára lọ́wọ́ ẹni tó tilẹ̀ ọ̀kọ́ ọjọ́ òní mo fi orúkọ yìí mo fi kí gbogbo kábíyèsí pátápátá wọ́n wá fi àwọn olóyè onífìlà funfun mo kí gbogbo ìjòyè pátápátá nípínlẹ̀ èkó mo wá kí ẹ̀yin baálé ọkọ̀ ìlú ìlú gan ọkọ̀ baálẹ̀ bẹ́ẹ̀ni mo kí dénúdénú mo kí ẹ̀yin ẹ̀ṣọ́ mo fi ọlọ́pàá mo fi kí gbogbo yoríkóńdó tí bọmọ lè ní kùlùmọ̀ òfin oníṣòkòtò dúdú gbọ́ ọ̀rọ̀ tí sẹlẹ́wù ẹ̀tù rí yẹriyẹ ni mo kà lọ mo fi kí gbogbo ẹ̀ṣọ́ pátápátá tax force ni ndla ni àwọn fijilantẹ ni àmọ̀tẹ́kùn ni rúkìn ní rẹ́kùn ní gbogbo yìí mo kí pátápátá àtẹ̀yìn ọdẹ aláworò tẹ̀sọ́ àdúgbò ara àjà lẹ́yìn wà ó ẹni tó bá lọ́wọ́ ìṣẹ̀rù ìwọ̀n tí ìtàn lọ́ mú o òkè dénúdénú òkè dọ́bàdọ́bà tájú dénà àjà ní lórúkọ ọmọ ẹni tó bá fẹ́ lè fojú ẹlẹ́gbàkún ètò wa ètò yín náà ni ẹ̀ẹ́dẹ́kùn ọ̀daràn bọ́ńdẹ́ fẹ́ nẹ 2.9 ni mo wà mo rẹ́bi kankan inú mi kàn ń lónìí ókè nítorí kọ́là ni ọjọ́ ìbí yẹn ọmọ ìsáfẹ̀ orí kòkòrò yín àgbàlagbà èlólóyè kò tí ẹ̀ tí èlólọ́jọ́ orí yín gan ká lè rí rẹ̀ fọlọ́sí ẹ̀ ìjọjọjọ ọmọdé ni ẹ bí mi lọ́wọ́ pa rẹ̀ wà àná bàbá obìje oníjọjà ìfọ̀ ni ẹ bí àwọn ọjọjọ ọmọdé ni ẹ bí mi náà ẹni náà mọ̀ pé ètò yóò ní wáyé láìmọ́ ní àkòrí kí ni àkọ́rí ètò tòní no marriage but manage mo tún dé wẹ́rẹ́ bí eji alẹ́ mo dé kùtùhà bí eji àárọ̀ mo dé pápá bí eji ìyálẹ̀ta torí pápá lewé èyẹ yìí bọ́ bàbá pálá gúnmọ́gúnmọ́ lewé ẹ̀mí sọ àròyé bà mí jẹ́wọ́ gbóúnjẹ sílẹ̀ ń jẹ àròyé bà mí jẹ́wọ́ gbómi sílẹ̀ ń mu àròyé náà wà tún kọ́ wọ́n gbéṣẹ́ sílẹ̀ ń ṣe tẹ́mi àjàní mo roko lójú ogúnjọ́ mo fa gbàǹbó mọ́lẹ̀ pirigidi ẹ má jẹ́ kí gàǹbàrí ó tilẹ̀ hùkùhùkù wá yan ọmọ ọlọ́dẹ jẹ nítorí ọjọ́ òní kọ́ nítorí ọjọ́ ọjọ́ míì ọjọ́ orí ni ó lọ tí mo rí lọ́jọ́ òní kí n tó fẹ́ ṣètò lórí no marriage but manage torí tí mo bá ń tòde bọ̀ tí mo bá dijú mọ́ rí tí mo bá dákẹ́ rọ́rọ́ bí omi inú kété tí mo bá tilẹ̀kùn ètè bí ọgbà ẹ̀wọ̀n ẹ má ṣe rò pé láàlẹ́ tájù ló pọ̀ ojú ẹlẹ́gbà ò jẹ́ yájú sẹ́nì kankan o ìrònú tájù ló pọ̀ lápọ̀jù torí tọ́lọ́gbọ́ bá rọ bí ọgbẹ́ lọ́wọ́ àmọ́ pẹ́kọ́gbọ́ tó ṣe bí bí àmì èrò bá wà lórí èrò àti sọ̀rọ̀ lè má rọrùn rárá torí tèrò bá dani ní jàkadì ojú tọ́lọ́pọ̀ lọ́nu ìrònú ló yẹ kó borí èrò ó lọ tí mo rí kí n tó kọni lórí abájọ no marriage but manage lókù bẹ́ẹ̀ni ẹ máa wo bí ẹnu ń bá ọ̀rọ̀ bọ̀.

0: ilẹ̀ ẹ̀kú ìyálẹ̀ta ìròyìn lẹ́ẹ̀ta lamúlé láti ilé ṣe wà bọ́ndì fm 92.9 kejì láti ẹnu tèmi tọ́pẹ́ àgùrù akínrinlé ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó ti ń gbèrò láti fi ọjọ́ ọdún márùn-ún fún ọdún ìfẹ̀yìntì àwọn adájọ́ májísírèètì ní ìpínlẹ̀ èkó kí wọ́n lè máa ṣe iṣẹ́ wọn ní àṣekún gẹ́gẹ́ bó ṣe wà ní ìlànà òfin kí ó lè rọrùn fún wọn láti máa mú kí àwọn ẹjọ́ èyí tí wọ́n ṣe tẹ́lẹ̀ kí wọ́n lè máa tẹ̀lé títí tí ẹjọ́ náà yóò fi kẹsẹ̀ járí àbá náà ló wà ní láti ilé ìgbìmọ̀ asòfin láti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó tí wọ́n fi ń gbèrò pé kí àwọn májísírèètì kí wọ́n máa lo ọdún márùn-ún sí dípò ọdún tí wọ́n lò tẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà ní ìlànà òfin tọdún àwọn májísírèètì ti ọdún 2026 gẹ́gẹ́ bó ṣe wà ní àkọsílẹ̀ tí wọ́n bá buwọ́ lù ú wọ́n ni àwọn májísírèètì ìwà adájọ́ yóò máa fẹ̀yìntì ní ọdún márùn-ún-lé ní dín ní àádọ́rin yàtọ̀ sí ọgọ́ta ọdún èyí tí wọ́n fẹ̀yìntì tẹ́lẹ̀ àbá yìí ni wọ́n gbé kalẹ̀ nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó tí a gbọ́ pé ọmọlé ìgbìmọ̀ asòfin tó ń rí ló ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn asòfin nípínlẹ̀ èkó Oladipo Ajomale ni wọ́n dábàá yìí wọ́n ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹjọ́ ni wọ́n máa ń tiri tí àwọn adájọ́ náà wọ́n sì ti fẹ̀yìntì wọ́n tí wọ́n bá fẹ̀yìntì tán àwọn ẹjọ́ náà wà ń bẹ̀ wọ́n ní lè mọ bí wọ́n tún tẹ̀síwájú lórí àwọn ẹjọ́ náà ní ìpínlẹ̀ èkó wọ́n ní bí èyí bá di òfin yóò lè jẹ́ kí àwọn ẹjọ́ wa kí wọ́n máa ṣe láṣẹ parí nígbà tí wọ́n bá buwọ́ lù ú. ìjọba ìpínlẹ̀ èkó ti ṣèfilọ́lẹ̀ ètò àwọn àjọ tí wọ́n rí sí ìfìyàjẹni ní ìjẹkújẹ nínú ilé àwọn ọmọdé àti wàhálà tó ń ṣẹlẹ̀ láwọn àwùjọ wa ìyẹn sexual violence agency ní ìpínlẹ̀ èkó wọ́n ni wọ́n ti bẹ̀rẹ̀ ìfilọ́lẹ̀ rẹ̀ lánà òde yìí èyí tó jẹ́ ti oṣù kọsàn-án ọdún yìí nínú ọ̀rọ̀ wọn ẹni tó jẹ́ adájọ́ àti kọmíṣánná ètò ìdájọ́ nípínlẹ̀ èkó làwọn àpẹ́dùn ni wọ́n fọ̀rọ̀ ọ̀rọ̀ yìí múlẹ̀ fún àwọn akọ̀ròyìn lánà òde yìí wọ́n ni àwọn ti gba ẹjọ́ tó lé ní 1,000 láti ọdún 2021 sí ọdún 2026 tí a wà yìí a gbọ́ pé wọ́n ṣojú ẹni tó jẹ́ adarí àjọ náà títí lọ́lá Bible Adeniyi níbi ìpàdé náà ni wọ́n ni ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹjọ́ tí wọ́n gbà náà ìfìyàjẹ àti ìjà láàrin ọkọ àti ìyàwó ni ó pọ̀ nínú àwọn ìgbẹ́jọ́ ọ̀hún wọ́n ni abilékọ Adeniyi wọ́n sọ di mọ̀ pé agbègbè àlìmọ̀ṣọ́ ló pọ̀ jù nínú àwọn ẹjọ́ tí wọ́n gbà náà lẹ́yìn Ìkòròdú lọ sí Etí Ọ̀sà àti àwọn tó kù wọ́n rọ gbogbo aráàlú òbí àti alágbò àti àsìkò aráàlú kí wọ́n rí pé tí nǹkan bá ṣẹlẹ̀ nínú ilé wọn kí wọ́n máa pariwo sókè kọ́ máa lanu sọ̀rọ̀ tí ìjìyà bá wáyé àbí ìfìyàjẹni lọ́nà tí kò tọ́ nínú ilé wọn kí àwọn ìwà ìbàjẹ́ yìí lè dínkù ní àwùjọ wa. ròyìn lẹ́ta tààrọ̀ èkó ní ìjìbalẹ̀ tó bá di ní aago 12 àmọ́rẹ́kùnrin rẹ̀ wá sí etí ìgbọ̀nyìn tèmi tọ́pẹ́ àjàlú ló tún ròyìn tèmi tọ́pẹ́ àgùrù àkínrinlé lórúkọ adúpẹ́ pẹ̀ ń gbọ́ wa.
1: èdè ìmọ̀ràn lóde rí ẹ̀.

0: Bright multivitamin drops and syrup. Adidi shape awon ikoko atawon mo wewe bi won se ndagba. O ni awon vitamin ko se pataki ninu fun idagba soke, abo ara ati opolo to ji pepe. Nafdac fun telu. Afrabite je oja Afrabchem Limited ti won se Panda Paracetamol.
1: New season don't land though. Spend the kickoff with payday every day. From the word of the season, 1 million naira shared every day plus a smartphone. Stake 5,000 on your account slot. Collect your tickets. Weekend, everything doubles. 2 million and iPhone 17 Pro Max they wait. Draw every morning, 10 a.m. The season don't start. Your payday don't start.
2: Back yourself on speed.ng and you can use my promo code, BigCala.
1: 18 plus, play responsibly. Terms and conditions apply.
3: Ọpọlọpọ ilé ìwòsàn alábọ́dé tó túmọ̀ sí health center ló wà káàkiri orílẹ̀-èdè wa. Ó dá mi lójú pé ìkan nínú wọn wà nítòsí rẹ̀. Ìjọba ti pinnu láti ṣàtúnṣe àwọn health center wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan kí wọ́n lè pèsè ìtọ́jú tó péye fún ọ. Oríṣiríṣi ìgbìyànjú ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ní health center tó wà nítòsí rẹ̀. Sẹ́ẹ̀tì ìtọ́jú ni ká sọ ni abẹ́rẹ́ àjẹsára kaláboyún bímọ láyọ̀ ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ àti ìgbáyégbádùn ará ìlú.
4: Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó health center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ jẹ́ àjọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
5: Ìkéde yìí wá láti ọwọ́ àjọ tó mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ National Primary Healthcare Development Agency NPHCDA.

0: different bike multivitamin drops and syrup. Adi di shape awon ikoko ati awon wewe bi won se ndagba. O ni awon vitamin to se pataki ninu fun idagba soke, abo ara ati opolo to ji pepe. Nafdac fun telu. Afrabite je oja Afrachem Limited ti won se Panda Paracetamol.
1: Ilé ìfowópamọ́ Tajbank pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìgbìmọ̀ Hajj orílẹ̀-èdè, èyí ni National Hajj Commission of Nigeria àti àwọn ìgbìmọ̀ alábòójútó ìrìnàjò àjò ìpínlẹ̀ ló fi tayọ̀tayọ̀ rán wa létí pé àyè sì ń bẹ síbẹ̀ fún ìkówójọ Hajj ọdún 2027. Yàrá má di èrò ẹ̀yìn fún Hajj ọdún tí ń bọ̀ o, pẹ̀lú àníyàn tó dára àti ìrànlọ́wọ́ àlá, ìpinnu rẹ yóò yọrí sí rere, bóyá oníbàárà wa ló jẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́, ìsinyìí lákòókò tí ó dára láti sí àjọ ìfowópamọ́ náà, bẹ̀rẹ̀ sí fowópamọ́ ní díẹ̀díẹ̀ láti di ipò rẹ mú fún Hajj ọdún tí ń bọ̀ àti àwọn ọdún tí ó tẹ̀lé pẹ̀lú. Sí àkáǹtì ìfowópamọ́ Hajj Tajbank lónìí pẹ̀lú àbẹ̀wò ní www.hajjsavings.tajbank.com tàbí fowópamọ́ wa ní 070-08-25-22-65 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Tajbank, ìwọ nìkan làyè fẹ́ wá o.
2: Báwo ni ṣé o ṣì ń gbé power bank gbangba yìí káàkiri? Ṣé wo ti gbọ́ nípa Redmi 17? Redmi 17, èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì, ẹ̀ẹ̀kan péré sì ni wàá fi iná sí ara rẹ̀. Redmi 17, èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì, ẹ̀ẹ̀kan péré ni wàá chaaji rẹ̀. 7500 mAh ni bátìrì rẹ̀. Redmi 17, ẹ̀ẹ̀kan péré ni wàá gba iná sí ara rẹ̀. Odidi ọjọ́ méjì gbáko ni wàá fi lò ó. Kò tọ́ síbẹ̀ o, pabambari rẹ̀ ni wípé pẹ̀lú 22.5W, ó tún lè gba iná lára Redmi 17 rẹ̀ sórí ẹ̀rọ mìíràn tí ó sì tún ṣiṣẹ́ yípo ọjọ́ kejì. Tí ó bá tó àkókò láti chaaji rẹ̀ pẹ̀lú 45W, ìṣẹ́jú 15 péré ni yóò fi gba iná sára. Má ṣe jẹ́ kí o kọjá rẹ, ní Redmi 17 láyò lónìí kí o sì jẹ ìgbádùn 7500 mAh battery, èyí tí yóò gbé ọ fún odidi ọjọ́ méjì gbáko. Kàn sí èyíkéyìí ilé ìtajà Xiaomi store tó bá wà ní àyíká rẹ tàbí ilé ìtajà àwọn alábàáṣepọ̀ wa kó ra tiẹ̀ lónìí. Redmi 17, ó ń ṣiṣẹ́ takuntakun.
3: Jigiri bó sì sọ̀rọ̀ sókè nítorí pé àbájọwọ́ báyìí la fi ń sọ̀yà àyípadà ọ̀tún ti dé.
4: Ní ìpínlẹ̀ Èkó, ọ̀pọ̀ àwọn obìnrin àti àwọn ọmọdébìnrin ló ń dojúkọ àwọn ìlàkọjá kọ̀ọ̀kan bíi ìwà ipá láàrin ìtàkọ̀tàbò, àìní àǹfààní sí ìtọ́jú ètò ìlera tó péye àtàwọn ìdènà kọ̀ọ̀kan sí dídáni owó ara ẹni lọ́wọ́. Àmọ́ ṣá, lápapọ̀ báyìí à ń yí ìtàn náà padà.
5: Bí ìwọ bá ń dojúkọ ìwà ipá kan tàbí onílò ìrànlọ́wọ́ lọ́nà kan, mo fẹ́ kó mọ̀ wípé ò dá wà. A ti pèsè àwọn ibi ààbò, ìrànwọ́ tó rọ̀ mọ́ òfin àtàwọn èèyàn lọ́lọ́kan-ò-jọ̀kan tó ṣetán àti ràn án lọ́wọ́ láti túbọ̀ sọ̀rọ̀ sókè.
4: Fún ọdún mẹ́ta, iléeṣẹ́ RAP lábẹ́ ètò iṣẹ́ àkànṣe RWVL, ìyẹn Renewed Women's Voice Leadership, yóò máa pèsè ìrànwọ́ ètò ààbò tó péye, ìtọ́jú àtàwọn àǹfààní mìíràn lọ́lọ́kan-ò-jọ̀kan báwọn obìnrin àtàwọn ọmọdébìnrin. Látorí ìdánilẹ́kọ̀ọ́ nípa ètò ìlera ara àti ìlera ọpọlọ sí rírónilágbára pẹ̀lú onírúurú iṣẹ́ ọwọ́ sáwọn àǹfààní ìdánilókòwò, àwọn obìnrin tí kúrò lẹ́ni tí ò lè dápawó wọlé mọ̀ sẹ́ni tó ń pawó wọlé tó sì ní ìgboyà tí wọ́n sì mú àyípadà rere bá àwùjọ. Àwùjọ tó bìnrin bá ti dẹni ìró lágbára, irú àwùjọ bẹ́ẹ̀ máa ń gbòòrò sí ni. Iléeṣẹ́ RAP pẹ̀lú àtìlẹyìn Action Aid Nigeria àti ìrànwọ́ owó láti Global Affairs Canada ló mú ọ̀rọ̀ yìí wá sétí gbọ̀nyìn o.
6: Olad Tradomedical Healing òǹkọjá àfẹnuròyìn nínú ká fi ewé àtegùn ṣètọ́jú ara. Àwọn ni wọ́n ń ṣe ọṣẹ ìyá ìjẹ̀bú tó mú ìlera ẹ̀dá jí pépé. Èérí inú tó ń fa ìju àti ẹ̀dá fáwọn tó ń wojú olúwa ó kànjọ̀gbọ̀n. Èélà tó ń ṣe ségesège tàbí tí kò tiẹ̀ wá mọ́ dohun ìgbàgbé. Wá kí wọ́n náà darapọ̀ báwọn tó yin olúwa lógo, ìbáàjẹ́ àtọ̀ sí ẹ̀gbẹ tàbí tọ ṣúgà. Kí ẹ̀kẹta tan ọkùnrin dúró gbọn in lójú iṣẹ́ nítorí ọ̀pá ẹ̀yìn tó ti na wọ̀n. Oògùn orúkún tó ń roni adọ̀rọ̀ ìtàn. Ṣé bó kò bá jìn, ilá kìí kò bẹ̀rẹ̀ sí pè wá sórí 080-362-03932 080-362-03932 Gbọ́n lẹ́ẹ̀kan sí 080-362-03932 Ọṣẹ ìyá àjẹ̀bú tó ń ṣiṣẹ́ bíi ajẹ́bí idán, a máa ṣẹ́gun nǹkan tó ń rìn sọ kúlúkúlú nínú ara. Yàtọ̀ sí ọṣẹ ìyá àjẹ̀bú tó ń ṣiṣẹ́ bíi ajẹ́bí idán, a tún ní ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi egbòogi ìmíì tó múnádóko tó ń gbógun ti oríṣiríṣi àárẹ̀ ara. Ẹni tó wọ àwọn àgbà bá wà lára ẹ̀ tí wọ́n ń dà láàmú, ẹ̀fọ́rí gbogbo ìgbà, àìrórunsùn déédéé, ò ń wá ìgbéga lẹ́nu iṣẹ́, ìwọ ṣáà ti má bonu nípa ohun tó ń bá ọ fínra lágọ̀ọ́ ara ni. Ewé àtegùn pọ́nbélé níléeṣẹ́ Ola Tradomedical Healing Home fi ń ṣe ìtọ́jú gbogbo ẹni tó bá kàn sí wọn. Ìwọ ni kó o má tún bora rẹ pamọ́, tètè pè wá sórí 080-362-03932 080-362-03932 Lẹ́ẹ̀kan sí 080 36 20 39 32 tabi kan si wa ni number 8 Alaja Limota Idera Street off Isale Aria Dalemo Bus Stop Songu Ogun State kan si ile ise Olat Trado Medical Healing Home loni fun eyike iya ilera ara re ko le ri mo daju pe ewe ategbo o si nje sibe sibe.
7: Are you still carrying that heavy power bank everywhere? Haven't you heard? The Redmi 17 is here.

gẹ́gẹ́ laago méjìlá ọ̀sán lù láti iléeṣẹ́ rédíò nàìjíríà bond fm 92.9 tó kalẹ̀ sí onígbòǹgbò ìkẹjà gra nípínlẹ̀ èkó ìròyìn àpapọ̀ lamúwa fún yín síwájú náà ẹ kọ́kọ́ gbọ́ àwọn kókó inú rẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó ti ṣe ìfilọ́lẹ̀ ìlànà ṣíṣe ìrántí oṣù ìdílé àti ṣe àwọn ọ̀dọ́mọbìnrin níṣekúṣe lóṣù yìí ìjọba ìpínlẹ̀ èkó ṣe àbádòfin àlékún ọdún márùn sí fáwọn adájọ́ ilé ẹjọ́ ìjọba ìbílẹ̀ magistrate ọdún márùnlélọ́gọ́ta ni fẹ̀yìntì wọn yóò máa jẹ́ dípò ọgọ́ta ọdún iléeṣẹ́ ológun orílẹ̀-èdè nàìjíríà ti ṣe ìtúsílẹ̀ àwọn 15 àwọn ọmọ agùnbánirọ̀ àtàwọn mẹ́jọ míì nípínlẹ̀ kogi akọ̀wé iléeṣẹ́ ológun orílẹ̀-èdè united states of america dan driscoll kọ̀wé fipò sílẹ̀ lẹ́yìn oṣù 18 nípò wáyé o ìròyìn náà ni wọ̀nyí lẹ́kùnrẹ́rẹ́ látẹnu abel ọ̀jẹ̀túndé ìjọba ìpínlẹ̀ èkó ti ṣe ìfilọ́lẹ̀ àwọn ìlànà tuntun fún ètò ìrántí ìdílé àti gbógun ti ṣíṣe àwọn ọmọbìnrin wa níṣekúṣe èyí tó máa ń wáyé nínú oṣù kẹsàn-án ọdún yìí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní aláúsá alákòóso fún ètò ìdájọ́ nípínlẹ̀ èkó alàgbà lawal pedro sọ pé ọ̀rọ̀ ìdílé àti ṣíṣe àwọn ọ̀dọ́mọbìnrin wa níṣekúṣe làwọn ti gba ẹ̀sùn bíi 1,023 lórí rẹ̀ láàrin oṣù kẹsàn-án ọdún 2021 sí oṣù keje ọdún 2026 alàgbà pedro tí akọ̀wé ètò ọ̀hún ṣojú fún ìyẹn abilékọ títílọlá vivor adeniyi sọ pé ọ̀rọ̀ ìdílé àti fífipá bá àwọn ọ̀dọ́mọbìnrin wa lò pọ̀ ló wà lókè téńté báyìí pẹ̀lú báwọn ọ̀bà yìí jẹ́ kan ṣe ń ṣe àwọn ọ̀dọ́mọbìnrin wa níṣekúṣe tó fi mọ́ àwọn ọmọ kéékèèké child abuse àti ọ̀rọ̀ ìfipábánilòpọ̀ lọ́lọ́kan òjọ̀kan abilékọ vivor adeniyi wá ké sí àwọn olùgbé láti máa kíyèsí àwọn ọ̀dọ́mọbìnrin wọn dáadáa tí wọ́n bá ti rí ohun tí kò jọra wọn kí wọ́n lè fi tó àwọn agbófinró létí láti dẹ́kun ìwà ìfipábánilòpọ̀ láwùjọ wa ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó ti ń ṣe àgbéyẹ̀wò àlékún ọdún márùn-ún fáwọn adájọ́ májísrèètì nípínlẹ̀ èkó bí wọ́n ṣe ń ṣàlàyé pé èyí yóò mú ojútùú bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sùn ọlọ́jọ́ pípẹ́ kọ̀ọ̀kan tó wà níkàáwọ́ wọn àbádòfin ni wọ́n ti ṣe nílànà àtúntò òfin àwọn adájọ́ májísrèètì tọdún 2026 nípínlẹ̀ èkó èyí tó ti dé ìpele kejì nínú ìmọ̀ràn àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin alága ìgbìmọ̀ tó ń bójútó ọ̀rọ̀ ìdájọ́ nílé ìgbìmọ̀ aṣòfin èkó alàgbà oládìpọ̀ àjọmọ̀lé ṣe ìgbékalẹ̀ oní ìgbékalẹ̀ àbádòfin ọ̀hún ni láti ṣe kóríyá fún ìgbáyégbádùn àwọn májísrèètì àti láti ṣe ìwúrí fún wọn nítorí ìrírí wọn lójúnà àti mú ìyànjú bá àwọn ẹ̀sùn kan tó ti pẹ́ nílẹ̀ díẹ̀ dípò 50 ọdún àbádòfin àfikún ọdún márùn-ún ti gorí ẹ̀ ó jẹ́ ọdún márùnlélọ́gọ́ta táwọn májísrèètì ìpínlẹ̀ èkó yóò máa lò kí wọ́n tó fẹ̀yìntì àjọ elétò ìdìbò inec ti bẹ̀rẹ̀ àyẹ̀wò àwọn àlámọ̀rin wọn láti mọ iye àwọn èèyàn tó forúkọsílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú nigeria democratic congress ndc nínú àkọsílẹ̀ wọn fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ìgbésẹ̀ ìwáyé lórí ẹ̀sùn kan tí wọ́n fi kan àjọ inec pé púpọ̀ nínú orúkọ àwọn adíje dupò wọn lọ sílé ìgbìmọ̀ aṣòfin aṣojú ṣòfin àti bẹ́ẹ̀ lọ ni kò sí nínú àkọsílẹ̀ àwọn àjọ elétò ìdìbò inec pàápàá jùlọ nípínlẹ̀ anambra àjọ inec ti ṣàyẹ̀wò fínífíní tí wọ́n ti jábọ̀ pé àṣẹ yìí wáyé látọ̀dọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú ndc ìdí ni pé wọ́n kùnà láti fi àwọn adíje dupò wọn orúkọ àwọn adíje dupò wọn ṣọwọ́ sí àjọ inec nígbà tí wọ́n béèrè gẹ́gẹ́ bá a ti mọ̀ pé gbogbo nǹkan wọ̀nyí ló létò lábẹ́ òfin ìjọba alága ìjọba ìbílẹ̀ badagiri nípínlẹ̀ èkó alàgbà babatunde ohunpẹ ti gbósùbà rabandẹ fáwọn ẹ̀ṣọ́ lagos neighborhood safety agency lnsa fún bí wọ́n ṣe ṣe agbátẹrù ètò àwọn alẹ́nulọ́rọ̀ lórí ọ̀rọ̀ ìlú ṣíṣe ètò ìgbófinró àti ọ̀fin tuntun tó nípọn àti ìpèsè àwùjọ tó lálàáfíà tí kò sí rògbòdìyàn bá a ṣe ń gbáradì láti ṣe ètò ìdìbò gbogbogbò nípínlẹ̀ èkó alàgbà ohunpẹ ló fọ̀rọ̀ ilédè níbi ìpàdé tẹ̀kótó kan tó wáyé nílé ìjọba ìbílẹ̀ badagiri níbi tí àwọn alẹ́nulọ́rọ̀ ti ṣàtẹnumọ́ ìdásí àwọn èèyàn ṣíṣe ìpínfúnni ìlanilọ́yẹ̀ fífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ ètò ààbò aládàáni àti tìjọba fún àṣeyọrí ètò ìdìbò tó yanrantí lọ́dún tó ń bọ̀ yìí
wa gbori yin fawon eso LNSA fun sise agbateru eto yi ati ise iriju won to nlo bo se ye ko lo o wa sele ri fun ajo yi pe ijoba ibile badagri yo ma tesiwaju lati ma fawon so wopo pelu won fun ifidimule eto abo to yaranti ikayika ipinle Eko iroyin apapo la ti mu wa fun yin lati le se Bond FM 92.9

0: Bond FM 92.9.
1: Bond FM 92.9.
2: Happy on the 92.9.
1: Bond FM 92.9.

0: Band FM
1: 92.9.
0: Bond FM, Igirigindo.

0: FM
1: 92.9 Bond FM Igirigindo.

agbọ́ yorùbá yìí bò wá.

I'm a man.

Я снова вижу, что я не ломаю. Вот что я не ломаю.

Y si me sos y me llamo, no lo digo.

Maybe it's a just name.

Gastamine, a blend of amino acids and multivitamins.

ìkéde pàtàkì yìí ìjọ ọrọ̀ àìnọ́tìlì islamic society of nigeria tí wọ́n wà ní number one david afuape crescent off ije street ilepa àkókò bus stop ifo ogun state wọ́n pe gbogbo èèyàn síbi 10 years anniversary wọn maludi nabi wọn merit award àti tobani èyí tí ó wáyé ní ọjọ́ sunday 20th september 2026 ní power line ade block ibusi road ilepa àkókò ifo ogun state bẹ̀rẹ̀ látago mẹ́wàá àárọ̀ olùgbàlejò ọjọ́ náà ni ustaz alimom abdulhamid muhammad raji agarawu alelori fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa kàn wọ́n sórí 08028382074 08028382074 Ma salam.

Komodoro gbambajo lo ni lugbelu la dijo se bi oba.

ẹ̀lẹ́ bẹ̀ ń wo ẹ̀yìn èèyàn wa àkú bójú ọjọ́ ti rí ní àbẹ̀ o àkú iṣẹ́ òní àkú àtàárọ̀ èdùmàrè àfiṣẹ́ ìwá àdéṣẹ́ wa ládé àkú oṣù tuntun èní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án ọdún 2026 tí ń ṣe oṣù bàbàbà lágbára ọlọ́run ọba ohun rere ayọ̀ ìdùnnú ló máa bà sílé ẹnì kọ̀ọ̀kan wa a tún kí wa káàbọ̀ láti ilé iṣẹ́ alára àgbàyídá bond 92.9 fm ilé iṣẹ́ tó ń lọ níwájú táwọn tó kù ń tọ̀ ọ́ lẹ́yìn sórí ètò yí ètò wa àyọkà alárinrin ìwé tá à ń bá lọ lórí ètò ni òréré ayé láti ọwọ́ abiodun adéoyè àkórí ìtàn tòní ni ìka méjì orúkọ ìní atọ́kùn ètò ni olúfúnkẹ́ àdìsá ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ a fi ọpẹ́ fún ọlọ́run ká tó máa tẹ̀ síwájú.

ẹ̀sọ́ kò gbóògùn bẹ́ẹ̀ ni ẹni tó ń ṣe rere yóò ṣe kẹsàn ìwà rere rẹ̀ tí ẹni tó hù wá ibi náà yóò ṣe jèrè ìwà ibi rẹ̀ gbogbo ẹni tó bá ń ṣorin láyé ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó lọ sọ́jà ni tí etí ọ̀tún bá ń hóye tí tòsí náà ń hóye ẹni tó bá ń bá nájà ni kó máa wò kó máa wò ariwo ọjà ìlú orin ló pé ti lé ní 500 ọdún iṣẹ́ ọdẹ sì ni àtìrandíran wọn yàn láàyò tó jẹ́ wípé tọrú tọmọ tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ìlú orin ló pé kò ní iṣẹ́ mìíràn ju iṣẹ́ yìí lọ wọn gbajúmọ̀ púpọ̀ lórí iṣẹ́ ọdẹ tí wọn yàn láàyò ó fẹ́rẹ̀ẹ́ má sí oríṣi ẹranko tí ń bẹ nínú igbó tí ènìyàn kò lè rírà nínú ìlú orin ló pé torí ojoojúmọ́ bí ọdún ni tí wọ́n ń pa ẹran ìgbẹ́ kódà àwọn ọba ìlú àti ti ìlú tòótọ́ yí wọn ká máa ń bẹ ọ̀wẹ̀ pé kí wọ́n wá báwọn pa ẹranko tó bá ń dà wọ́n láàmú lágbègbè wọn iṣẹ́ ló gbé ìyá àlàmú lọ sí ìlú orin ló pé tí àlàmú fi di èrò ìlú orin ló pé ní nǹkan bí 40 ọdún sẹ́yìn torí wípé iṣẹ́ àgbẹ̀ ni wọ́n ń ṣe nílùú àlàmú kò mọ nǹkan kan nípa iṣẹ́ ọdẹ èyí ló fà á nígbà tí àlàmú dàgbà tó fi yan iṣẹ́ àgbẹ̀ láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú orin ló pé sì ń wò ó gẹ́gẹ́ bí àkàndá ẹ̀dá torí iṣẹ́ àgbẹ̀ ṣàjòjì sí wọn nítorí wípé kò wọ́pọ̀ nínú ẹni tó ń ṣe nínú ìlú wọn àlàmú ń ṣiṣẹ́ àgbẹ̀ rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tí ó tó àsìkò láti fẹ́ ìyàwó ọmọ ìlú orin ló pé ni àlàmú fẹ́ ó sì bí ọmọkùnrin kan ṣoṣo fún àlàmú lọ́jọ́ kan àlàmú rin ìrìn àjò lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ níbi ìlú mẹ́rin sí ìlú orin ló pé ó ṣe alábàpàdé èso máńgòrò kan lẹ́bàá ọ̀nà ó sì mú wá sílé àlàmú gbin máńgòrò yìí ó sì yè níwájú ìta rẹ̀ igi máńgòrò yìí ni àkọ́kọ́ igi máńgòrò tó wà ní ìlú orin ló pé àti agbègbè rẹ̀ gbogbo àwọn ènìyàn ni wọ́n ń wá láti gbogbo ìlú tó yí ìlú orin ló pé ká láti wá ká máńgòrò láti wá pa epo àti láti wá já ewé máńgòrò ṣe àgbo ibà àti àìmọye nǹkan tí wọ́n ń lo igi máńgòrò fún lọ́pọ̀lọpọ̀ ìgbà ni ìdọ̀tí ewé máńgòrò máa ń rẹ̀ sílẹ̀ níwájú ilé àlàmú tó sì jẹ́ wípé òun ló máa ń gba ewé wọ̀nyí àyọkà alárinrin lẹ̀ ń gbọ́ láti lè ṣe bond 92.9 fm nítorí igi máńgòrò tó wà níwájú ìta àlàmú ni wọ́n fi ń pè é ní bàbá oní máńgòrò ọ̀pọ̀lọpọ̀ ọdún ni máńgòrò yìí ti ń ṣe àǹfààní fún tẹrú tọmọ ìlú orin ló pé àti agbègbè rẹ̀ bí wọ́n ti ń pa epo rẹ̀ ṣe àgbo ibà ni wọ́n ń já ewé rẹ̀ láti fi kó èròjà àgbo ìyànjú gbòǹgbò àti èso máńgòrò yìí wúlò púpọ̀ fún àwọn ènìyàn èyí ló jẹ́ kí òkìkí bàbá oní máńgòrò kàn débi tí òun gan-an fúnra rẹ̀ kò ti fẹsẹ̀ rìn dé mọ́ ṣebí ẹ̀dá ò mọ èwo nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ tí elédùà ó gbà láti gbé e ga bẹ́ẹ̀ ibi tá a bá fojú sí nígbà mìíràn ọ̀nà kì í gbabẹ̀ ló fi jẹ́ wípé kí ẹ̀dá ó máa múra sí iṣẹ́ rẹ̀ lójoojúmọ́ bàbá orí máńgòrò ro wàhálà ilẹ̀ gbígbá lójoojúmọ́ lọ́jọ́ kan ló pa èrò pọ̀ ó ní wàhálà ilẹ̀ gbígbá ojoojúmọ́ ti sú òun ó fìbínú gé igi máńgòrò tó wà níwájú ilé rẹ̀ kódà ó tún wú kúkúté rẹ̀ kó má bàa wò padà gbogbo ènìyàn ló ń bèrè ìdí tí bàbá oní máńgòrò fi gé igi máńgòrò torí ó dun ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pé kò rí èsì kankan fún gbogbo àwọn ènìyàn bẹ́ẹ̀ igi máńgòrò yìí kò pé méjì nínú ìlú orin ló pé àti agbègbè rẹ̀ bàbá oní máńgòrò ti gbàgbé wípé ìgbìyànjú làgbẹ̀ ń gbà elédùà ní pé kí nǹkan okó yè
kó sì mú èso jáde kò mọ̀ wípé agbára òun kọ́ ni igi mángòrò fi yè nígbà tí ó gbìn-ín àìní àròjinlẹ̀ ló jẹ́ kó gbé ìgbésẹ̀ yìí

ilé rẹ̀ lọ. Ṣebí tí a ṣe ní bá ṣe ni títí tí wọ́n ń dalẹ́kun ìwà ìbàjẹ́ tí kò gbọ́ bó pẹ́ títí yóò padà ṣe ara rẹ̀ ni. Bàbá onímọ́ngòrò wọ̀ tún wò sí kò rẹ́nì kankan dálẹ́bi torí ó dá a lójú wípé kò sí igi mọ́ngòrò nínú ìlú oore ló pé àti gbogbo agbègbè rẹ̀. A ṣe ni bàbá onímọ́ngòrò padà ṣe ara rẹ̀ gbáà. Àwọn àgbà ní sùúrù bàbá ìwà àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní. Kìbá ṣe wípé bàbá onímọ́ngòrò ṣe sùúrù ni kò ní gé igi mọ́ngòrò. Ayọ́ka alárinrin lẹ̀ ń gbọ́ láti ilé iṣẹ́ Bond 92.9 FM. Ọ̀rọ̀ ti wá dé bá ọlọ́gbọ́n bàbá onímọ́ngòrò. Ó dàgbà òmùgọ̀ orí ìrònú ọ̀nà tí yóò gbà láti rí èròjà tí wọn yóò fi ṣe àgbo tí ara ọmọ rẹ̀ yóò fi yá ló wà tí ìyàwó rẹ̀ fi sunkúndé láti ọ̀dọ̀ bàbá aláwo. Bó ṣe rí ìyàwó rẹ̀ pẹ̀lú omijé lójú kò bèṣù bẹ̀gbà. Ó gba ẹkún náà lẹ́nu ìyàwó rẹ̀. Wọ́n jọ bẹ̀rẹ̀ sí ní sunkún torí ó ti mọ̀ wípé ẹkún ọ̀fọ̀ ni ìyàwó òun sun. Báyìí ni bàbá onímọ́ngòrò pàdánù ọmọ kan ṣoṣo tí elédìmarè fún òun àti ìyàwó rẹ̀ torí àìní àròjinlẹ̀.

káàbọ̀ padà. Ètò àyọkà alárinrin tẹ̀lé síwájú láti ilé iṣẹ́ Bond 92.9 FM. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa, Èkó Ìkàlẹ̀. Ó mà ṣe o, bàbá onímọ́ngòrò fi àìní ìròyìn ọjọ́ iwájú àti àìní àmúmọ́ra sọ ẹ̀mí ọmọ kan ṣoṣo tó bí nù. Ṣé wọ́n ní ògùn náà kan kì í jẹ̀lé tí omi? Àṣé lóòótọ́ ni wípé tí ènìyàn bá ní ìka méjì yóò fi ìkan ṣe ènìyàn, ẹyọ kan tó kù ara rẹ̀ ni yóò padà fi ṣe? Bàbá onímọ́ngòrò padà fi ẹ̀tanú sọ ẹ̀mí ọmọ rẹ̀ kan ṣoṣo nù. Tí ẹ̀dá bá rò pé kò sírú òun, tó ní àdìsọ́kàn wípé nǹkan tí Elédùà fún òun kò sí lọ́wọ́ ẹlòmíì, tó rò wípé agbára lòun fi ní àwọn nǹkan tí òun ní, tó fi wá dá àwọn ènìyàn lágara, ohun tó gbẹ̀yìn bàbá onímọ́ngòrò ni yóò ránṣẹ́ sí ìka méjì. Ọpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ tẹ́tí gbọ́ wa lọ́jọ́ tòní. Ẹ ṣe bẹ́ ẹ ṣe ń bá wa fẹ̀mí dọ́gba. Tó bá tún di ọjọ́ mẹ́jọ, àkòrí mìíràn láti máa kà nínú ìtàn òrèré ayé. Ọpẹ́ lọ́wọ́ olóòtú Ganiat Ashiru fún ìpolówó ọjà 08127044485. Ní orúkọ ìmí atọ́kùn ètò Olúfúnkẹ́ Àdìsá ni mò ń kí wa pé ìpàdé wa láyọ̀ lọ́jọ́ mẹ́jọ.

0: kalẹ akojọpọ ire agbaye lo nde si eti igboyin lati le se bond fm 92.9 ilu ikeja lati iroyin saju egba okoko to wa ninu iroyin ohun awon olugbe sogunle ati ladipo ti kigbe egba wa erawa si awon alase lori igbe aye ti ko barare ati ina oba to lo ni idakureku ijoba apapo ni are bola ahmed tinubu ti mu atuto ba oro aje ti o mu ki olede wa nigeria dotun si ile ejo ga to je ti ijoba apapo to fi kale si ipinle safara ti fagile idibo abele egbe oselu apc oni ki won tu ibo mi se laarin ojo merinla awon oyo ti gbe mi latari isele omi yale agbara yagboro to ba won fira ni ole nepa ti lo si bi egberun kan bayi ti won si wa awon ise to ndo la emi ta won na ti ri sinu abata wa ye oro yo re lekunre latenu abiodun folonso awon olugbe ladipo ati sogunle to ni won ti ra wo ebe si ijoba leka meteta lati wa siju anu wo won lori bi owo oja ati owo nkan se gbowo leri gegege to je pe ina oba idakureku lo nse ni agbegbe ohun awon olugbe wo ye pe owo ounje ti lo soke o gbogbo awon nkan ko se mani na ni ko se ra loja mo bayi won ni teru ti n patari awon lori oro aje olede wa daja ti o bara re won ni igbe aye ko fe nitumo fawon olugbe agbe ladipo ati sogunle mo
1: ìjọba kó ṣe ètò ààbò kó wà ní takora sí nígbà táwọn àgbẹ̀ má lè lọ sí pé ìgbà wà tuntun tẹ́lẹ̀ ní ìjọba àwọn ojú dandan tó má bẹ̀rù tẹnu ṣe gbogbo tó ń bá ṣe tọ́kùn tẹnu ṣe á jẹ́ ẹ̀rù fún àwọn mẹ̀kúnnù. tó pé ìwọ̀n gbogbo mọ̀ ìjọba wa ní tó ń lọ́wọ́ sí àwọn kò gbọ́n jáde gba tó fún lọ́wọ́ kọ́ṣe ọ̀sẹ̀ kọ̀ọ̀kan sí nàìjíríà ó ṣàánú fún wa kó lọ bá wọn lè
2: díẹ̀ làwọn àgbẹ̀ náà tó bá ti ń ṣiṣẹ́ tó bá ti ń rí oúnjẹ kọ́ máa tà sára ta kọ́ máa tà fún àwọn orílẹ̀-èdè yìí kí ó jẹ́ níwà fún aráàlú ká má máa níwá.
0: àwọn olùgbé rọ ìjọba láti múra tó ju àrọ́ lọ o láti kojú owó ilé tó lọ sókè gegege ìṣẹ̀lẹ̀ ìwà ẹ̀pá ìwà láabi tó ń ṣẹlẹ̀ láwùjọ ìpèsè oúnjẹ torí pé oúnjẹ wọn gógó bákan náà ni wọ́n ní kò sí iṣẹ́ fún àwọn ọ̀dọ́ díẹ̀ lára àwọn nǹkan tí wọ́n mẹ́nuba leléyìí wọn ni eléjẹ ohun tó ń kọ àwọn olómìnà ọ̀pọ̀ àwọn olùgbé ló tún ṣàlàyé pé ọ̀pọ̀ ṣiṣẹ́ ṣiṣẹ́ ló dàbí ọ̀lẹ̀ torí pé owó tí wọ́n ń gbà kò tó wọ́n ń ná mọ́ rárá àti rárá torí pé owó ìná ó ju owó oṣù lọ ní gbogbo ọ̀nà. ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ méjì ní agbègbè ìlúdá àti àjàrà lẹ́kun badagry náà ni wọ́n ti gba àwọn nǹkan ọ̀tún báyìí àti nǹkan amẹ́kọ̀ọ́ rọrùn wọn ni bí wọn ṣe fẹ́ bẹ̀rẹ̀ sáà ìkẹ́kọ̀ọ́ míì lọ́dọ̀ jẹ́ kí wọ́n pèsè àwọn nǹkan yìí kí ìkẹ́kọ̀ọ́ kó lè rọrùn fún àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wọn ni lára àwọn nǹkan yìí náà ni ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ badagry ìyẹn alàgbà babatunde nkpèsè láti rí i pé ilé ẹ̀kọ́ kan tí wọ́n pè ní local authority primary school 1 àti local authority primary school 2 gba ìgbẹ́dìde o wọn ni lára àwọn nǹkan tó ṣe ni ojú òpó tí ó mú kí ìgbòkègbodò rọrùn fún àwọn akẹ́kọ̀ọ́ ibùdó ìjẹun fún àwọn akẹ́kọ̀ọ́ dining hall bákan náà ni ibùdó ìṣeré torí pé ẹ̀kọ́ ẹ̀kọ́ láìsí ká ṣeré lọ́ọ̀lù jẹ́ kí ọmọ máa wò sùn wọn ni bákan náà ni wọ́n tún ṣe gbọ̀ngàn ìrètí pé àwọn akẹ́kọ̀ọ́ yóò ti máa ṣe àpèjọ multipurpose hall bákan náà ni ibùdó eré ìdárayá sporting facility ògbẹ́yìn bákan náà ni wọ́n tún ṣe àwọn kọ̀ǹgádẹ̀rọ tí ó máa lo agbára òye oòrùn solar power water system fún àwọn akẹ́kọ̀ọ́ paríparí ẹ̀ náà ni pápá ìṣeré ìgbà bọ́ọ̀lù tí wọ́n ṣe fún wọn o nígbà tó ń sọ̀rọ̀ tó jẹ́ akọ̀wé sí alága ìjọba ìbílẹ̀ badagry alàgbà augustine kriko jẹ́ kó dimọ̀ pé ìgbésẹ̀ wáyé láti lè jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ lọ́nà àrà ọ̀tọ̀ tí yóò mú kí ẹ̀kọ́ wọn kó yè kooro nígbà tí wọ́n bá wọlé fún sáà ìkẹ́kọ̀ọ́ tuntun ó wá rọ gbogbo àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ láti lo àwọn nǹkan tí wọ́n pèsè yìí dáadáa. ilé ẹjọ́ gangan tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó fìkàlẹ̀ sí gúúsù ní ìpínlẹ̀ zamfara ti fagilé ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n ti ṣe sẹ́yìn o pàápàá èyí tí wọ́n ṣe fún ẹkùn zamfara north senatorial district ilé ẹjọ́ ti pàṣẹ fún ẹgbẹ́ òṣèlú apc láti ṣe àtúndìbò abẹ́lé mi láàrin ọjọ́ mẹ́rìnlá fún ẹkùn tí a fètè kan onídàájọ́ azan dikko ló kéde ìdájọ́ ìní ọjọ́ ajé ta wa nu re yi leyin to ti gbo ejo otun ati osi oni dajo pase fun egbe oselu APC lati ri pe won se itibo abele mi laarin ojo mela ni ibamu pelu awon ofin to fete kan nigba to soro eni to je adije kan fun egbe oselu APC fun senatorial district ohun omowe sani abla chekafi oni igbese ti won gbe igbese to da gan ni oni yo je ki igbagbo awon araalu ninu eto idajo ko tun le gba kan si jorin lo alagba chekafi saaju lo ti lo si ilejo to pe ipepe idibo abele to wa ninu egbe oselu APC ni ekun ipe idibo na ko lese nle ijoba apapo ti gbe igbese to ya ki o lori awon osise oba to je ti ijoba apapo lori bi won se ma ko wi pe awon fe fi ministry kan sile lo si ministry mi abi ile ise kan la won fe ma lo bayi awon o fe bayi ta won ba sise mo won ni won gbodo gba ibuwolu lati owo awon alase ko to di pe won gbe won lo si ile ise tutu ti won fe yi en ti o je olori ise oba ni olede wa Nigeria head of the civil service lo lo pase yi oni are Bola Ahmed Tinubu gbe igbese to ya ki latari awon ile ise ayederu eto nje yo ni olede wa Nigeria bayi ati awon ayederu osise ti amo si ghost worker oni bakan na je pe awon ile ise mi ero ko po bi boku nbe ni to si je pe awon mi ko fi be si ero latari awon to nsi lo pe ibi oyin ba wa le ra ma wo to lo won ni sakula to jade na lo kilo fun gbogbo awon ile ise to je ti ijoba apapo igbo won gbodo gba ibuwolu ko tori pe won ma gbe ise kan lo si ibomi sakula ohun na ni won tu tare si office en to je olori ise si are awon minister to nbe ni orilede yi en to je akowe ijoba apapo orilede wa Nigeria awon akowe agba ile ise nla ti oba ni orilede yi en to je giwo lopa orilede wa Nigeria ati awon lekan lekan to nbe ni awon ile ise oba to je ti orilede yi sakula ohun woye pe opolopo awon ile ise oba to ti wa ni orilede ni won obowo fun alale to nbe lori pe osise nti ile ise kan lo si ibomi te ki won gba ola ase akojopo ire agbaye na lo nde si eti gboyin o lati le se bond fm 92.9

0: pada akojopo ire agbe lo nte siwaju bond fm 92.9 letin gbo wa adupe pe e se nteti siwa are bola me tinubu ti sodimo loni ipe atuto tawon mu ba eto raje olede wa nigeria yo gbe olede wa nigeria sipo nibiti oro aje wa yo ti ma lo bi oni trillion kan dollar bi o ba fi di odun 2030 ke bi won se sodimo ninu iwe ti o jade nibi ijiroro kan lori ti eto raje eto lo bi oni trillion kan dollar eti won salaye ni ore e na ne to je alaga fun egbe oselu APC alagba netawe it weda ti je kodimo nibi ijiroro on pe igbese ti are gbe yi na ni igbese ti o tumu ki oro aje wa ko buye ri si won ni atutu ohun o ti je ki eto araje ko duro ti pon dada ko dagba soke ti o tumu oro ba olede wa Nigeria won ni gba ti are gba pata isijoba ni ojo kokodilogbo osu karun odun 2023 nibe na ni are ti salaye pe awon igbese ti awon fe gbe lati mu ki gbe aye rorun fun omo olede wa Nigeria ni lẹ́yìn tó ti lé ní ọdún mẹ́ta tí ààrẹ ti ṣe ìlérí yìí náà ni wọ́n ṣe ń ṣàlàyé pé ètò àtúntò ọ̀hún ó jẹ́ fún àǹfààní àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà láti rí i pé adé èbúté ògo ààrẹ tinubu jẹ́ kó dímọ̀ pé báwọn ṣe yọwọ́ kí là ń kó ìjọba kúrò lórí owó ìrànlọ́wọ́ epo pẹtiró àti bó ṣe jẹ́ pé pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè náà ló jẹ́ pé ojú kan làdání làwọn fi ṣe kì í ṣe wòyíwọ̀ ọ̀hún náà ni o ti mú àwọn ìdókòwò wá láti òkè òkun sáwọn ẹ̀ka tó ṣe pàtàkì ní orílẹ̀-èdè wa nàìjíríà tíjọba náà tún ti rí owó ṣe àwọn nǹkan amáyédẹrùn láti jẹ́ kí orílẹ̀-èdè wa kókò ní ipò ẹ̀yìn tó wà nínú ètò ọrọ̀ ajé láti bí ọdúnmọ́dún sẹ́yìn. Ìròyìn ilẹ̀ òkèèrè wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ o pé àwọn èèyàn tó lọ bí ẹgbẹ̀rún kan náà ni wọ́n ti gbẹ̀mí mi ò lórílẹ̀-èdè Nepal látàrí ìṣẹ̀lẹ̀ ìtọ́ pé ó ṣẹ̀ níbẹ̀ tí ilẹ̀ ń rí tí omi sì tún ya wọ ìlú wọn ni gbogbo àlà tí orílẹ̀-èdè náà ní pẹ̀lú orílẹ̀-èdè Tibet náà yẹ pé àwọn òṣẹ̀ tó ń dóòlà ẹ̀mí náà ni wọ́n wà níbẹ̀ yíkayíká o wọn ní báyìí wọn ní àwọn èèyàn tó ń lọ bí ẹgbẹ̀rún mẹ́rin ó di ọgọ́rùn-ún kan 3900 náà ni wọ́n sì ń wá tí wọn ò rí nígbà tó yẹ pé àwọn òṣìṣẹ́ tó ń dóòlà ẹ̀mí tó ń lọ bí ẹgbẹ̀ta 600 ni wọ́n gbàgbọ́ pé ilẹ̀ rírí ti mú wọn mọ́lẹ̀ o tí wọn ò sì lè gbìyànjú láti jáde níbi ojú òpó kan èyí tí wọ́n ti ń pèsè iná mọ̀nàmọ́ná láti inú omi hydropower site ní agbègbè Trishul River. Àwọn onímọ̀ ẹ̀rọ náà ni wọ́n ṣàlàyé pé wọ́n ń taari omi ọ̀hún sínú àwọn ọ̀gbun kó lè di pé ó lọlẹ̀ díẹ̀. Ẹni tí ó jẹ́ olóòtú orílẹ̀-èdè Nepal ìyẹn Minister Balendra Chah ti jẹ́ kó dímọ̀ pé àwọn èèyàn táwọn ti dóòlà ẹ̀mí ẹ̀ lọ bí 400 odi ẹyọ kan 279 wọn ni iṣẹ́ dóòlà ẹ̀mí ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè China àti àwọn ológun orílẹ̀-èdè Nepal tó fi mọ́ ti India, Korea àti Australia. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti jẹ́ kó dímọ̀ pé àwọn yóò máa gbìyànjú láti rí pé àwọn sa gbogbo ipá wọn fún àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ̀yìn ara. Ojúṣe gbogbo wa náà ni pé bí ìjọba ṣe ń gbìyànjú káwa náà gbìyànjú láti rí pé a sa ipá wa láti kún ìjọba lẹ́yìn yóò ṣeéṣe fún wa o. Kí a tó múná wa sópin ẹgbẹ́ àwọn kókó èyí ó wà nú ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Àwọn olùgbé Ṣógúnlẹ̀ àti Ládìpọ̀ ti ké sí àwọn aláṣẹ o láti wá fún ìrànlọ́wọ́ wọn kí wọ́n sì rí pé ìgbé ayé dẹrùn fún wọn pàápàá lórí ìpèsè iná mọ̀nàmọ́ná tó ń dakú rèpò. Bákan náà láti mú ìròyìn wá fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ní àtúntò tí àwọn ń ṣe lórí ọrọ̀ ajé fún àǹfààní àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni. Ilé-ẹjọ́ kan tó fi kalẹ̀ sílùú Gúúsù tó jẹ́ ti ìjọba àpapọ̀ ti ní àtúndìbò gbọ́dọ̀ wáyé nínú ẹgbẹ́ òṣèlú APC fún ipò sẹ́nẹ́tọ̀ àríwá ti Zamfara láàrin ọjọ́ 14. Bákan náà la mú ìròyìn ilẹ̀ òkèèrè wá fún yín pé ó kéré tán 1,000 kan ló ti gbẹ̀mí mì nínú ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírí èyí tí ó ṣẹlẹ̀ àti omíyalé ní orílẹ̀-èdè Nepal. Àwọn tó ń dóòlà ẹ̀mí wọ́n sì ń ba iṣẹ́ wọn lọ. Ọ̀pẹ pàtàkì lọ́wọ́ àwọn olótùú Tèmítọ́pẹ́ Ajayi. Ẹ ṣé tẹ̀ ń tẹ̀ sí wa.
1: Edumare lo diri ewa fakuko.
2: Edumare lo diri ewa fakuko.
1: Aba oke lo diri ewa fakuko.
2: Edumare lo diri ewa fakuko. Nibi kapede ati polowo o se royin bande FM awama loba.
3: FM 92.9.

ọgbọ̀n bẹ́ẹ̀ bá fi pẹ́ṣẹ̀ fẹ̀ǹtì kù yóò sì máa dẹ́gbin rin kìí bọ́ bẹ́ẹ̀ ni kìí yìnrìn kìí sábẹ́ ni kìí tí precious blood precious emotion precious satin precious mass àti gbogbo orúfẹ́ èyí tẹ́ ẹ bá fẹ́ olùléṣẹ́ precious fẹ̀ǹtì wà ní number 56 adélakùn street hostel bus stop egbe lagos bẹ́ẹ̀ ni precious fẹ̀ǹtì wà káàkiri gbogbo bí wọ́n tọ́jà jákèjádò nàìjíríà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08 27 73 10 07 40 60 24 23 precious fẹ̀ǹtì àyẹ̀dọ́jà fún gbogbo àwọn tó ń lọ.

0: wájú alẹ̀ ń gbaná wọ́n lè fẹ̀ ní ìlàwà 92.9 lẹ́dí òbí ṣàwákọ̀tọ̀ kárí ayé lọ́sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ ń pa bàbá wa ẹyin bàbá tó ti di olóògbé alábí ogun dépò mo sọ ń pa àwọn chẹ́rì biribi tí bàbá náà ti ṣe sẹ́yìn o bẹ́ẹ̀ ni mo sì sọ nípa bá a ti ń gbádùn wọn tó mo sọ nípa àwọn nǹkan tí wọ́n ṣe fún wa níléeṣẹ́ bond fm tó jẹ́ pé wọ́n ṣe àwọn orin ìdánimọ̀ fún wa rẹpẹtẹ tá a sì gbádùn wọn àìsàn ló sì ṣe é wò àrítọ́ lọ́jọ́ ṣe ṣùgbọ́n bàbá yìí náà wọ́n lo ìgbésí ayé wọn dáadáa ẹyin tó jẹ́ pé a rí àwọn àrítọ́ka sí nípa àwọn ìlànà táwọn tọ̀ pàápàá jùlọ aṣíwájú elédè náà ni wọ́n jẹ́ wọ́n ti lo ìgbà wọn dáadáa
1: ẹyin
0: iwájú tàbá kọjú sí yóò máa dáa lọ èyí tí wọ́n fi sílẹ̀ kò ní bàjẹ́ láṣẹ ìdùmarè amákiní kan mo fẹ́ kí gbogbo apátákà fi síbi pàtàkì ókè àyàwó alálẹ̀ yìí o ẹ mọ̀ pé iṣẹ́ tí ọlọ́run bá bá rí àwa làwa jẹ́ lérí ètò yìí ibi ń ké gbogbo ọmọ òkè òkun pátápátá ẹyin ọmọdé ni ẹyin àgbà ni ẹyin ọkùnrin ni ẹyin obìnrin ni ẹyin tẹ wà nípò ìjọba ni ẹyin tẹ sí nípò ìjọba ẹyin ọgá ilé iṣẹ ẹdákùn ẹtẹ ti àgbọmílálẹ yìí iṣẹ tí ọlọrun rẹ mi lálẹ mo fẹ jẹ fún yìí o kí ni àwa máa yà á lé ayé gẹn kí là ń gbé tà ń gbin gẹn
1: kí
0: là ń pọn lé ayé gẹn ẹyin ọmọ ni pé erí ta ti lọ́jọ́ ìdí ta kú lẹ̀kẹ̀ sí ilẹ̀ ní ọ̀padà gbogbo rẹ jẹ ẹkẹ ó jẹrí o ìkadàn jẹ dàn ìdí ó fi fọ panu
1: bẹẹni
0: ojú ọba mọ
1: gbogbo ẹ wà mọ kedere
0: gbogbo apáta a padà di korofo ni
1: bẹẹni
0: èmi ni mo da báyìí ìsọ ìbàdí ọmọ ẹlòmíì ìdahoro ni
1: bẹẹni
0: èmi ni mo ga tó yìí lọ́lọ́bárò kì í yọ padà wálẹ̀
1: gbogbo mọ̀tòmọ̀tò alẹ́ àtọ́ni ṣé
0: ọlọ́run ba ló ní agbára lérí gbogbo wa
1: bẹẹni
0: yìí máa dùn mí tí àwọn ìdákẹ́ bá wà nípò tí wọ́n á jẹ ayé alábátá pẹ̀lú ẹ̀gbin
1: tí wọ́n
0: wòye pé bọ́yá àwọn ti nígi lè kọjá ewé
1: tí
0: wọ́n wòye pé bọ́yá kọ̀sẹ́nìkẹ́ tọ́tọ́ lágbára bí àwọn àbí kọ̀sẹ́nìkẹ́ tó lè mú àwọn èmi kì í sábà bárú ẹni bẹ́ẹ̀ jiyàn nkẹ́ máa ń jẹ́ kí wọ́n rẹ ti ní pé ilé ayé yìí àsẹni lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ àánú alẹ́ yìí ó ta lè sọ pé tó ilé ayé kì í ṣe korofo torí nǹkan tí ọlọ́run bá dá síbẹ̀ ni ọlọ́run bá ló ní ayé àti ẹ̀kọ́ náà rẹ láti wọ́n tá àwọn ìgbésí ayé àwọn ẹ̀dá mọ̀ pé ayé lásán ni
1: ó
0: ti kẹ́ sọ pé lówó ẹ lọ́la ẹ lọ́la ẹ ní gbogbo nǹkan tó síbẹ̀ síbẹ̀ ẹ̀tọ́ padà dá sílẹ̀ náà ni ó wá yà mí lẹ́nu pé gbogbo àwọn nǹkan tó yẹ pé tá a bá báláyé á padà dá sílẹ̀ à ń wà á mọ́ yà kò á sí nǹkan tó kẹ́ ọ́ àfi kí a sá máa jẹ àwọn èèyàn á mú ìyá fi ń jẹ àwọn èèyàn
1: torí
0: pé a wà ní ipò tí a fi lè máa fi àjẹ àwọn ẹ má jẹ́ àgbàgbé pé ọlọ́run ọba náà ló ní gbogbo òpó
1: àtàwọn ọdọ
0: tọ́lọ́run ọba bá gbìn ẹ̀yọ́ tó bá gbin sípò kẹ́ lónìí mo fẹ́ kẹ́ rántí pé ọlọ́run fi tẹ̀dẹ̀ fún yìí padà fi lè ayé sílẹ̀ lọ́jọ́
1: kẹ́yìn
0: ibi máa ń sọ náà tíra nì wípé àtìrí márùn lọ́rọ̀ mọ́ kú irúkú tí ọkọ̀ wa ẹnìkan ọmọ
1: ọjọ́
0: ibi kú ọkọ̀ wa ẹnìkan ọmọ ibi ikú ọkọ̀ wa ẹnìkan
1: ọmọ
0: ẹni kú kẹ̀ láàrin wa ọmọ kẹ́ ọmọ àtìrí ẹ̀yọ̀kẹ́ péré tọ́lọ́ fi hàn wá náà ni pé gbogbo ẹ̀dá tó wá sílẹ̀ ayé yóò padà lọ ni
1: tó
0: bá jẹ́ gbogbo ẹ̀dá tó wálé ayé ni wọ́n padà lọ kí là ń gbélé ayé
1: fún mi kí là ń gbà
0: mọ́ yà kí ni nǹkan náà kí ni kẹ̀kẹ̀kẹ̀ lára kẹ́tẹ́kẹ́tẹ́ àgùnfẹsẹ̀ wọ́n lè á fún ní gbogbo ẹ̀rẹ̀ gẹ̀
1: kí ni
0: oní ẹ̀ gẹ̀ kí là ń gbé kan gẹ̀
1: tó jẹ́ pé
0: bàtí ní àtìgbà àtàwọ̀ tá n sáré lé nta sáré la ó lè dọ̀lá nínú ká ní ká má lè mímọ́ ọlẹ́ ayé yóò jábọ̀ nkẹ́kẹ́
1: ọlẹ́ ayé yóò tó mọ́
0: torí ìdè gbogbo ẹ̀ ń ta yìn sípò ẹ̀ ṣàánú wa
1: ẹ̀
0: ṣàánú wa ìyá ipò
1: ọ̀pọ̀
0: ẹ̀yìn ẹnìkẹ́ bọ́nú pàtó
1: sọ nípa
0: gbogbo ẹ̀yìn ọwà ń pò pátá
1: ni
0: àti ẹ̀ńtẹ̀ wà ń pò jọba ni o àtẹ̀ńtẹ̀ jẹ́ ọ̀gá ilé iṣẹ́
1: ni
0: àtẹ̀ńtẹ̀ jẹ́ bàbá àtẹ̀ńtẹ̀ jẹ́
1: àti
0: ẹ̀ ẹjẹ́ a máa rántí
1: gbogbo
0: nǹkan yóò ta bá dà lé ayé pátá a padà dà á sílẹ̀
1: náà
0: ọlọ́run ọba nìkan ni òní yípo padà ọlọ́run ọba nìkan ni òní tẹ́ra láyé gbogbo apáta láti ta padà
1: dé
0: nígbà táwọn pé á tẹ á padà dé tẹ
1: kí
0: láyé tó yẹ pé àgbẹ̀yọ́ káàdì tẹ dọ́dà
1: kí
0: láyé tó yẹ pé àti dáadáa
1: lè bá pé
0: àákẹ́ ń ṣe bó ti wà á ń ta ìyá alábàtà tó ń bẹ á mú ilé ayé à ń bà ayé lórí àròpá nǹkan lé ayé ṣe ẹ̀dẹ́kun ẹjẹ́ pé àárọ̀ àti ọ̀dọ̀ mi náà wà
1: kára
0: wa sọ̀rọ̀
1: báwa o ọ̀rẹ́
0: mi kò ṣe agbára lérí
1: wa
0: agbára ọlọ́run bá a ní kúkú rèé wéré
1: o
0: owó ní pa wá lónìí láti ẹ̀dùnmáì ṣùgbọ́n ẹjẹ́ ronú wa
1: káàró
0: kí là ń gbélé ayé tá ń pọ́n gẹ̀ẹ́ kí là ń pọ́n gẹ̀gẹ́ láyé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta pa náà bí ó tán bẹ̀rẹ̀ ọ̀dọ́ ni ó kù kí là ń gbé tá ń gbin gẹ̀ ẹ dákun ẹjẹ́ a máa rántí ọlọ́run
1: káàró
0: gbogbo pátápátá ẹjẹ́ gan ati wale aye mo ya jo
1: opo
0: iya nje awon eyan
1: opo
0: bi npa awon eyan
1: opo
0: bi ta wa nipo ko ta wa ni bi opa we bi opa mo wa iya oje wa are ti awon mi mo la
1: jani
0: toju won
1: ko jani
0: bi awon baba kan lo wa to je pe won me to ju wa won me ni o che wa si be se ba iran ti wa
1: lo go
0: baba iran ti wa baba iran ti wa lo ton a so wa do mo won won si wa npo nla nla
1: se
0: pe ipo ton wa gan o jine si wa
1: awon
0: baba yo gbagbe wa won
1: pa gbagbe o
0: baba ke baba yi baba ti nba wi ti mo ra won olorun bo ni pa re
1: yin
0: ala se nla baba ni olorun baba wa duro si yin baba ti won wi ya baba to je pe eni aji ki eni aji ko eni aji yin eni aji gbe ti eni aji gbe gegege nigba gbogbo ni baba yi jo ti olopa titi nigba ojo olopa won se ti ko se nikan to le ri to ka so pe to nigba wa nti olopa ko wa ida si ni o baba to ma nso to ma fo baba pe baba re nikan pe nigba ta o ti e to de ipo ta to wa pe baba re nikan mi so pe to ki le ti gbe leyin o o nkan bayi wa won ni ko nton ko aso fa won
1: aso
0: olorun ti da baba ni
1: ada
0: baba ni a to ma so fun e pe so fa won yin se teyan ba fe mo bi olorun ti lagbara to ko di egberun marun naira bi egberun mewa naira ko di dani
1: ko
0: lo sun nbo ba de asiko ti o nton ba lo jito yo kan ri pe won ti ba wo ni le ni
1: o
0: ti mo si pe ko si nkan ta mo waye ko si nkan ta mo lo so yo ta ba ri laye patapata a bara da si le ni
1: abi
0: ri nkan bi ki la gbele ayi ta npon ge ki la npo gegege la re pe ta la ne bi o tan be odun lokun
1: be ni
0: ki la nwa ye mo ya fun o ki la nwa ye o mo ya fun ba lo lowo amiyanku amiyanku o pa ko ni rara amiyanku ki la nwa ye mo ya fun o re clip saman baba ba ko ba nwa pelu won deri nti n gbejo azo nbe lale olorun se fi chere wa ni la nje gbogbo en to ba je pe iche iba kan lale yi egbin eju e to wa yin se
1: e yi wa pada
0: e ba wa cha ton che iya ti nje awon yen po ebi nti n pa awon yen po ba wa nkan che leri e
1: o
0: je ka awon yen ji ya mo
1: opo
0: pe be ba loni eyin ni agbara gba lowo re to je pe ele ti nkan to wu yin e lagbara be lowo yin to je pe ele fi aje ni to ba wu yin
1: be
0: guru e ma change o
1: e ma change
0: o ah chore chore ko ma chore
1: e ko lo n be
0: ka je na o si ma se ko se ti o ni gbesan
1: ama
0: e ma ran ti pe o ni agbe oroko opokomo ola agbe oroko opokomo otola agbe oroko opokomo ojo kan bo opo pada pagbe mo
1: yo pa mo
0: e ma reti o ko bo ni lu tin bere ni oloku ni bo pe tin o pada bere ni baba ni lu to ko
1: be
0: ma reti o pe ile aye yi
1: oro ni
0: lojo kini
1: abeyan
0: mo ni pe enu ta bi nje wure
1: ati enu
0: ta bi nja
1: ko bo lojo
0: bo pe ni o pada de na lo gbon gbon enu ni le la mo
1: olo
0: ko ni ko cha na fun wa
1: e da
0: olo ba be yin o e te wa npa che e te olo lo ni si la leyo papa julo en ti wa loke ogun
1: ene
0: ni ba soro ipo te dimu ipo te wa eye fi ajara lu
1: eye
0: fi ajara lu mo ibi npa wa lu ya ajara lu e cha to che
1: e cha
0: to che olorun bo loji jo rin lowo ara le waja nte si waju
1: bond
0: fm lawa 92.9 radio fesu apo to ka ya ye

ẹ̀yìn òkú tó kún ní ṣe iyì àtọ́lá nínú ọ̀dà láyé ti precious paint ni precious paint ti wá dọ̀dà àtàtà tí gbogbo ayé ń dùúrà precious paint ọ̀dà tó pójú owó tó jẹ́ gbogbo ń tẹ́ ọba fi kùn pátá ní òmà gbẹ́gbin gbogbo wọn bá fẹ́ fọ̀dà kùn pátá ẹ̀dá precious paint wò kẹ́yìn náà ò rí sí akin ohun tá a bá gbìyànjú wọ́n ti ní kì í ṣiṣẹ́ mo fẹ́ kí gbogbo dúnìyàn ó mọ̀ emotion plenty coat cat coat gloss satin industrial cotton pop emotion àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sírúfẹ́ ọ̀dà tí ẹ̀ ń fẹ́ tí ò sí nílé iṣẹ́ precious paint o plot 85 adélakùn street off kidaki road also part of agogo egbe nìkọ̀tún ni precious paint ti ń sọba tí wọ́n ń ṣọ̀sun ẹ pè wọ́n sórí nọ́mbà wọ̀nyí ẹmú gègé kẹ́kọ́ sílẹ̀ 0094310288 0704060243 precious paint nìyẹn àyànfẹ́ ọ̀dà ló jẹ́ fún gbogbo àwọn tí ń lọ́dà.

Any tattoo that you're penny. So quiet.

yen fiori vale fwa baba.

0: ọ̀gá nítorí ẹni tó jẹ́. A gbé ọ̀gá nítorí títóbi rẹ. A gbé ọ̀gá nítorí ọgbára rẹ. A gbé ọ̀gá nítorí ọlá rẹ. A gbé ọ̀gá nítorí ìwàláàyè rẹ. Bàbá gba ọpẹ. Olúwa gba ẹ̀yìn wá. Olúwa gba ọpẹ wá. Olúwa gba ẹ̀yìn wá. Adé láṣálẹ̀ yìí, ẹ̀mí mímọ́, ẹ máa bọ̀ wá o. Ẹ máa bọ̀ wá o. Ẹ máa bọ̀ wá o. Ẹ báwọn èèyàn yín sọ̀rọ̀ o. Lẹ́nu bèbè àìní ẹnì kọ̀ọ̀kan, Olúwa báwọn pàdé o. Olúwa náwó agbára o. Olúwa jẹ́rìí títóbi rẹ o. Ẹ̀yin ọ̀run, ẹ fi agbára yín hàn o. Ẹ fi ògo yín hàn. Ẹ jẹ́rìí pé ẹ̀yin lọ́lọ́run o. Àwọn èèyàn á gbé ọ̀gá. Jésù Olúwa wá. Wọ́n ní a jẹ́ kó di mímọ̀ fún wa wípé àwọn arábìnrin míì wọ́n lọ fẹ́ jọ́sí ẹnibọ̀dì torí pọ́ǹpì ìlú pọ̀jọ́ ti lọ lórí wọn. Wọ́n ò dẹ̀ mọ̀ pé ọlọ́run ní ètò fún ayé ẹnì kọ̀ọ̀kan. Ẹni tọ́lọ́run bá fìgbé ìyàwó ẹ̀ sáàárọ̀ kò ní fẹ́ lọ́sàn. Ẹni tọ́lọ́run bá fi sọ́sàn kò ní fẹ́ láàárọ̀ o. Kò sóhun tó lè mọ́ ṣe àbí tó bá máa ṣe tara ẹnìkan lóko. Mo gbàdúrà. You will never miss God's time for your life.
1: Amen.
0: Ní àṣálẹ̀ yà ń tẹ̀síwájú, má fẹ́ onígbéraga lọ́kùnrin àbí lóbìnrin. Torí ọkùnrin àbóbìnrin tó bá jó nígbéraga, wọ́n máa overrate ara wọn o. Wọ́n á gbàgbọ́ wípé kò sẹ́ni tó dàbí àwọn. Àwọn ni ohun gbogbo nínú ohun gbogbo. Àwọn làwọn ga. Àwọn làwọn wà lókè. They expect to be worshipped and adored by all. Tó o bá fẹ́ go down with that fellow, you had better step back as soon as you discover that he or she is proud. Tó o bá ti mọ̀ pé arákùnrin yìí onígbéraga ni, tí wọn ò dẹ̀ fẹ́ lọlẹ̀ pẹ̀lú ẹ̀, rọra yàgò fún o. Tó o bá ti mọ̀ pé arábìnrin yìí ẹyẹ ọ̀kíní o, gbà gbogbo ló máa ń display ẹ̀yẹ, rọra yàgò fún un. Kí ni Bíbélì wí nínú ìwé òwe orí kẹtàlá ẹsẹ̀ kẹwàá?
1: Nípa kìkì ìgbéraga ni ìjà ti ń wá, ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tí a ti fi ìmọ̀ hàn ni ọgbọ́n wà.
0: Orí kẹrìndínlógún ẹsẹ̀ kejìdínlógún.
1: Ìgbéraga ní ṣáájú ìparun, agídí ọkàn ní ṣáájú ìṣubú.
0: Bíbélì wípé nípa kìkì ìgbéraga ni ìjà ti ń wá. Ìgbéraga ló dẹ̀ máa ń ṣáájú ìparun. Pride goes before the fall. O ní agídí ọkàn ní ṣáájú ìṣubú. Onígbéraga èṣù gbéraga lọ́run ni o. Òun lọ́run fi lé sọ̀kalẹ̀ sáyé. Ẹ rí bó ṣe ń ṣayé báyìí sìn. Olóhùn yóò gbé ìtẹ́ òun ga. Òun ó gbé ìtẹ́ òun ga kọjá Ọlọ́run. Òun ó lọ sáwọ̀ sánmọ̀. Òun á dàbí ọ̀gá ògo jùlọ. Òun á ṣe lé ìwọ̀n ṣe. Ó gbàgbé pé Ọlọ́run yẹn ló dáhùn. Onígbéraga can go to any length with anybody. Wọ́n fẹ́ ni tó wọn máa bọ̀ wọ́n. Tó máa àdọ́ wọn. Onígbéraga. Tó o bá ti mọ̀ pé onígbéraga ni bùrọ̀dá yẹn yàgò fún o. Tó o bá ti mọ̀ pé onígbéraga ni sìstá yẹn yàgò fún. Yàgò. Bójú ọ̀rẹ́ pàápàá ló ń parìn. Tó rí pé ìgbéraga ẹ̀ pọ̀ yàgò fún. Má ṣẹ̀ṣẹ̀ lọ fẹ́ onígbéraga. Kò sẹ́ni tó ń jọ wọ́n lójú. They look down on anybody. They think they are the most adorable person on earth. Wọ́n gbàgbọ́ pé nobody is like them. Àwọn náà dájú everybody lọ. Àwọn náà gbọ́n ju everybody lọ. Àwọn náà lóye ju everybody lọ. Àwọn náà nímọ̀ ju everybody lọ. Abájọ ti bẹ́ẹ̀ ni wípé ìgbéraga ní ṣáájú ìparun. Agídí ọkàn ní ṣáájú ìṣubú. Ẹ lè gbà wọ́n lámọ̀ràn kan gbọ́. Ẹ lè bá wọn sọ̀rọ̀ kan gbà. Tinú wọn náà máa ṣe. Ìgbéraga burú o. Any lady that cannot submit to you is not qualified to be your wife, no matter how beautiful she is. A prayerful sister who lacks humility will end up a liability to you. Oni on gbadura gan o fede fo lai ni teriba ajaga lo ma da lorun e lojo waju o better ma fe tori to ba fe o ma de liability si e lorun ni. No matter how prayerful she is, if she can't live a humble life, you better don't marry such a person. Àwọn àgbà ní ọ̀rọ̀ tútù ló máa ń yọ obì lápò. Bọ̀t ọ̀rọ̀ líle máa ń fa ìdá yọ nínú apó. Torí ẹ̀, anybody, either a man or a woman that is proud, don't marry such a person. Jọ, mo fọ Ọlọ́run bẹ̀ẹ́. Torí Ọlọ́run fún ara ẹ̀ hate ìgbéraga. Ọlọ́run kórira ìgbéraga. Ìgbéraga ni Nebuchadnezzar ṣe o. Bíbélì ló dúró sókè lé ẹ̀. O ní ewu Babilóní wọ̀nyí tí mo fọwọ́ mi kọ́. Inú dẹ̀ bí Ọlọ́run. Olorun de ran sigbo fodi do odun meje. Ka le mo pe God hates a proud person with passion. Olorun ko rira igberaga with passion. Olorun ko rira igberaga gan. Tori ise ti isun se niyan to fi deni le. A stubborn man or woman is a carbon copy of the devil. Anybody to stubborn, to lagidi, to ni igberaga. Carbon copy isu ni o. O si lagbaja lo nse mi nbe o. He or she is a carbon copy of the devil. No controversy. Tori e brother, mo be, ma fe oni igberaga. Sister, mo be o, ma fe oni igberaga o. Ma fe oni igberaga. Tori oni igberaga buru, o ma gbe eko lu Olorun. O ma gbe eko lu awon eniyan Olorun. Oni igberaga gbagbo ninu oko won pe ohun ta won ba ti se nikan lo da. Ko so anybody le se they look down on that person. Alo soro igberaga o da o igberaga awon agba ni igberaga igbera sonle iwo to ti wole oni igberaga to ba nka ba mo ah mo gbadura fun e lale yi o olorun atun eto aye e se o
1: amen
0: atun eto aye e ko o olorun a seto aye e o
1: amen
0: emi mi ma seto aye e o
1: amen
0: olori ogun orun ataye atun eto aye e ko o
1: amen
0: aye a de pada nitumo o orun ada soro aye e igberaga ni ki yawo e joko boyo se boya o ti ewun olojo e lo bobe lo de meran meji lo wo se bo se nje nudile yin niyan ibaje bebi se nje ni se wa ri mi fe wa ah soro yin o poju ko poju tori po meran meji lati jeun lekan oro yen poju ha gbogbo eyin obirin te ti fe onigberaga loko mo gba ladura eto aye yin olorun atun se eto aye yin olorun atun ko iwo obirin na tori pe olorun ran e lowo o ro oko e lowo lift e up lo waruga lo je pe iwo lojo ya ba se apase wa ninu ile ti o ba je mi ni ti o ma de bi to de le ni to ba ja won ebi mi ni se bi mo mu e kuro nu kota ni lenu e ah ah it's too much ah gbogbo eyin te ti subu sinu ira yi orun ko gbe yin dide emi mi mo ko gbe yin dide olorun awon omo ogun ko gbe yin dide ko tun eto aye yin ko ko tun eto aye yin se gbogbo okunrin ti igberaga joba ninu okun aya won emi mimo fo apata aya won
1: amen
0: ti okan eran ropo okan okuta ka ye won ba nitumo ki le won le toro koko won le bale kon ni ayo pipe e ma gbagbe ipade ti mo n soro e fun wa lo so ose ipade olorun anu to mu iyi pada rere ba aye eniyan la n soro nipa aye e fe iyi pada otun ni toto darapo mo wa ninu ipade yen o ni ka ba mo ko se be o e bi e fe iyi pada otun idile e fe iyi pada rere o fe iyi pada rere ninu aye awon omo e darapo mo wa ninu ipade yen igbese to ma gba awon eniyan olorun a so fun e aye a de ni itumo iyi pada rere ba aye e wa yin olorun logo jesu oluwa o ba
1: amen
2: adupe lowo mama wa ni oluwa Mrs. BM Balogun Faith Tuni ipade ti di ose ti nbo ije yin ni ibere alaye tabi itosona e le pe 0035 71 8038 0035 71 8038 Sabi ki ekon wa si eri ero 0025 656 6519 Friday keje ninu oshu iṣẹ́ oru awọn ọkùnrin ma n waye next night vigil ni aago mẹwa aṣalẹ ninu Friday keta iyẹn top Friday iṣẹ́ oru awọn obinrin ma n waye women's night vigil ni aago mẹwa aṣalẹ ọjọ́ àkọ́kọ́ lóṣooṣù first day of every month ipade adorin iseju pẹlu oluwa 90 minutes with the lord ma n waye ni dede aago marun abo si meje owurọ ipade adura to gbẹyin oṣu ma n waye ni monday to kẹyin oṣu titi di sunday akọkọ oṣu to tẹle last sunday of the month to first sunday of the following month ipade adura to gbẹyin oṣu ma n waye ni monday to kẹyin oṣu titi di sunday akọkọ oṣu to tẹle last monday of the month to first sunday of the following month gbogbo àwọn ìpàdé yìí máa ń wáyé nínú ìjọ wa Israelite Ministries Tiwa ni 2022, Alade Suru Street, Papa Jao Mushin, Real Reko.
3: O ti dopin o gbogbo ni tun fe ijide alaye oye pariwo eso be igbeyawo jo pipe ti oyo mo ka lunu to ko mo wale elomi si igbeyawo tan gbogbo ile re fun gbogbo ma ye ko emi tun gbogbo oluwa foko abaya olorun gba nayin ni so fun ko ti dopin o it is over ekun lo de ri ila kakari o ja sayo agbara olorun alaye si se ti lase pe iwo sa ti mo bo nibi ti adura ti gba logan ni gbogbo alami si akoko lo sosu first Thursday of every month ni bo is alive ministries 2022 alade suru street papa jo mo si ile ko Belata go big duro si mewo wuro atawon lami la kan so lorun mi 0835718038 Thursday ose yin ni o ni dile ro gbe ti sile ti wonu so pe oluwa mu dupe o ti gbogbo la lami ti dupe lowo

0: dúpẹ́ bàbá ó kà wáyé lónìí ó wá dúpẹ́ ọmọ ó kà wáyé lónìí ó wá dúpẹ́ ẹ̀mí mímọ́ ó kà wáyé lónìí ó wá dúpẹ́ bàbá ó kà wáyé lónìí ó wá dúpẹ́ bàbá ó kà wáyé lóṣù yìí ó wá dúpẹ́ ọmọ ó kà wáyé lóṣù yìí ó wá dúpẹ́ ẹ̀mí mímọ́ ó kà wáyé lóṣù yìí ó wá dúpẹ́ bàbá ó kí wa káàbọ̀ sí orí ètò àkókò ìgbàlà orúkọ mi ni wèlíì fún mi àrújá awolabi láti ìjọ mountain of goodness and mercy tó wà ní 11 mulero street mulero bus stop ní ìlú agege mo kí wa káàbọ̀ ní orúkọ ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mọ́ ó gbàdúrà fún wa wípé bí kristi bá fa bíbọ rẹ̀ sẹ́yìn ó lè ọ̀fẹ́ láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láàyè àti láì rere ó lè ọ̀fẹ́ náà yóò tó fún wa gbogbo ọlọ́run ga fún ayé ẹnì kọ̀ọ̀kan wa nítorí pé ó rún ọlọ́run nínú àánú àtorí ọ̀fẹ́ rẹ̀ ó tún kà wá lénìí ìní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án kì í ṣe mímọ̀ ń ṣe kì í ṣe agbára wa kì í ṣe torí pé a dára tó bẹ́ẹ̀ gẹ tàbí torí pé a mọ̀ ń ṣe àánú àti orí ọ̀fẹ́ ọlọ́run ló gbé wa ró orí ọ̀fẹ́ rẹ ṣóhun ló ń gbá wa là orí ọ̀fẹ́ rẹ ṣóhun ló ń wo wa sàn bí kò bá sí torí ọ̀fẹ́ rẹ àbáṣègbè ò bàbá àwọn oṣù tó kọjá lẹ́yìn ó ti gbé àwọn ẹlòmíràn mi ó àfi yọ̀ wọ́n àfi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé ó ṣàánú fún wa ó gbàdúrà fún wa wípé àánú ọlọ́run ààbò rẹ̀ orí ọ̀fẹ́ rẹ̀ kò ní ká kúrò lórí ayé wa ìwé lẹ́fẹ́ tí kò rí 24 ẹsẹ̀ 4 ẹ̀hún nígbà náà lèmi ò fún yín ní òjò ní àkókò rẹ̀ ilẹ̀ rẹ̀ yóò sì máa mú ìbísí rẹ̀ wá igi oko yóò sì máa so èso fún èso wọn lórúkọ ti jésù oṣù kẹsàn-án yìí olúwa máa mú òjò wá fún ọ ní àkókò rẹ̀ ilẹ̀ máa mú ìbísí rẹ̀ jáde fún ọ gbogbo ohun tó o bá ṣe lóṣù kẹsàn-án yìí lórúkọ ti jésù ó máa sàn sí rere o bí aláboyún bá lóyún sínú tó bá di oṣù kẹsàn-án á bí i lórúkọ ti jésù àwọn rere tó lóyún sínú yẹn lóṣù yìí lórúkọ ti jésù ó máa bí wọn jáde bí ò bá ní ọwọ́ ayé nínú tí ò bá ní ìfàsẹ́yìn nínú tó bá di oṣù kẹsàn-án tí aláboyún lóyún á bí ọmọ náà jáde lóṣù kẹsàn-án yìí lórúkọ ti jésù kristi ara rere tó wà nínú yẹn bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ò yí padà ó máa rí ara náà dá ohun gbogbo tó o ti ní lọ́kàn tó o fẹ́ ṣe tó o rí ìrànlọ́wọ́ láti ṣe ní oṣù mẹ́jọ tó ti kọjá lọ lóṣù kẹsàn-án yìí lórúkọ ti jésù kristi olúwa máa dìde ìrànlọ́wọ́ fún ẹ ó máa rí ojú rere ọlọ́run ó máa rí ti ènìyàn lóṣù kẹsàn-án yìí lórúkọ ti jésù olúwa máa fààyè gbà ọ́ ohun gbogbo tó o ti ń ṣe tó o rí ṣe parí yẹn lórúkọ ti jésù ìrànlọ́wọ́ máa dìde fún ẹ lóṣù kẹsàn-án yìí láti rí ohun ṣe parí o ti sá síwájú o ti sá sẹ́yìn o ti wòye káwọ̀ rí ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ látòkè ó máa dìde fún ayé ẹ lóṣù kẹsàn-án yìí lórúkọ ti jésù kristi àwọn ohun ìbísí rẹ tí ò wù sókè yẹn lóṣù kẹsàn-án yìí ó máa wù sókè bíbélì wípé èmi yóò ṣe ohun tuntun kan nísinsìnyí yóò wù jáde ó ní wọ́n kì yóò mọ̀ bí ohun tuntun tí yóò wù jáde fún ọ lóṣù kẹsàn-án yìí tí gbogbo ojú máa rí tí etí máa gbọ́ nípa rẹ̀ tí ẹnu máa sọ nípa rẹ̀ tá máa fi ti ara rẹ yin ọlọ́run lóṣù kẹsàn-án yìí lórúkọ ti jésù kristi ó máa wù jáde nínú ayé rẹ àtiwọ́ àtọmọ àtọkọ àtaya lóṣù kẹsàn-án yìí ó máa wù jáde mo gbàdúrà fún gbogbo ẹni tó ń wojú olúwa fún ọmọ lórúkọ jésù mo fi oṣù kẹsàn-án yìí mo fi súre sínú ayé gbogbo ọkàn tó ń wojú olúwa fún ọmọ lórúkọ jésù oṣù yìí máa jẹ oṣù àkọkà fún gẹgẹ bí ìwé ẹsódù orí kejìlá ẹ ti sọ ó ní ó jẹ oṣù àkọkọ ó jẹ oṣù tuntun ó jẹ oṣù àkọkà gbogbo ẹni tó ń wojú olúwa fún ọmọ lórúkọ jésù kristi oṣù yìí máa jẹ oṣù àkọkà fún ìbáṣepọ̀ ìwà àti ọkọ nínú oṣù yìí ó máa mú ọmọ jáde lórúkọ ti jésù gbogbo ẹni tó wá di wọ́ọ̀dìsẹ̀ sínú pátápátá tí àkókò wọn ti tó láti bímọ wọn lórúkọ jésù olúwa máa ṣe ní ìrọ̀rùn fún yín o ẹ ní tọwọ́ bí ẹ ní tẹsẹ̀ bí àti ìbímọ àti ìrọbí lórúkọ ti jésù ọlọ́run kò ṣe ní ìrọ̀rùn lórúkọ ti jésù kristi ogun ẹ lọ máa romi wá ẹ lọ máa rẹ jẹ wá kò ní ṣe lórí yín o àti ìyá àtọmọ lórúkọ ti jésù ẹ máa wà láyé ẹ máa wà láàyè ẹ máa wà láàyè rere lórúkọ jésù gbogbo ẹni tí ọjọ́ ẹ ti dìú láti bí lórúkọ jésù àfọn ẹ máa gbókó tó wọ̀ lórúkọ ti jésù kristi òní ogun gbàmígbàmí òní rogun ságbàsúlà ní orúkọ jésù ìwé jeremiah 33 ẹsẹ̀ 3 ó ń pe képè ní èmi ò sì dá ọ lóhùn èmi ò sì fi ránlá àti alágbára hàn ọ́ eyin ti iwo ko mo ma dake adura o awon ko wa ti oluwa fe fi won ninu osu kesan yin iwo ni ko ma dake gege bibili yin se so ni kepe mi emi o si da olohun oluwa lawon asiri to fe fi han lori ise re lori oja re lori owo re lori awon omo re ninu osu kesan yin iwo ni ko ma dake adura bibili wi pe ke rara ma se da si un adura o ki poju o adura o ki poju o ma se pe ma soro odi losu yi gbogbo eyin to ti mo lara to je wipe te ba ma soro yokan epe bi meji meta lo ma wa ninu e ma se be losu yi je eni to fi ahon re so ohun to dara ohunkohun to le ma la koja oluwa wa ninu e o de mo bo se ma mu e jade bibeli so wipe bi a ba nla ina koja o ni ki yo jo wa o ni bi a ba nla omi koja o ni ki yo gbe wa ni awon nkan to n doju ko to n doju ko yen fun igba die ni oluwa ma mu e kuro iwo ni ko ko fi okun si igbagbo iwo ni ko fi okun si edo olorun o mo nipa re o de we ko ni bola ra gi ko oluwa ma mo si ko si ohun to nsele si eda laye yi ti oluwa ko mo si ma rora re pin o ma toju bobo kubo ma yo ya si bi ti ko si olorun ma lo ni problem si bi kan ti wa lo ma wa solution ti wa tu wa lo gbe container lo du problem re lori duro ninu jesu o lagbara lati gba o alase pe igbagbo ni oruko re to fun o oro re to fun o agbara re to fun o bo nitori gbogbo aye ni jesu se ku ki n se nitori onigbagbo nikan nitori gbogbo aye o ku fun iwa ati emi ka le ra wa pada ka le gba wa la so wa ri ku ati ajinde re o ti se iwenu ati ra pada fun aye wa awa ni ka duro awa ni ka gbagbo awa ni ka boju wo kokongo ka boju wa gbele bo ni ka ma ya si otun tabi si osi nigba ta ba si se eleyi before we know it ka to diju ka to la a ri wi pe oluwa ma mu wa ko ninu idojuko wa oluwa ma mu wa ko ninu ilakaka wa yen o mo ohun to la koja o de ri o o ni owo re ko ku lati gba ni eti re ko si wo lati gbo o mo ohun ti iwa temi la koja o mo bo je se ma mu wa ko nbe duro de oluwa ma si ye meji ohunkohun to wu ko le de gba ti o ro pe ìrànlọ́wọ́ rẹ̀ pin ìrànlọ́wọ́ rẹ̀ yóò dé nítorí pé ẹni ìyanu ni ọba olúwa ó máa ṣèyanu ayé rẹ lóṣù yìí ó máa mú ọ là já ó máa nu omijé rẹ nù ó máa sọkún rẹ dẹrin ó máa sọgun rẹ dìtàn nínú oṣù kẹsàn-án yìí lórúkọ ti jésù ẹ̀rí máa yílu ẹ̀rí nínú ayé rẹ nínú oṣù kẹsàn-án yìí ayọ̀ àìnípẹ̀kún ayọ̀ ayérayé o ma je ipin re tomotomo tokotoko ninu osu kesan yi ni oluwa tin be ti emi e wa oluwa ma gbe oga ju bi wogan se lero lo ju bo se le sise lo ju bo se lokun ati agbara lo oluwa ma gbe oga ninu osu kesan yi loruko ti jesu iyanu oju koroju o ma fara won ninu aye re tomotomo tokotoko iyanu oju koroju iyanu teni teni o le gbe pamo iyanu to ma so iwo na di eri dáwọn èèyàn máa fi ẹ ṣe prayer point pé olúwa ìwọ tó ṣe ti àròjà òde ṣe tèmi náà ìyanu yẹn máa fa ayé ẹ ṣe gbogbo nínú oṣù kẹsàn-án yìí ìwé pétérù kejì orí kẹta ẹsẹ̀ kẹsàn-án olúwa kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn ti kà á sí ìjáfara ṣùgbọ́n ó mú sùúrù fún yín nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpìwàdà màá tún ẹsẹ ẹka lẹẹkan sí olúwa kò fi ìlérí rẹ jáfara bí àwọn ẹlòmíràn tí kà á sí ìjáfara ṣùgbọ́n mú sùúrù fún yín nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni tó ṣègbé bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpìwàdà olúwa ò fi ìlérí rẹ jáfara fún ọ ìwọ ló ń rò pé o pẹ́ kò pẹ́ o olúwa ò kí ń létí o olúwa ò kí ń pẹ́ o ohun tó olúwa bá sọ pé ó máa ṣe dandan ni ohun tó olúwa ti sọ fún ọ yẹn èyí tó lójú àlá èyí tó gbọ́ lẹ́nu àwọn wòlíì èyí tó gbọ́ lẹ́nu àwọn ènìyàn èyí tí ìwọ fún ara rẹ gan tó o mọ̀ tí ò tí ì wá sí ìmúṣẹ yẹn olúwa máa mú wọn ṣe ìwọ ni kò gbàgbọ́ ó ní kínkín ọ̀rọ̀ òun ó ní kì yóò padà sí ọ̀dọ̀ òun láì ṣe èyí tí òun náà èyí tó olúwa ti wá rán sí ẹyẹn èyí tó olúwa ti sọ fún ẹyẹn kò ní padà sí ọ̀dọ̀ rẹ̀ láì bá ṣe pé ó bá ṣe èyí tí olúwa ti ràn olúwa ò ní fi ìlérí àti májẹ̀mú rẹ̀ fọ kò ní fi jáfara nínú oṣù yìí lórúkọ ti jésù kristi ó máa gbégbá ọpẹ ńlá ó ti ń bá àwọn aláyọ̀ yọ ó ti ń bá àwọn oníire yọ nínú oṣù yìí wọ́n máa bá ìwọ náà yọ wọ́n máa bá ẹyin ọlọ́run wọ́n máa bá ẹgbẹ́ ọlọ́run ga nínú oṣù yìí lórúkọ ti jésù kristi gbogbo ìkólọ rẹ olúwa dá padà lórúkọ ti jésù ohun tó ti pàdánù ní oṣù mẹ́jọ àkọ́kọ́ nínú ọdún yìí lórúkọ ti jésù kristi nínú oṣù kẹsàn-án yìí olúwa dá padà fún ọ lórúkọ ti jésù gbogbo àwọn tó ti gbàgbé ẹ to de gbe pe ki won re lowo losu yi won ma ran ti e loruko ti Jesu Christi nigba ti oba so fun awon ni ko gbe iwe ran ti wa nigba ti won gbe iwe ran ti wa won ri wi pe Mordecai won ri wi pe o ti se oba ni ere ri sugbon oba o ti fun ni ohunkohun nitori ere to se nigba ti won gbe iwe ran ti wa oba wa le su ni gbogbo oru yen nitori Mordecai mo gbadura fun won loruko ti Jesu Christi losu kesan yi oluwa ma si iwe ran ti ko iwo na awon to ye ko won ti e si rere awon to ye ko won ti e fun igbe lowo soke loruko Jesu won ma ran ti e losu kesan yi awon to ye ko saanu e abi ti won ti promise e lati eyin wa ti won ti iranti lati se losu kesan yi gbogbo won ma ran ti won ma se owo won fun loruko ti Jesu Christi mo gbadura fun losu kesan yo iran lowo latoke ko so kale fun iran lowo latoke ko so kale fun ninu ara ninu emi oluwa ko gbe oga ni ona re gbogbo oluwa ko gbe oga ise re to nse yen to fi wa gbagbe ni pe ko fe yi emo oluwa ma satunse ninu e losu yi loruko ti Jesu oje ma ta loruko ti Jesu wa ri ba ti se wa rona gbogba loruko ti Jesu gbogbo iwo to fe gbe igbese otun ninu osu kesan yi loruko Jesu oluwa ma ran e lowo ipa oni kun o loruko Jesu losu kesan yi aanu ogun erin agbaye o ma fo nfo bi oluwa tin be ti emi e wa ayo re ma kun ma gbagbe o oluwa so ninu iwe peteru keji ori keta ese kesan yi pe ki gbogbo eyan ki o le wa si ronu pe wada mo be wa ni oruko Jesu eje ka je ki osu yi ko je osu ronu pe wada fun wa gbogbo awon iwa atijo yen eje ka fi won sile bibeli pe ki esi ohun atijo ti koja lo ohun gbogbo si di otun oni kun lo mo ka gbogbo ala mo bi ta rin si ti ko dara si to ti ko dara to ibi to wa rin si ti o dara to yen jo mo fi Jesu be losu yi mo kuro nibe kuro nibe ni pada si oluwa fi aye re fun Christ Jesu o si se tan lati gba o bo se si se nse na ni asale yi loruko ti Jesu oluwa ma ba e pade aye o si ni wa bakan na mo ni oruko Jesu Christi oluwa wa amen amen amen loruko Jesu le nkan se oruko mi ni woli fun awo ja wo labi lati ijo Mountain of Goodness and Mercy to wa number 11 Munero Street Munero Bus Stop ni agege e le pe wa so ro ibani soro 0817 622 8360 08176228360 08176228360 abi ke fi WhatsApp message ranse abi text message e le bawa just ni ojo sin wa ni gbogbo ojo Thursday ni a ma se isin silo wa ta n pe ni bujoko anu ojo Sunday ago mejo la ma n bere ise isin wa be se se n darapo mo wa loruko ti Jesu eyin na yoo ri owo Olorun alaafia ni fun yin
1: Estate ile ise lalubarika ti nsoni donile donile lori anfani nla alailegbe leleyi keni keni o ma gbo lagbogbo tinu tori yo se wa lanfani pupo awon ibi ta ni estate si re obasa phase 1 and 2 vip estate wa bako na ni moshe ati fashola extension awon ile yi wa loju ona papa si mo ri ofada gbogbo ona yi ni won tin se bako na la ni ile si kajola ati ajegunle campus ni fegbe kegbe pelu government college of science and technology loju ona papa si laro ona to dagba ni titi de ilago gbogbo ile yi patapata 700,000 naira ni plot kan ti e ba sanwo le kan na sugbon fun eyin ti e fe so die die 1 million naira ni e o si tun gba 10 bags of cement lofe iye plot ile ti e ba ra ba se po to ni iye cement apo mewa mewa ti e ma gba se ma po to integrated landmark estate loni eye sanwo tulu tulu fun landlord keyin na wa di landlord ara ti yin lai fi akoko sofo opo won pa gbo o afefe laso lo ngbe lo e ma pe alase ati oludari ile ise integrated landmark estate bayi fun gbogbo ibeere te ba ni ati lati di anfani yi 0703002 7084 0703002 7084 0703002 7084
2: on FM 92.9.
3: Bismillahirrahmanirrahim.
4: Assalamu alaikum. Darul Najat of Awa. Akotu etu ta agbekale. Fida basoke kwesi Islam. Lori leisha bond FM 92.9. Yubo bodo shegu Tuesday. Litu no yoma guria fefe leisha bond FM 92.9. Dere lago medu abo. Aleti tidi ago meswa shaleu. Awe ko nige biye. Lema gole nwa Sheikh Shafim Ahmad al-Awwal. Abu Abdel Basit. Atia one competent Islamic scholars. Lati Darul Najat Dawa Movement of Nigeria. Islam Media Communication ni wopo wopo. Eru olon lo show ni bo wore. Fuala ile kurewe kwe. 0802-848-3735. Tabi 0802-696-2491. Bako no letu lanfa ni lati da ako mwa wwen dan leko wani bo bojo Sunday ni Evans by Joseph Street, Lagos Island. Lago maru irole isha la Rahman. Ki olon ba la ba ni so ni bo wore to Darul Najat Half Hour. Lesson olori kosi dani ba adafuwa. Allahumma amin. Darul Najat Dawa Movement of Nigeria calling to the path of truth and peace. Ma'assalam.
3: Bismillahirrahmanirrahim.
5: A'udhu billahi samiul alim min ash-shaytanir rajim. Was-salatu was-salam ala man la nabiyya ba'dahu sayyidina Muhammad sallallahu alayhi wa sallam. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah rabbil alamin. Da pe fun Olorun oba Allah oba ti o se wa ni kan inu amoleyan nabi wa Muhammad sallallahu alaihi wasallam eleyi je oreti o tobi tori pe fun Olorun oba lo je ka mo pe je muslimi wa ori ni waju Olorun oba tori pe egbegberin yan o na ni won foju run se Olorun oba sallallahu alaihi wasallam Olorun oba fun won ni kolbu salim lati ni gbagbo si Olorun ba to jise Olorun ba to wa fi orin la la bayi ta wa lore to je pe a bo nse Olorun ba laye awon aimo a ba won laye amo sibe sibe a ba nkan meji to file fun wa to ni tarab to fi ku amureini lantadillu ma tamassaku bihima kitaballahi wa sunnati oni mo fi nkan meji le fun yin en to ma di mo nkan meji na koni padanu laye kosini kabamo to ba di jo nbe ndal kiyawmo ala koko o na ni alquran to nse iwe olohun oba elekeji o na ni sunu nse olohun oba sallallahu alaihi wasallam ama wa belohun oba ko ya musarrifal qulub thabbit qalbi ala dinik olohun oba to ndare mi to ndare okan fi emi merin le fi okan merin le soju ona wo olohun alekun ike alekun ige ko ma ba na be yo tauba muhammad ibn abdullah sallallahu alaihi wasallam ba sahaba kolohun ba la ki o ba ni yonu si won awa na ti a se ti wa loto ti a tele oripa ti won fi sile atawon ton ma de leyin wa olohun ma sha yonu si eni kokan wa ara lokunrin ati lobirin eleyi na ni waasi alakoko ti o ma je tori afefe ni bonde fe lati Darul Najat Dawa Movement awa bi olohun oba ala kolo ma se leyi ni opin gbogbo awon mashayikh ti won ko wa leko nbe olohun ko ba ni duro ti won gbogbo awon jomo ki olohun oba ala ko ba ni ran won lowo àwọn tó wá ran ètò yìí lọ́wọ́ a fi orúkọ wọn pamọ́ torí pé ni ọlọ́run ọba mọ̀ ní wọn kọlọ́run ọba àlá kó bá ní gbélé iṣẹ́ wọn ga jù báyìí lọ ìlàlẹ̀ àmọ́ inshallah kí la fẹ́ gbéyẹ̀wò òun náà ni arkanul iman fil islam òun náà ni orígun ìgbàgbọ́ òdodo nínú ẹ̀sìn wa bí a ṣe ní arkanul islam òun náà ni a ní arkanul iman àwọn orígun yìí ló wá di ọ̀ràn yàn fún gbogbo olùgbàgbọ́ òdodo àbúgbẹ́ tó bá ní mùsùlùmí ni mí láti nígbàgbọ́ sí ìnígbàgbọ́ sí àwọn àríkànù yìí yóò máa júwe wa pé olùgbàgbọ́ òdodo ni wá nítòótọ́ torí pé ọlọ́run ọba gbé àwọn shurut àwọn májẹ̀mú kalẹ̀ kò ń ṣe mò ń jẹ́ alájà ko ti juwe pe muslimi leyan igba ti yan ba gbo agbo ye ni ohun ti o nse olorun ba sallallahu alaihi wasallam to fi kale fun wa ninu aqida ba kono wa fil qaul wa fil amal ninu igba isolomo oba laso ninu awon gbolohun ta ma so jade ati awon ise ti a ma se eleyi ninu to je pe pataki si wa koto kon salat koto kon hajj ona ni al iman kamilan ona ni gbagbo to pe afan ta ba so nipa al iman billahi pe mo gbo olohun oba gbo mo gbo olohun oba gbo ona ni pe antumina birububiyatihi a ni gbagbo nipa rububiya olohun oba ipe olohun oba wa yi ohun na lo ba to ntoju wa to npese ije imo wali uli iyatihi a to ni gbagbo olohun oba wa yi ko serin ti jo sin to si to ju olohun oba la lo wasmai wasfatihi a ni gbagbo si awon oruko olohun ati awon oroyin olohun oba ba le ki ola woni eleyi ohun na ni pe wa ko sinu bi anallah a ku dada ju olohun oba wa huwa rabbu on lo ba to ntoju wa on lo ba to npese ije imo gbogbo awon tawon eyan sin leyin olohun ole ni won olohun ba ni kon ni oba alagbara wa wal khaliq oba ile oba oluda on ta fojuri ko se n to da won to ju olohun oba lo on to pa mo si wa ta fojuri ko se ni to da won to ju olohun oba la lo al malik oba ina ni oba olukapa to je pe kapa olohun oba ko ni ala ipe ase boye ko ni nkan lo ndari se bi gana ni nkan lo ndari ko le pase london to olohun ba wa ori be le je pe a ki fi ala pe olohun ka wa ni ala of lagos ala of london irok la man wi amani rabbul alamin oba agbanla aye almudabbir li jami'i ma fil kaun gbogbo to nsele laye eni to ndunu eni to nbanu je ko se eni to ndari e to ju olohun oba lo a se oda a se oru igba mi a se ojo gbogbo nta wi yi ati gbogbo to sopo mo ko se eni to ni kapa e to ju olohun oba la lo ile yo yo gbagbo ododo ni gbagbo ninu olohun a gba pe olohun oba yi la seri kan la o oba yi o ni orogun to ba ni mo ni gbagbo si olohun o njuwe pe muslimi la nba wi o muslimi ta wa nba wi ta nba soro muslimi to mo yi pe lana ohun si laye eni ohun be laye ki yan ma we ninu agbo to ba dola ni si laye wa n se ola yawmal isnain o si le je ola yawmal isnain ko n se ola yawmal ahad o si le je ola yawmal ahad ko n se ola yawmal salasai o si le je ola yawmal salasai ohun naa ni pe ojo ti a di abegbi lowo meede eniyan ko to wa di igba naa a gba pe olohun oba wa yi wa anna wahada olohun oba ni kan soso ohun naa ni ilahul haq ohun naa ni oba ododo almustahiqu lilibada ohun ni kan soso lo to lati ma fi ijosin fun lododo to gbon lo ni a ni so laye igba ti o ba mu wa ku laye ko ni gbayanda lowo eni kankan o tun wa so idi to fi da wa pe wa mo kalatu lijin wal insa illa liyabudun olohun ba ni atiyan atalujonu ni nitori nkankan da yin abi ke wa sin mi olohun irin ajo ta fe rin yi irin ajo teyan ki n pada wa le ni ipo lo saluki a o mo o wa pada wa tun se o le lo london o pada wa le o le lo canada o le shezam ko fe ko ni ma receipt ti won ba ti lo saluki a o mo e je n pada lo tun se o si mo ainde mo wa kan yin na mo le ma pada wa mi ko se n to ma pada wa mo ma je ki onde ton eje ma je ki funpa ton eje mo mo gbogbo qurani lori ma jo ton eje eyan lati nigbagbo ninu olohun eyan si mo amodaju ipo olohun oba ta nwi o wa li musta'in kul ibada dunna masiwa on ni josin tosi ijosin o tose lomi ta ba so nipa ijosin o ma koja mo ma kon kirun o nkirun on si onde o nkirun on lo funpa o nkirun won ri elodo awon elebo o nkirun on lo ba won se tutu gbegbe leyi bi en ton to ton fi igbe ton ya gbe ton fi ton tamba ni aye wa we wa kullum gbogbo ma'abud geru na gbogbo ta won yan sin leyin olohun oba o wal batila anu ni gbogbo e olohun ba so no al-quran surah al-hajj aya 62 olohun ba ni zalika bi anallah olohun ba ni ejo ye yin o pe dada ju emi olohun oba o wal haqu oba ododo ni mi emi olohun oba on lo ba tooto emi olohun ba oba lagbara alagbara ododo tagbare o ni ala ase olohun oba o laala olohun oba ba le ki ola ko wa ni duration pe se bi second time lo fe lo yo fe ku nbe eyan se ti olohun ba la ejo edigbo fun mi e ma jo yo mi loye eyan o sinu tolohun wa na mo ya de mi nduni olohun ba gbogbo to awon yan pe leyin emi olohun o wal batil olohun ba ni asan ni won anu ni won awon gangan o ni anfan to fe se fun ra won ta ma ti seni to npe won

taban so ni pali iman bi lai o no na le intiqad o no ni ni adi sokon bil qalib al intiqad bil qalib adi sokon wa si olohun oba arin le ninu okan wa olohun oba la on lo ba to ni ijosin aye wa ninu okan wa olohun oba on la ma fori bale fun ale enti kode mi le koli adi oko elomi oko nkiro ni ko gba pe olohun ba le gbe yan ga lo je pe ebe gberun alaji alaja le ni o nkiro esi ma ri lodo awon elebo o nkiro asi ma fi nkan wole ni oja o nkiro o si fi nkan kole te ba ni kilo de ani adi omo okunrin o to ara gbe laye aye yi o se dagbe ko gba pe olohun oba to nkiro fun o le da abobo ko gba pe olohun oba to nkiro fun o le gbe un ga lo iso pe ta ba nso nipa iman alakoko ni pe al-i'tiqad bil qalb adi okan wa lati je tooto ipa agba olohun oba gbo olohun oba ta wa wi yo ye wa bo loba to npa ni lekun on loba to npa ni lerin on loba to ndun ninu on loba to nba ninu je on loba to npese en ti o si lowo olohun ba na ni o pese olohun ba ni yabsutu risqa liman yasha wa yaqdir olohun ba ni ma te oro fe en to ba won mi ma si ma gan kekeke fe en to ba won mi olohun oba eleke nipa al-iman layin ti qad bil qalb ona ni wa qalu bil lisan on to nbe ninu okan wa awon wa ma jeri si ipe mo gba olohun oba alaagbo mo ni sebo ta ba tin so ninu okan wa to rinle awon wa ma so pe ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu elei ori awon lo po ni zamoni ta wa yi elomi se la ilaha won mi lo lojumo amo se nsin onde o se nlo fun pa ti o ba wa je be e pe yan lafa to ke atu wa ka ori yan mo lowo e ni pe yan lafa to ke atu wa ka pati omo ede ni yan mo lowo e bo se mu won bo se mu won ayan so kel mo la ilaha won mi lo lojumo amo won ninu onko won kufru lo mbembe lo iso pe ale ti qad bil qalb wa qalu bil lisan asi ma so jade ipo olohun oba temi nsin o on lo ba ti ma fori bale fun o ni olohun mi ni sebo mi ni tendi mi ni ba won lo soro dile mi ni ma so pe di omo okunrin o to mi ni ma so pe ara gbe laye gbogbo n to ba se wa a daju e ko olohun oba oni ma dasa pe a palote lawon tebleeg yen o palote lawon alisuna yen o to ba je ko pa e toni o ma zogun ko ma si onde ko ma lo fun pa e tani oni ku tele o se ogun o si onde o lo fun pa o gbebo o we ose ijokan jokan on to lo won ba so sele lori wa olohun ba ni ku lo novu sin za ikotu limaut woni wa kolu bil lisan a ma so jade lori awon wa wa amal bi jawarihi awon rike rike wa yo ma jeri sin tokan wa so yo ma jeri si ti awon wa so a ma fi awon ara wa sise fo olohun tori pe ara laye bi se sola ara laye bi se siyam ara laye bi se hajj awa ni moni ta wi yo yezeru bi ta'a wa yankuz bil ma'asiya yo ma lekun ni gbogbo igba ti o ba tin te la se olohun o na ni moni wa o ma lekun to n ba re láàrin àwọn ọṣẹ tí ọlọ́run ọba yíyọnú sí tó bá ṣe tìláwà wàá máa ṣe nàwá fíìl bó ṣe nàwá fíìl wàá máa ṣe askam bí ó ṣe yẹn wàá máa ṣe sláwà báyìí náà nọọsì bí ó ṣe yẹn wàá máa sọ wọn akọlákùnrin mahmood àwọn ọwà tó dá wàá máa kó àwọn èèyàn àmọ́ lé ní ìdákejì ní ọgọ́rọ̀ mùsùlùmí pa lọ́bọ́ sí ẹni tó ń kírun tó ń lọ àsọláàt tó ti wá rí ẹmpatí tó ti ń gbèdíjó wọ́n rí ẹ pati tó ti mọtí wọ́n rí ẹ lọ́dọ̀ lẹ́yìn àwọn ẹlẹ́bọ òwà ni a púpọ̀ lọ́wọ́rán ní eléyìí nínú tó ń júwe pé ìgbàgbọ́ èèyàn ò tí ì pé nìyẹn a nígbàgbọ́ nínú ọlọ́run ọba ìnígbàgbọ́ ìkó ń ṣe tó bá

ọpẹ ńlá ló tọ́ sí Elédùà ọba tí mú kí ọdún kó yúlé ọdún tí mú kí oṣù kó yílu oṣù tí mú ká rí ọ̀sẹ̀ dé ọ̀sẹ̀ ọjọ́ dé ọjọ́ wákàtí dé wákàtí àti ìṣẹ́jú dé ìṣẹ́jú tí àwa náà sì mọ̀ wípé kìí ṣe ipá wa kìí ṣe agbára wa àti pé oore ọ̀fẹ́ ọlọ́run èyí tí ó tóbi nínú ayé wa òun náà ni ó fi mú wa rìnrìn àjò ọpẹ́ ni a mú wá ní àṣálẹ́ ọjọ́ òní fún oore ọ̀fẹ́ ibi tí a bá ìrìn àjò náà dé nínú ìrìn àjò ọdún 2026 tá a wà mọ̀ pé kìí ṣe mímọ̀ ṣe wa ẹ jẹ́ ká gbàdúrà a dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ìfẹ́ wa lórí ètò yín tí ẹ̀yin ọlọ́run fi oore ọ̀fẹ́ tì wá lẹ́yìn ètò ìjókòó akọni tí ẹ ràn wá lọ́wọ́ láti gbé kalẹ̀ lórí rédíò fún iṣẹ́ ìgbàlà iṣẹ́ ìdáǹdè iṣẹ́ ìtúsílẹ̀ àti ìwòsàn ọmọ ènìyàn ní gbogbo àgbáyé ògo ni forúkọ yín o àmọ́ rírì ojúrere àti àánú tí a rí bà láti mọ ọjọ́ òní ògo ni forúkọ mímọ yín bí a ti ń tẹ̀síwájú nínú ètò tòní ẹ̀mí máa jẹ́rìí ara yín o ẹ fi títóbi yín hàn àwọn máa dúpẹ́ a ó sì máa gbé ọ̀gá ní orúkọ jésù olúwa wa àmì ètò yín ètò wa ètò gbogbo ènìyàn ètò ìjókòó akọni òun náà ni àmàtúrí orí ọ̀fẹ́ láti mú wá sí orí afẹ́fẹ́ ní àṣálẹ́ ọjọ́ òní nípa àtìlẹ́yìn Elédùà nínú ayé wa ṣebí òun ni ó ràn wá lọ́wọ́ tí ó mú kí ìrìn àjò náà kó rọ̀ wá lọ́rùn tí a fi ń ti ọdún bọ́ sí ọdún àti oṣù bọ́ sí oṣù bí a ti tún wọnú oṣù tuntun ní ọjọ́ òní pàápàá àwọn oṣù tí àwọn èèyàn ń pè ní oṣù bà àwọn oṣù tí ń dáre láyà tí ń dẹ̀rù bani ṣùgbọ́n tí àwa ń fi ayọ̀ wọ̀ nítorí pé àwa mọ̀ wípé a ní bàbá tó tó gbójúlé a ní olùgbàlà tó ní agbára torí pé àwa mọ̀ wípé bí ẹkùn wa bá pẹ́ di alẹ́ kan òwúrọ̀ ayọ̀ wa rèé nítorí wípé ọlọ́run ni alátìlẹ́yìn wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò yìí ètò wa ètò ìjókòó akọni ní bọ́ọ̀n 92.9 FM bí a ti máa ń gun orí afẹ́fẹ́ ìkànnì yìí ní aago mẹ́sàn-án sí aago mẹ́sàn-án àbọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ní ọ̀sọ̀ọ̀sẹ̀ 9 PM to 9:30 PM every Tuesday a dúpẹ́ fún orí ọ̀fẹ́ ti ọjọ́ òní orúkọ mi kò sì tí ì yípadà bí ẹni torí orí ọ̀fẹ́ gbà bí a tọ́pọ̀ ètò yìí David Oladapo àròlé akọni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa láti mọ kó nípa ètò ìjókòó akọni tàbí láti bá wa dòwò pọ̀ tàbí láti bá wa dọwọ́ pọ̀ fún ìtẹ̀síwájú òun náà ni 08033 18 17 74 08033 18 1774 òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ìgbàkúgbà lẹ́ẹ̀ lè pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kí a lè jọ sọ̀rọ̀ bí a ti jọ lè ṣe ní àjọṣepọ̀ lórí ètò yìí àyàfi ìgbà tí a bá wà lórí afẹ́fẹ́ báyìí ta lè má ní orí ọ̀fẹ́ láti gbé ìpè yín tẹ bá sì wà níbikíbi ní àgbáyé tí ọwọ́ ìjà bond fm 92.9 kò dé ní tààràtà ẹ kàn lọ sí google play store yín ẹ dáńlódù radio gardener app ẹ wá search fún bond fm 92.9 lagos nigeria ẹ ó gbọ́ wà ní ketekete lẹ́ẹ̀kan sí ní ti àṣálẹ́ yìí ẹ káàbọ̀ sórí ètò kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ kí àwọn akọrin kan bá wa dá sí ètò.

0: lọ́wọ́ àwọn akọrin wa báyìí àwọn akọni tí àjọ máa ṣètò ní alẹ́ yìí lóbìnrin àti lókùnrin wọn ti wà nílé agodo pẹ̀lú wa wọn máa wọlé ní kọ̀ọ̀kan láti bá wa sọ ọkàn ọlọ́run ní irú àkókò báyìí ẹni àkọ́kọ́ náà ni ajíhìnrere obìnrin stella ogunlade ajíhìnrere ogunlade ẹ̀dá ṣètò.
1: Ní orúkọ Jésù Kristì, bàbá ọmọ ẹ̀mí mọ́, agbẹ́yíga ní àṣálẹ̀ yìí, fún orí ọ̀fẹ́ látẹ̀tún fún wa láti wá kọ́ ẹ̀kọ́ lẹ́sẹ̀ yín, ògo ńlá ni fún orúkọ yín. Bàbá ní orúkọ Jésù Kristì, àgbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà, Olúwa gba àkóso orílẹ̀-èdè sí ọwọ́ ara rẹ̀. Gbà á pátápátá sí ọwọ́ ara rẹ̀ kí orílẹ̀-èdè Nàìjíríà kí ó má bàa dòfo. Ní orúkọ Jésù, gbogbo ìgbìyànjú èṣù láti sọ ìlú di òfo lórúkọ Jésù la sọ di ìtẹ̀mọ́lẹ̀. Olúwa gba àkóso, kárójú, káráyè, káríjẹ, kárímu, ọ̀wọ́n gógó wọ̀nyí lórúkọ Jésù Olúwa fòpin sí. Ọkàn olúkúlùkù kò balẹ̀, ògo ńlá ni fún orúkọ yín. A dúpẹ́ nítorí pé a béèrè, a sì rí gbà ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àmì. Àkòrí pàtàkì tí Ọlọ́run fi sí mi lọ́kàn láti bá a sọ ní àṣálẹ̀ yìí, òun náà ni ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a gbúdọ̀ ní ìgbàgbọ́ nínú Bíbélì, a gbúdọ̀ ní ìgbàgbọ́ nínú àwọn ọ̀sọtẹ́lẹ̀ tí Ọlọ́run sọ lórí ayé wa nínú Bíbélì. A gbúdọ̀ gbàgbọ́ wípé Ọlọ́run òun ló sọ gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí pé kò sí àmúlùmálà pé gbogbo tó wà nínú bíbélì yìí òtítọ́ ni pátápátá. A gbúdọ̀ gbẹ́kẹ̀lé torí pé gbogbo ọ̀rọ̀ tó wà nínú bíbélì bíbélì láti rí ìgbẹ́kẹ̀lé nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì láti kà wípé ìrètí nípa ọ̀rọ̀ Ọlọ́run tí a bá ń kà ó fún wa ní ìrètí wípé bó ti wù kó rí gbogbo tá a fẹ́ òun ni yóò wá sí ìmúṣẹ. Àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run pàápàá tí a bá fẹ́ kí àdúrà wa kí ó tètè gbà. Tí a bá fẹ́ àwọn nǹkan tá à ń fojú tá à ń titorí ẹ̀ fojú iná tá à ń torí ẹ̀ sákàkiri tá a bá fẹ́ kí Ọlọ́run kó bá wa yanjú ẹ̀ ohun tí a gbúdọ̀ ṣe náà ni wípé kí a gba ohun tí Ọlọ́run sọ nínú Bíbélì kí a ní ìgbàgbọ́ nínú ẹ̀ pé ohun tí à ń gbọ́ wọ̀nyí o ohun tí mò ń kà wọ̀nyí o ohun tí gbogbo àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe wọ̀nyí o òtítọ́ ni. Lẹ́yìn tá a bá ti wá gbà pé òtítọ́ ni a wà gbẹ́kẹ̀lé Ọlọ́run pátápátá a gbàgbọ́ wípé gbogbo ìtẹ̀síwájú ayé wa gbogbo ohun tá à ń fọkàn dààmú nípa rẹ̀ a gbàgbọ́ wípé inú Bíbélì yìí òun ló wà inú ọ̀rọ̀ Ọlọ́run òun ló wà ìtẹ̀síwájú wa láti gbàgbọ́ wípé ọwọ́ Ọlọ́run ló wà ohun tá a fẹ́ dà láyé a ní láti gbàgbọ́ wípé Ọlọ́run ló lè sọ wá dà á. Òkè tá à ń gùn tá à lè gùn tá à ń ṣe ìgbìyànjú ní gbogbo ọ̀nà a ní láti gbàgbọ́ wípé Ọlọ́run nìkan ṣo ló lè mú wa la ogun ayé já òun ló lè mú wa la ogun gbogbo àwọn ìṣòro tí a dojú kọ òun ló lè mú wa là á já. Lẹ́yìn ìgbà tá a bá wá ti ń ka Bíbélì yìí tá à ń kà á lójoojúmọ́ a gbúdọ̀ gbà bákan náà wípé Bíbélì tí mò ń ka yìí ọ̀rọ̀ Ọlọ́run tí mò ń ka yìí torí tèmi ni Ọlọ́run ṣe kọ́ ìgbésí ayé wa ìwà wa iṣẹ́ wa ìgbésẹ̀ wa ó gbúdọ̀ bá nǹkan tó wà nínú Bíbélì mu. Tá a náà láàrin wípé Ọlọ́run súnmọ́ wa jù bá a ṣe lérè lọ a ó rí gbangba wípé Ọlọ́run tó ṣe ìlérí pé òun kò ní fi ọ́ sílẹ̀ òun kò ní kọ̀ ọ́ sílẹ̀ ó rí gbangba wípé òótọ́ ni tó sọ wípé gbogbo ìṣẹ́jú àti àkókò òun ni Ọlọ́run wà lọ́dọ̀ rẹ̀ wípé gbogbo àwọn ìlérí rere wọ̀nyí tìrẹ ní í ṣe. Ohun àkọ́kọ́ tó wá gbúdọ̀ fọkàn sí tó gbúdọ̀ mú wá sí ìṣe òun ni wípé ó wà bẹ̀rẹ̀ sí ní tẹnu mọ́ tó orí kà nínú Bíbélì ó máa sọ sí etí ara rẹ kétí ìwọ lè gbọ́ Bíbélì wípé nípa gbígbọ́ òun ni ìgbàgbọ́ ti wá àní nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Tá a bá wo nǹkan tí ìwé Fílípì sọ fún wa orí ìkẹrin ẹsẹ̀ kọkàndínlógún yẹn Philippians 4:19 nǹkan tó ń jẹ́ kó ìwà ni pé Ọlọ́run yóò pèsè ní kíkọ́ fún gbogbo àìní rẹ fún gbogbo àìní mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Jésù Kristì. Ó wà máa sọ̀rọ̀ bí ẹni pé wọ́n ń sọ̀rọ̀ sí ẹ bí ẹni pé Ọlọ́run ń bá ọ sọ̀rọ̀ bí àpẹẹrẹ nìyẹn o bí ẹni pé Ọlọ́run ń bá ẹ sọ̀rọ̀ tó ń sọ fún ẹ pé ìṣòro tó ní yìí o àìlówó lọ́wọ́ tó ní yìí o àìnítẹ̀síwájú tó ní yìí o Ọlọ́run fúnra ara rẹ̀ òun ló mọ̀ wípé kò sí tó wá tó ní rí ní ọ̀pọ̀lọpọ̀ ni ó sì fi fún ọ ó lọ́wọ́ pèsè ní kíkún fún gbogbo àìní rẹ bóyá tiẹ̀ nídìí bóyá 1 million ló nídìí tí ẹ̀ dẹ̀sọ́wọ́ kankan lọ́wọ́ ẹ̀ àwọn ìṣòro tó dẹ̀ wà tó fẹ́ fi owó clear ó tó bí 1 million ó dẹ̀ ní nǹkan kan dání ó níbi tó lè sá sí ó rẹ ní tó ní pè ní tó máa sọ ní etí ara rẹ torí ìgbàgbọ́ yẹn tí rẹ fẹ́ gbọ́ ó gbúdọ̀ pàṣẹ wípé Olúwa ti sọ fún mi wípé owó pèsè ní kíkún fún gbogbo àìní mi owó pèsè ní kíkún fún gbogbo àìní mi ó máa sọ etí rẹ ó máa gbọ ní tó ní wá sọ ni ó dẹ̀ gbúdọ̀ wá sí ìmúṣẹ ó kàn ní mọ̀nà tí náà lọ́wọ́ yẹn yóò fi wá ó ní yá kàn dédé wá náà ni ó lè má jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó ń gbàdúrà yẹn ṣùgbọ́n ìrànlọ́wọ́ yẹn ó wà dandan ni it is a practice e je ka mu awon igbagbo wa wa si ise e je ka mu wa si practical aspect pe ah oluwa o ti so bayi iwo lo so bayi oluwa wa okan eniyan o fa bo wi pe se looto lo n soro yi ninu okan re oluwa fe mo boya gbekele un boya osimile un o le gbadura lese kese ko ri be o to ba ti ni igbagbo ko ni igbagbo to de gbekele yo ri be in to bere yen yo wa si imuse ti eni pe ko kan gbagbo ti eni pe n to confess yen gbogbo n to so yen wi pe yo wa si imuse o ma so bi eni pe oluwa oluwa duro ti e bayi o ti so pe won ni fi o se won ni ko sile o ma so bi eni pe oluwa duro ti e bayi lo n so fun o wi pe mo pese ni kiku fun gbogbo aini mi o wo pese ni kiku fun gbogbo aini re bo se n ka gbo awon ileri olorun won yi mo wi pe iwo na ko fun olorun to so pe to ba wa nu nina o wa pelu e Isaiah 41 yen to ba wa ninu omi o wa pelu e o ti e lohun o fi owo otun ododo owo fi gbe oro o le subu rara nitori pe gba olorun gbo sugbon tori pe ako a ki mu gbogbo nkan ta nka won ya ki mu wa si se bibeli o ngo opolopo oki e ki siwo ati lo wi pe ko si agbara to wa nbe se ri agbara to wa laye ati orun agbara ti a fi da aye ati orun o wa ninu bibeli agbara to fi di olori re agbara to fi ni lari agbara ti awon omo re fi yan ti won fi yanju agbara to fi ni lo ifokanbale agbara to fi ni bogun lo agbara ti idamo fi ni gbe ona o wa ninu bibeli ti eni pe ko gbagbo ti eni pe gbudo ni igbekele ninu re nitori pe bi olorun se pase fun aye ati orun pe ki imole ki o wa imole si wa olorun lo so be o ni ki imole ki o wa imole si wa igba ti olorun o so nko ko si n to sele olorun fe ki won na o lo ohun enu re oro enu re to n jade o fe ko lo fun aye ara re ko kan ti e le nitumo gbogbo n to fe nu aye re ko le jade to ba tin so titi re n gbo wi pe olorun so bayi nipa mi olorun so bayi nipa mi nigba ti mo ka bibeli n to olorun so ni yo si wa si imuse o so ma wa ma so ni ni gbogbo igba wa ma so pelu agbara wa ma so pelu igbekele olorun pe iwo olorun nikan ni mo gbekele o iwo lo so bayi yo si ri be fun mi ma so ki eti re nipa gbigbo ni gbagbo ti wa ani nipa gbigbo oro olorun ma so ki ti ara re ko ma gbo e ma je ka be si ni complain awon isoro ta ni ka ma complain ko je pe n ta ma complain fo olorun ni gbogbo igba olorun o fe ko complain isoro re fo in ti olorun fe ni pe gbogbo awon isoro to wa ninu aye re patapata ni pe ko soro si ki se pe ko ma so fun olorun wi pe nkan bayi ni ko ye ko je pe mi ni nkan bayi ma sele si ko ye ki ki bayi ni nkan bayi e je ka pa gbogbo aniyan won ti e je ka pa gbogbo awon ero won ti e je ka be si ni woju olorun e je ka ma wo ka gbekele bo de se gbekele olorun yen oju oni ti o pa nkan ti aye so ni pa re ti pa ibanu je ti ja ko dari je ni to se o gbogbo pe ko ma ka ba mu pe bo se ye ko ri ko lo lele ida to olorun da oni tumo to olorun se da o bo se wa iwo ni ko ma dupe ni gbogbo ka oro olorun bo de se se eleyi olorun yo fi okan bale yo si gbo adura re gbogbo awon nkan won yi ko le bo si bi ko se pe gba jesus gege bi oluwa ti olugba lare oluwa yi ran lowo
0: eto ijoko akorin le se ngbo ni bond 92.9 fm ni ti ojo oni ohun ajirere ogunade ohun na ni egbo ton ni ki a to tun tesiwaju e je ki afese radio die pelu awon olorin wa

lọ́wọ́ àwọn akọrin wa ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa ètò ìjókòó akọ náà lẹ́ máa ṣe ń gbọ́ ní bond fm 92.9 ní ti ọjọ́ òní ó wù ní kí a jẹran pẹ́ lẹ́nu òòfà ọ̀nà ọ̀fun ni ò jẹ́ ṣe ló dàbẹ̀rẹ̀ pé kí a máa ń fi orí ètò ti àṣálẹ̀ yìí sílẹ̀ kò sí àní-àní pé ẹ̀yin olùfẹ́ àti olùgbọ́ ètò yìí ní àṣálẹ̀ yìí ti di alábùkún fún nípa àwọn ọ̀rọ̀ tó ti orí ìtẹ́wá tí ẹ gbọ́ lórí ètò ní ọjọ́ òní àdúrà mi ni wípé ẹ ò ní gbọ́ àwọn ọ̀rọ̀ yìí ní àìgbọ́dànù àti àwọn olùsọ àti àwa olùgbọ́ ètò yìí mo gbàdúrà wípé ìbùkún ńlá àti èrè ńlá ni yóò máa jẹ́ ìpín wa a ó rí ìwòsàn a ó rí ìgbàlà a ó rí ìdáǹdì a ó rí ìtúsílẹ̀ nípasẹ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín bí ẹ ti ń bá wa tẹ̀síwájú lórí ètò yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ mo sì dúpẹ́ lọ́wọ́ amojú ẹ̀rọ wa fún ti ètò yìí tí wọ́n ń tẹ̀ tó fi ń dún tó sì ń dùn létí wa bí a ti ń gbọ́ ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ olóòtú ètò mi mo dúpẹ́ lọ́wọ́ rẹ o ìgbìmọ̀ aláṣẹ àti adarí bond fm 92.9 mo dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tí ẹ fún wa láti máa ṣètò yìí ní ilé iṣẹ́ yín yóò dára fún gbogbo yín lápapọ̀ ìjókòó akọni vangard gbogbo ìgbà ni màá dúpẹ́ torí pé mo mọ rírì yín ẹ̀yin akọni lórí ètò yìí lókùnrin lóbìnrin mo mọ rírì yín ó kù òun ni ìbọn ń ro mo ń béèrè fún ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn yín sí kí ètò yìí kò lè máa tẹ̀síwájú ẹ̀yin tí ẹ máa fún wa ní àwọn ìkéde mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ má jẹ́ ó rẹ̀yìn o gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ìpolówó òun náà ni àgúnmu òwò ẹ jẹ́ àjọ dọwọ́pọ̀ lórí ètò yìí ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wà 0033 18 17 74 kí àlejò máa sọ̀rọ̀ bí a ṣe lè dọwọ́pọ̀ àti dòwòpọ̀ fún ìtẹ̀síwájú ètò yín lórí ètò ìjókòó akọni yóò kúkú dára fún yín mo ń gbàdúrà pé bí a ti wọnú àwọn oṣù ńlá yìí lọ ààbò ọlọ́run máa dájú lórí wa yóò dájú lórí ẹbí wa yóò dájú lórí ohun ìní wa ní orílẹ̀-èdè kò ní sí àjálù kò ní sí wàhálà ọwọ́ ọlọ́run tó ń dáàbò bò wá kò ní ká kúrò ní orí wa torí pé a ní olùṣọ́ àgùntàn ńlá tí ó ń dáàbò bo agbo rẹ̀ ní gbogbo ìgbà mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí orúkọ mi kò tí ì yípadà o David Oladapo àròlé akọni àtẹ̀mí àti àwọn tí a jọ wà nílé agodo ní àṣálẹ̀ yìí la máa tún dágbére pé bí Jésù kò bá ti dé ọjọ́ mẹ́jọ ni ó dà lórí ètò yín ètò wa ètò gbogbo ènìyàn ìjókòó.

0: lóde tá mọ̀ sí shopping mall kò sí ilé iṣẹ́ Amotec Enterprises jẹ́ kí n sáré fún ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ wọn 09030879910 09030879910 tàbí kí o pè wọ́n sórí 08073032261 08073032261 iléeṣẹ́ Amotec wọ́n ní àwọn ọlẹ̀ wọ̀nyí níbi tó dáa tó sì jẹ́ pé tó o bá kówó lé lórí kódà wà á padà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò tó wá padà dúpẹ́ lọ́wọ́ Amotec Enterprises ni ilẹ̀ plot mẹ́ta 3 plot of land pẹ̀lú ilé lórí ní ojú òre bus stop ọ̀tà nítòsí ìgọmọdé grammar school ní ìta gbangba lójú pópó òdí ìrókò road bákan náà ni wọ́n ní 3 plot of land fenced with gate ní elégìgbò lẹ́yìn oko ọbásanjọ́ back of ọbásanjọ́ road ọ̀tà ogun state iléeṣẹ́ Amotec ló ní 1.5 plot of land tí wọ́n ti kọ́lé sórí rẹ̀ pẹ̀lú borehole ní coca-cola road ojú òre ọ̀tà bákan náà iléeṣẹ́ Amotec Enterprises wọ́n ní ilẹ̀ káàkiri sango ìyànà yẹsí jọjú pàápàá jùlọ ojú òre àti gbogbo inú ọ̀tà láwọn owó pọ́kú àti tí owó rẹ̀ ò ganilára láti wo àwọn ilẹ̀ wọ̀nyí àbí láti wádìí síwájú sí o lè kàn sí Amotec Enterprises wọ́n wà ní number 20 back of Obasanjo Farm Road Elejigbo ọ̀tà number 20 back of Obasanjo Farm Road Elejigbo ọ̀tà o sì lè pè wọ́n tàbí kó o bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp lórí àwọn nọ́mbà wọ̀nyí 09030879910 09030879910 tàbí 08073032261 08073032261 Amotec Enterprises gbogbo ilẹ̀ sango ọ̀tà lọ sí ifọ̀ mọ́ Èkó ọwọ́ wọn gbogbo ẹ̀ wà.
1: Fẹ́lá ni kẹ́ play.
2: Ó tì àṣọ la fẹ́.
1: Hip hop ni kẹ́ play jọ.
3: Ṣé yìí lè jó ni? Ẹ ń tiro, ẹ ń tẹ̀pa, ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
2: Ah, dèrò ǹkẹ́ lẹ́nu ẹ̀. Èmi ti sọ̀pánu ijó alẹ́ òní. Ẹ dáyàn mọ̀.
1: Ẹ pẹ̀lẹ́ o, kí ló fa tó tó nù?
3: Ẹ̀ẹ́n, bàbá, ẹ̀yin náà ti sọ̀pánu. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
1: Bàbá àgbà tẹ́ níbẹ̀ gí lójú ṣe o. Mo lu egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ̀pánu.
2: Tó jẹ́ pọ́lọ́run ló yọ mí, lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń já gaara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó mọ̀ mí lè mọ̀, ìyẹn ti dàfi sẹ́yìn. Ewo ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ Mario. Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsàn afinipamọ́, àrùn afiniṣẹ̀sín, ìdè mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abanoje Road, Ikotun, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216859. Lẹ́ẹ̀kan sí 08068216859. Dèrò ǹkẹ́ ó sì rìn ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
4: Gbogbo apátá la mọ̀ wípé àlàáfíà òun ló ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọn ti wà lórí ètò lénìí. Bàbá wa ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kí ẹ sì dárúkọ yín.
2: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń fi ewé àti egbò ṣọmọ aráyé lóore. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò wípé a ò ní fàìsàn lùgbà.
4: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikotun. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859 08068216859.
2: Lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹni àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọ̀ káàbí aromọlẹ́gùn. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí bá lómi ò máa tó máa ń fà á bó ń ṣe ń rìn tá ti rìn dogun òní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí abẹ́ni tó ti ní jàǹbá mọ́tò rí abẹ́ni tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúà kó di ọ̀ràn. Mo níwọ̀n tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń ro mí apáríro ẹsẹ̀ kíkan ẹlòmíì ó máa rìn lọ́ba ìbà tó máa bọ́ lẹ́sẹ̀ tí ó fẹ́ jábọ́ tó bá ti rí àwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ nìyẹn àti rìn ó dogun ìbàdí kó máa bu ọ́ so ní gbogbo ìgbà kati ni o dogun keti o ma pariwo kaya o ma lu pipipi elomi aya re o ma jani elomi apakara lati oke de sale ni okuta itai elomi gan gbogbo nkan ni o ma ma se pipipi nu agwa re to ba tin ra won kan bayi
5: awa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun gbogbo bi te ba tin bo te ba ti de Ikotun roundabout ewo Marua to n lo se Abara Jerol tabi te ba n gboko bo Abara Jerol ni ke bere e bo le ni Daily Ara bus stop apa tun yen le yas Number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol ni lu Ikotun Lekun
6: baba agba te ni be gi loju ni ke ma so pe Ikotun jina irewesi okan ni won pe be e koko toju rewesi okan yin na ke gbera file bayi pe Ikotun ya lodo baba agba te ni be gi loju ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol ni lu Ikotun e ba ti de Ikotun
2: ero ba ni soro te le fi pe mi
5: 08068216859 08068216859
2: eyin na ma bo gan ni abiji iroyin o ta foju ba awon mi o ti e lawon o fe logun bi le ma so be e ma so be owo ti wo fi n gbale omo ye owo to san lodun ti ile to gba to dress inu e ndagu ara re njo toju e te ba wa de ma ni na line ma ba so pe na line baba agba te ni be lojo ba ti de nta ko ma fun e to ba ti lonu agu ara mo lo ogun ko ti o si nbe iwo na danwo ko ma bo
5: awa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun. Mo ni ero ibanisoro wa ni 08068216859. 08068216859.
2: Iwo dati ni dogun fun boyo orin wonku wonku orin on te koloba. Elomi eti e ma ma pariwo ni. Elomi bi se rin lojo ona ni o ma joko, bi se rin ni o ma joko. E wo gbogbo awon baba wa mama mi te nwo to je pe ma se rin, e ma fe re ni, e ma re ni. Bo se se yan were were to fin di oni yen ki se pe ba se bi awon na niyan iwo to wo enku abegbe karanku to tete jade bayi ko ma bo wa fun ititoju ati mara nipa tewe tegbo
5: ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun
2: lodo baba agba te ni be loju wa fun itoju to peye orin wonku wonku orin on te koloba ati ni di oran fun wo iwo gan gbogbo obadi gbogbo eyin lo ti bi wahala elomi ma n bo lokan bayi bo se n bere ni o ma kuru bo se nbere ni ma je kiti o di be to ba ti ra pere kekeke tete gbera bayi
6: ma bo sodo baba agba
5: awa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun
2: ero ibanisoro wa 08068216859 08068216859 gbogbo adugo to ba tin gbo wa bayi tete ma bo lodo baba agba lori ati ni dogun ni ati segbanse doran ni te lo mi ti ba po lo saanu wa to ba gbo wa n gbowo ka to se igbanse ni be se n gbo mi pa dele mechanic ni elomi e ni le ba soro nitori pe elomi o le nawo sagu are afi ori ko si tani ko ra fun nawo ti o ni se e ma fira yin sere agu ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo eyin de ro pe boya e mo ti lo leko si se e ma so be gbogbo wa la logun ko se ti o logun sugbon olorun oba fe nikan si je nikan lo bo olorun se ma ko se ti ma n bo sodo wa olorun ti n gbadura a ti mo pe adura ti gba ko to gbera le ni to ba tin ra pere pe boyo nrin bata n bo lese re e a se nkan paja paja lowo lese ati ni dogun apa romi egbe kara romi ati gbera gan baba ni party iwo le lo ogun lo ni ogun mo ni olorun bo ni ja rogun an gbe ni sugbe ni to ameri o an di magidi mo pe ka to rin olorun ni je keri sugbon adura la so ran ju ka gbe igbese nkan to n woju olorun to n be gbogbo ona ti so kan si keji ba fi wa lagu are to n fura si tete ma bo si
5: number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun
2: lodo baba agba te ni be loju
5: ero ibanisoro wa 08068216859 08068216859
2: e tete ko le te ba n gbo lale e jide be ndaji te ba n gbo losan e ma ti je pari ke ti ma bo ke ma bo e wa fun imoran atalaye ati ona abayo lori tewe tegbo ti o mu kara yin o se kebe kebe sagbade we marugo ta kebe lodo baba agba teni be gi loju ilu maka onisegun ibile to n fe we ati gbo so mara yin lori elomi ni mato ti o toju mato eyin no ri bi o se ri gege be na lo ara wa ara dabi mato ni ta ba gbe mato so na ta ba nlo bada bibi ta ba nlo ta ba service e mo ko le taku soju ona odun wo ni won ti wa laye to tin je to tin mu to n gbadun to ijo toju ara eri tan ma wa soro pe bye bye le ra wa o ti won judo iro na ma npa ma ba so be o baba agba te ni be loju gbogbo bi ti mo nde pata adura na ma nse femi boya gbogbo ara lo nte ni ara yin eni owo nkan mi ni egbe kara ro mi ni to ba ti wa nri awon apere kan ogbodo gbe igbese lati wa toju are
5: ni number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun.
7: Ero Ebani Surawa is 0806821-6859. Is 0806821-6859.
8: Babagba teni begi loju. Opo lo ti nowo nowo towo ti tan kele. Kini imoran yin fun won lati gbera gija ki won ma bo ni ilu Ikotun. Tore lomi ma so pe Ikotun jina o.
6: Babagba teni begi loju ni ke ma so pe Ikotun jina. Irewesi okan ni won pe be e kokko toju irewesi okan yin na ke gbera fao bayi pe iko tun ya lodo baba agba teni be gi loju
5: kere o
2: kini won ni dawo na o lere aisa agban ni lowo olorun ma jari ogun wahala ya nlu pipi ayin to ejo birin le te gbo gbogbo ti mo so pata awon ni abi won so ron gbo birin ni gbogbo tokunrin to birin lo ni ta so yo sugba won to ba won woju olorun to nbe lo na to light san kan si keji nu agbara iwo kan si baba agba teni be gi loju ona abayo olorun lo se to ba ti de lori gbogbo nkan ko la le ma fenuba gbogbo ti won na ba joko to ri pon se olowo lowo bayi mo pa isa tarun tan ba ti bimo ma bo si
5: number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun
2: tete ma bo ko ma bo bi mo se soro yi lokunrin lobirin lomode lagba olowo bo ni so wa den ti o ma ti ro a to se a fi won se yeye sugbon nkan kan lo se okun fa e te ba tin ri papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti
9: Ema kale o iroyin ni soki lati le ise bond 92.9 lengbo ade oluwa ade folarin okun ade loniroyin are bolagme tinumbu loni salaye wipe eto oro ajo orilede nigeria tawon gunle lati tunse yo gbe nigeria sori akaso nla ti o si ni jabo titi lai lai ti o do labe aburada owo oke dollar trillion eyo kan lori eto oro aje to ba ma fi di odun 2030 o le je pe ikoju die die ti nira ti awon orilede nigeria nkoju en to suju are Bola Ahmed Tinubu to je alaga egbe oselu APC ojogbon ne tawe yewada ni woni ni bi apero nla kan ti won tin salaye ise ribe bi ati aseyori asiwaju Bola Ahmed Tinubu ni olu iluwa ilu Abuja ni bi apero ohun ti won pejo ni are Bola Ahmed Tinubu ti salaye pe awon atuto yi yo fun orilede Nigeria ni okun ati ipinle to dara lati gbe ojo ola waro paapa julo lori eto oro aje oni ba bagba pe karora wa leti pe asiwaju Bola Ahmed Tinubu ni won bere atunse eto oro aje wa lati ojo kokan di logbon osu karun odun 2023 ni igba ti won ti bura fun won gege bi are awon alaale ti won gbe kale ni won ni o ba awon mo Nigeria lojiji to je pe bi tohun se nko ni tobi ti bi pa amora to wa je pe ohun to koju si mi ko lo koyin si iwo gege bi ilu gogan le igbimo asofin ti ibile labe ijoba ibile somolu elekewa won ni won ti ki ranse ikini ku ori sawon iko agbabolu world f ti ojo ori won ti ju odun kerin ni logun lo ta mo si world f under 16 football team latari aseyori ti won jawe olubori nibi idije kan ti won pe ni Alabi Kolari David under 16 unity cup iko agbabolu world f ohun ni won ni won bori iko agbabolu world ti Bariga pelu ayo 4 si 3 nibi asekagba idije ohun ti won si gba ife eye alawo owura lati ja iko akoko en to je olori iko awon asofin ni ile igbimo asofin ti Somolu Ogbeni Tunde James Oyeyiola loruko gbogbo awon asofin iyen councilor to ku ni ward F ni arabirin Kede Alimojola Oso ni won ni awon kan sara si awon iko ohun latari aseyori ti won se to ti toka si wipe ijoba idagbasoke ohun won sise toto papa julo lati maru awon odo lagbara nitori ojo larere iroyin to lati le se bond 92.9 ni Dubai lo ko pataki lo soro to pe ajayi to ko iroyin do ade oluwa ade folarin o kale loruko temi ti mo ka e kale lekan si
10: mare lo diri e

0: And Himokaye Abba Spiritual Therapy, Babatapa World World, 61 Santos Avenue, Abule Babu Stop, Nipile Ko, Warning, Arali Lelo Goro, Edato Banya Lafia, Ungubulunio, Agboto Bani Lawa Biku, Omiri Reku Bodo Bo, Amoshua Jung Bobo. Eko ojú òpó yìí sílẹ̀ yóò ṣe yín láǹfààní láti pè wọ́n 0803-373-5570 tàbí 0708-927-4444. Ohun tó bá fi ń jẹ̀kọ́ abẹ́ ewé ló wà àdára máa ṣàìsàn kan ò sí ohunkóhun tó lè jẹ́ ìpèníjà fún ọmọ ẹ̀dá. Ọlọ́run ò ṣe bí o, èèyàn ní ẹbẹ̀. Bẹ́ẹ̀ni, ọmọ aráyé kò lè pa kádàrádà ní tòótọ́. Àmọ́ látàrí agbára tẹ́lẹ̀dùn àfijìn kí ẹ̀dá, àwọn ọmọ adarí ohun máa ń ṣì í lò. Wọ́n lè fi fọwọ́ ago sẹ́yìn. Ọlọ́run ọba àánú yóò pèsè ọmọ alálùbáríkà fún gbogbo àwọn tó sunkún àìríbí. Ṣọ́ṣọ́ nílé àtàrẹ kó, àtàrẹ kan kì í kó tiẹ̀ láàbọ̀. Fún àṣírí gbígbà àdúà, kálàmù àdúà, nọ́ńkà àlẹ́ àdúà. Bàbá Tápọ̀ Worldwide ní kẹ́ ẹ kàn sí ní Santos Avenue, Abúlé Ẹ̀gbá Bus Stop. Ilé-iṣẹ́ Bàbá Tápọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ àìsàn alálọ́bọ̀ àbí àwọn àìlera kan tàbí míì ní bá a fínra. Àwọn kòkòrò àìfojúrí, májèlé oúnjẹ, gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ wípé ẹ wà nípasẹ̀ oyún níní, ẹ jáwé àbíwọ́rẹ́ láyọ̀ lágbára Ọlọ́run ọba àánú. Ẹ̀yin àgàn ẹ tọwọ́ àlàbọ̀sùn fi pọnmọ lára. Lórí ìkéyìí àìsàn, àrùn alálọ́bọ̀, àìróorun sùn ni, ibà pọ́júpọ́tọ̀ ni, àrùn mọ́lẹ́gun ni, tàbí fòníkúfọ̀ ládìde. Kí ìgbésí ayé ẹ̀dá máa ní ìtumọ̀ kórí nǹkan dìmú lórí èpẹ̀ gẹ́gẹ́ bí ohun re. Ọlọ́run ní jẹ́ ká bọ́ra yín fọwọ́ tí. Ẹ̀yin ẹṣẹ́ àti ìpè sójú òpó Bàbá Tápọ̀ World World 0803-373-5570 tàbí 0708-927-4444. Àláfíà yín kò ní di fíafíà o. Ànímọ̀káyé Bàbá Tápọ̀ World World ló sọ bẹ́ẹ̀. Wọ́n ní mo tètè dé, mo ríre gbà, mo pẹ́ lẹ́yìn, àánú ṣe mí. Ẹ ta mára kẹ́ẹ̀kan sí ilé-iṣẹ́ Ànímọ̀káyé Abba Spiritual Therapy, Bàbá Tápọ̀ World World. Àláfíà wa ò ní di fíafíà o. Ẹ ṣàmí ẹ̀.
1: Rántí ìpínlẹ̀ ọ̀rẹ́ mi, gbìyànjú kó má dàgbé ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa ní ayé.
2: Ọpẹ́ ni fọ́lọ́hún ọba mi Èdùmarè. Ẹ kú lé níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ wa lórí ètò yìí lálẹ́ ètò ni. Kànàkànà mi ti dé ọfẹ́ mọ̀ já tòǹtòwú. Àfin mi ti dé o, kí gbogbo ayé ọmọ rí mi gbangba lóde ọjà ni. Ẹ kú lé o, ẹ kú iṣẹ́ ò ní ẹ kú àfọmọ nìyẹn ṣe. Yọ́ mọ̀dákọ mọ̀ ní ìbàjẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba mi Èdùmarè. Orí ètò wa ètò yàn náà láti déhun ilé-iṣẹ́ Bond FM láwà 92.9. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba mi Èdùmarè. Lálẹ́ ètò ni aláwọn nǹkan kan tá a bára wa sọ. Rí wọ́n ní àjáso àjárọ̀ kì í mọ̀ àwọn ilé aláǹtakùn àbẹ́bẹ́ kọ́ bẹ́yìn àgbà ti sọ náà nù. Ọpẹ́ ni fọ́lọ́hún ọba mi Èdùmarè. Ẹja dúpẹ́ lọ́wọ́ ilé-iṣẹ́ Bàbá Ànímọ̀káyé tí wọ́n so nígbọ̀wọ́ ètò yìí. Níbo ní àkàlẹ̀ sí nọmba 61 Santos Avenue ní Abúlé Ẹ̀gbá nílùú Èkó, níbẹ̀ ni wọ́n kalẹ̀ sí. Gbogbo ẹ̀ ń bá lọ sọ́nà Sango bẹ́ẹ̀ bá ti dábúlé Ẹ̀gbá ẹ̀bọ́lẹ̀ níbi ilé-èpò Mobium. Ẹwọ́wọ́ ọ̀tún yẹn tẹ̀lé àwọn ọlọ́kadà. Ẹgbọ́kadà ń bẹ̀ ẹlẹ́ni lọ sí nọmba 61 Santos Avenue. Ọ̀dọ́ Bàbá Ànímọ̀káyé níbẹ̀ lẹ́jà sí gan. Àbíká ẹ pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn, ẹ pè nọ́mbà wọn 0803373-735570 0803373-735570. Nọ́mbà tẹ́ ẹ fi pè wọ́n, tẹ́ ẹ fi gbá wọn láago nù pé bàbá mo ti débi báyìí mo ń bọ̀ lọ́dọ̀ yín ṣe é wà rándì. Torí náà ni mo fi ní pé kí ni tí ń jájú wọn náà lọ́wọ́, kí ni tí ń bà yín lọ́kàn jẹ́, ṣe lórí ọmọ, ṣe lórí iṣẹ́, ṣe lórí ìfọ̀kànbalẹ̀. Ọlọ́run ọba mi Èdùmarè ní bẹ̀dà yanjú ọ̀rọ̀. Torí ntẹ́dà fẹ́ jẹ́ ilé ayé rawo eda bi eda nlo lola asiri ti o to fara pamọ fun ni owo alaafia ni lo wa eko number nle le kan si 00337355 70 00337355 70 number baba ni mo kan yin niyan ti mo nlo lala choni aleke la kori eto gan ti mo mo wa sori eto loni akori eto tuni oni mo pe ni eni agboju okunle ti o je ni agba abi ki n pe ni abamo abamo se be ni fu eni ta mo fe ni eje ni fe ni ta ro pe ko le se ni nkan se imukuku nika sugbon ko gborun asebi imunika imunika o ohun asebi ni ogbo nje le mo wi pe ogo ti eda gbe waye ojura won lo be irawo ti kaluku ojura won lo irawo kaluku po won ma terawo elomi pa ngba ba nwe lowo lati ikoko o le ja pe irawo 24 lomo ngbe waye en ti ba won ngba mi to si loju nu emi ti ru won ba je ka won ma te pa o bi irawo ba wa je 24 ajapo ti nlo sibi ti gomina abi ti president nu kaluku lo ni number irawo ti e nibi ti won lo ani baba nba ni gbe ta mo wa re ni aje pe o ku die ka to ka ba ni gbe ka mo wo erin ni ka mo nu eni aje ko ku die ka to so mo ya meji ni o wa ni wa finu hanra won amo mo ya wu sanbe ero won ki finu hanra won awon mo ya wu sa igbe aye awu sa ni won ri ni won mo gbe be ba mu awusa eyen la won e ri pe awusa awusa ile kan na ni won wa sugbon won o ri nu ara won owo lo ba mi o ke fi pa owo lo fi pa owo lo fi pa bo re meji ba rin ti won ba mo nu ara won ki won o ki esara won awon ore a mo se ra won omo iya a mo se ra won egbon saburo eje seje ibeji gan ti an jo je taye kan iwa a mo se ra won bẹẹni sa ni mo fi so pe eni agboju okun le ngba mi ko je ni agba eyi ko yi eni agboju okun le o je ni agba awu eni pe gbogbo bi te tin taja nje eni fura nbe ibi te tin sise nje eni fura nbe eni en ba gbele nje eni fura pelu e je le mo ri pe ai nti mo so fun yin jo si nipa arabirin tin wa passport ye to fi passport pamọ ton wa kakiri to fe travel oko re o si mo passport ye pamọ o si mba sare kakiri oko lo mu pamọ o oko lo mu passport yawo pamọ ohun ataburo yawo won tun lajo sepo igbon dodo baba ti ki fi robo to loju baba ni hawo passport ten wa ibi bayi lo wa ibi bayi lo wa nu le yin iwo ko yawo kilode to mu passport yawo re pamọ kilode asiri ogun ki bo lodo timi kilode to mu pamọ nje le mo pe visa ti won fun yawo odido odun meji o si expire oko o si jewo wi pe emi mo mu passport e dani ngo fi travel ni abi abi ri nkan se ranti e ti mo so fun yin gba na lohun iyawo oko aburo to wa nba to nba egbon lopo oko aburo ti nbe egbon re lopo to tun fe pa oko o fe poko aburo re to fa isode ti mo salaye fun yin jong o na leleyi ti mo ni ki to mo wa ko ton wa la le to ni eyin ko yi ani eni a ba feyin tinigba mi egun lo mo fi owo eni ani o fe ni loju ata lo fi senu ta mo ti ye laye o olohun oba mi odumare oni je kekenke aye o tawa o akeke aye o mo ni tawa pelu ase olohun oba mi odumare awon ore meji bi omo iya awon ti won ti ro wi pe omo iya ni won be ba ri won ta omo iya wa ma sunle ara won wa ma jeun ara won abi kini wa je se fura won na wa ma wo so ara won eh aso kan na ni won wo njo na won si rode won tode ohun de won jo rode na ma ni won jo rode ni o won rode won tode de won bo aso wipe ka won sa aso won wa sa aso awon mejeji ni won sa aso won ti sa aso won sita ni abajade lo ngba won pada wole ore yen to n jade pe ko nra nkan to pada wole ngbo di role won ni won lo kaso won wa kaso won ko sinu bi ti won kaso si ngbo di jo keji ore keji ora so ti e mo ore ora so ti e mo arabirin si jenti ki kan kan ku ki lo ma wa ma so lo ni boya buru mi ti mu lo school niyan bojo ti feran re nu ewo e fi le oja e oponu alai ni la kai alai kan kan ku omo se o ase bi ti an ti fe fi jakule ni ase bi ti an ti fe fi gbe subunu eyan omo pe aso eni ta wo ta lagun si ibe lugu eni ngbe aso eni ta wo o ti yi ogo eni o ti pe o ti mu ogo eni o ti mu lare ogo eni aso ti so tele wi po n fe mu aso re ah kilode oun nikan ni laarin gbogbo awon ta won jo rin oun nikan lo nlori oun nikan ni ririn ajo oun nikan ni oun nikan lo lowoju oun nikan ni oun nikan lo jare yaju oun nikan ni lo loko gidi so oun nikan ni laarin gbogbo awon sawon choku na sawon wa lori ni je fura je fura eh orin ni o baba mi orun re re oloye ka ni fura baba nsale eni lo oye ka ni fura baba nsale eni lo baba sale titi be ba de koro e fura e ba sale titi o me ba de koro e fura o oye ka ni fura baba nsale eni lo omo se o ari mo kaye baba tapa ile ise won be ni number 61 Sandos Avenue ne abule egba ni ilu Eko gbogbo eyin te n gbo me boya lo Eko Victoria Island gbogbo ibi kebe Maryland lewa te ti lanfani ati gbo mi awu baba yoju si won ko live yi baba yoju si won ko live yi ta lo mo bi ogun ti n wa ta lo me n ta roba won gbonu okunkun ta fa sinu male ejan dele se animo kai baba sapa mo pada bo e ku kale.

0: fi bọlọwọ ilà ìlú ayé ewé àtegbò ni olódùmarè wa fẹnìkan jẹ nǹkan lọ àgbà ìṣègùn tí wọn mọ nínú ewé àtegbò tí ọlọrun fún ṣe ní bàbá pápá anímọ káyé ọkàn pàtàkì ni wọn kí ni wọn là kọjá kí ló dojúkọ kí ló dojúkọ ọlọrun fúnra rẹ ti lànà àbáyọ fún gbogbo èèyàn láti bọlọwọ ìdojúkọ ayé ìwọ sátìkọ sí bàbá pápá anímọ káyé lónìí ní nọmba 61 santos avenue abúlé ẹgbà lẹga tàbí kẹ máa pe 08033735570 lẹkan sí 08033735570 anímọ káyé bàbá pápá òkú méjì ọjọ
1: ṣe dáadáa ló dé.
2: Mo ní lápò ọmọ wa bí ìbọn ẹgbọn wìrìwìrì kí lọ ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ni máa wá sọ kí arábìnrin ní wo ọ̀rẹ́ mi fílẹ̀ jàre ọ̀rẹ́ tọ́ má sọ iná ní ń sáré síwájú ní sáré sẹ́yìn ni àjọ ń wá sọ kí níbi tí wọ́n ti fẹ́ fi gba ògùn arábìnrin yìí ó ti mú aṣọ rebi kan ibi wọn ó ti fi aṣọ gbogbo lọ́wọ́ ẹ̀ àpọ́mọ̀ ṣe o àṣẹ aṣọ ẹni tóògùn ẹni ti yí tá a ti làágùn sí aṣọ yẹn ká máa tọ́jú ẹ̀ aṣọ yẹn ká máa tọ́jú aṣọ ẹni àṣẹ tá a bá wọṣọ tò déédéé ọyẹ ká ọyẹ amójútó gbogbo ń tarábìnrin ìwọ lọ́jọ́ náà àtàwọ̀ tẹ́lẹ̀ àtàṣọ rẹ̀ gbogbo ìtòlò sára tòlò sáyà kọmọ sí kankan tó rí mọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ò fura kọmọ fura sọ̀rọ̀ ara rẹ̀ ibi ọ̀n parí iṣẹ́ sí rèé ọwọ́ àdìpé nǹkan ń já wálẹ̀ díẹ̀díẹ̀díẹ̀ ọwọ́ àdìpé nǹkan ń bọ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀díẹ̀ ọwọ́ àdì wípé gbèsè ń wọlé ó dì wípé gbogbo àwọn tó ti gbọ́jà fún ni wọ́n ń dá ọjà padà ó dì wípé gbèsè wá gorí gbèsè ọwọ́ àdẹ̀ntòrù ti ń gbẹ nítorí gbèsè bẹ́ẹ̀ lárábìnrin yóò sì kúrò lọ́dọ̀ rẹ̀ ọwọ́ à ń bá a sáré kiri ṣùgbọ́n nígbà wọ́n ti lu aṣọ yìí tí wọ́n lò fárábìnrin yìí tán arábìnrin bẹ̀rẹ̀ sí ni máa dìde tiẹ̀ ọba filé rẹ̀ lẹ̀ kò wá wálé mọ́ ọ dànù bọ́ bá pè kò ní gbago bó gbìyànjú ẹ̀ títí kò tiẹ̀ ní dà lóhùn ọ̀rọ̀ iṣu arábìnrin lọ́ba pàtì háwo ọ̀rẹ́ tá a jọ ń jẹ tá a jọ ń mu ọ̀rẹ́ tèmi àti ẹ̀jọ́ ń ṣe wọléwọ̀dé kí ló lè dé tí ò gbé fóònù mi mọ́ kí ló lè dé tọ́jà wípé tí n bá pè é ẹlòmíì ní gbé fóònù ẹ̀ mọ̀ wá ọ̀rẹ́ mi lọlé wọ́n ló ti kó kúrò ńbẹ̀ ọ̀rẹ́ mi mọ̀ ni bẹ́ẹ̀ wọ́n sì ní nǹkan ti yàtọ̀ fún ó ti dolówó òun náà ti ń ṣe yọ̀tọ̀ mi nǹkan ti ń bẹ̀ ó ti doníwúrú jí àṣe wọn a máa gba ògùn ẹnìkan fẹ́nìkan ibi aṣọ ni a mọ̀ ti gbogbo arábìnrin yìí nípa ìlákàkún ibi aṣọ ni a mọ̀ ti gbà á nípa ìní kankankankún ibi aṣọ ni a ti gbogbo lọ́wọ́ ẹ̀ nípa wípé ká mọ̀ tiẹ̀ fura ká gbọ́kàn léèyàn tó sì jẹ́ ẹni agbójú okò lé ọ̀jẹ́ ni agbá ọ̀rọ̀ yìí wá ń lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ń lọ bẹ́ẹ̀ ó sì lẹ́gbẹ́ kan olórí ẹbí ni a bá olórí ẹbí bá wá sọ́dọ̀ rẹ̀ ń gbọ́nà lọ́hùn kí ló dé àbúrò kí ló ṣẹlẹ̀ kọmọ yẹ kọ́ máa lọ báyìí kí ló dé tọ́rọ̀ rẹ rí báyìí lọ́ba kó lóró fún ẹ̀gbọ́n ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ń wá dà ọlọ́rẹ́ mi kọmọ wá sọ́dọ̀ mi mọ́ mo sì gbọ́ wípé ó tiẹ̀ ti travel out gan ọlá rẹ̀ ti wá pọ̀ sí ẹgbẹ́ yìí bá ní ń lò sí mú dẹ̀ngbẹ̀rẹ̀ báyìí ọ̀rọ̀ ń lò mú dẹ̀ngbẹ̀rẹ̀ báyìí ilé tó ń kọ́ lọ ọ̀tá gbogbo mọ́tò ló ti tà ọkọ fi ọ́ sílẹ̀ ọ̀yà lọ kò sí nǹkan kan mọ́ ọwọ́ adúró tẹtẹrẹ ó sì ń wò ọ̀rọ̀ ara rẹ̀ báyìí ọmọ ṣe o ṣé ìwọ ọmọ wípé a máa ń fọ̀rọ̀ lágbà ni a máa fọ̀rọ̀ lágbà ìjọ fọ̀rọ̀ rẹ lọ ìjọ òfin lọ mí ìjọ òfin lẹni kankan bọ̀dá mi ẹ wo gbẹnu ṣe òun bọ̀dá rẹ wo kíni àṣẹ báyìí ni yèrè mọ amọ̀ràn tí ore bàbá mi pé mi mọ̀ lájà o. aja mi mo pekun wo gba lo mi aforo lagba ni mo saja mi o egbon ni o si lagba to le foro lo e wo e ko number baba ni mo kai le 0033735570 0033735570 number baba ni mo kai ni ye en te fi wa won lonu te fi pe won eyi ko yi soro hun pe yin na lerin arabirin yin gban pa ai en to je baba won oni iwe egbo ni a popon gban ni won pariwo arakore kan won ni baba afa agbalagba ran oni nje yin ti mo oni won mo ah je n pe won lo ba pe won lo gba won lago baba ni ah abi te ba yoju si wa o iwo to n pe nle to wa duro soju kan to mo pe o mo se o alai mo kan kare lo ba pe baba baba ni e yoju be ba mo bayi ni e si bayi kasa bayi kawodi won dodo baba o ah imo po o ogbon be o ero aye ba mi ngba de be baba wowo e o wo nti o wo ri e baba ni o kare irawo lomo iwo ti o gobo lati ori de sale ah cha lo re re to gba so fun oni aso n o gba so fe nikan n o gba so mi fe nikan onira ni ronu si dada lo ba ni afijo kan o emi atore emi rode ba se titu dede awa sa so wa seyin ko le pe ko gbe die ka tu ka wole amo ore emi ri ti e emi o ri ti mi baba ni gbogbo awo tele te wo te jade lo ngbe na o ni mo ri kankan o si fi se binu le o o fi se binu o kai lai ibi to ja o sinu je lo mo pe aso re to wa ka pelu gbogbo nkan awo tele re to wa kiri ore re loko ore re lo lo fi saaju ore re lo gbogbo ti e ogo abawaye re lo re ti gba lo gbowo nti sise fun o ilara re ni won se bayi la se bayi kasa bayi kawodi ore arabirin yi o joko ogun bolare o bere si ni ma sunkun kika ewo opade fọlọrun oba mi edward animo kai baba tapa ile ise won be ni number 61 sandos avenue ni abule egba ni ile eko awon ni so nigbo owo eto yi eh number won re ko life be ba pe won baba arugo afa 0033735570 0033735570 number won gogo en ba mabule egba be ba ti de mobi bus stop nbe owo tun e gbo kada elen lo si number 61 Zandos Avenue won gbe yin de be gogo eyan lo ma be won si be waju odo won na won oja si number won re le kan si 0803373575570 0803373575570 number baba ni makaye ni e ewo oro arabirin yanju o olohun da pada olohun gboko olohun ase ti o si folohun o ase bona kan ba di ona mi o tula ase be nikan ba de enikan o tu ni mo fi ni kini n pa o laya kini oju orun sun to ewo a nitori awijare ki to tan lenu ibi afara gbe eto iro si lale to ninu number ni mo kai le kan si ka to ma lo 0033735570 0803373575570 number 1 o le kan si ah titi jomejo tatun fire atayo pade ni ori eto yi ah taiwo salami loruko ti mi aji be nto la won kan pe mi ni gboro aye o eh ire atayo na la mo ri pelu aso lohun oba mi jumare titi igba na be ba fe pe mi 0706943 9624 0706943 439624. Arola ma da o ani dana o odiwo bi ojoro odijo mejo
3: bimbo ore ko lanko
4: ola ke olomo ma je kin beni to wa aye wa lara re se
3: bi ti bawo
4: ojojumo lo pin si bi igba ti messenger ba pin letter ile ise o sowo o fi di re mi
3: o ninu obe lo niyan o
4: tani bo se se ajo lo njo danu
3: so ti wa gbe ejo ani mo kaye baba tagba
4: ani mo kaye
3: Ani makaye baba tapa lo pelu ofida lale grega Ani makaye baba tapa sapano bona lagbo re gbona o gboro ti gbona lo jeje bi ajere ewe nbe ego wa gboro wa du agoru ogun aye pa nbe lodo ani makaye baba tapa gbogbo ere to nbe lo fun oko aya omo rere ere to nsowo to fe jere o wa se wa se o ise je ka ni makaye be lo fun e gbogbo aye ba soro re doro modibedi to so pe loro ko lo soro badaja ewe to nte gbe atebe adu ani makaye ofi dadanu number 61 santos avenue Abule egba la ni makaye baba ta pa fi di kale si o bo tin fe wi atego se bebe 08033735570 08033735570
5: Hello pala ko ri re o mo ti fe ra na bayo
6: Secure the nation's forest.
7: Bi nawo ba sele lagbole, a ma kogun sani kan je nikan lo. Gbogbo eyin olugbe osodi solo leko, ti e ninu eso alabo ti wantiwa, ni bi oniruru ayeye, bi ko mo jade, ojo ibi, igbeyawo, isinku agba, ikose yege, ikeko jade, bo si ayeye isile, oye jije, igbopa ase, walimatu Quran, ayeye nikai, ifilole ti a mo si launching, ati be be lo, iba jode ale abi tosan, teyin wa nilo abo to peye, lori emi ati dukiya, e se ko si egbe Forester, labi assistant commander. Forester Security Services, Lagos State, Al-Haj Chief Adewale Salami, Desalam. Egbe lo won ni 08033211124 tabi 08080500098. Esi tun le pe State Commander ni Ipinle Eko, Commander Oguni Ibalogun 00331860093. Anfani si tun wa lati kan si ile egbe won to kale si 21 Adeyemi Street, Arojobe area, Osodi Ipinle Eko.
6: Foresters secure the nation's forest.
8: Alaafi Olorun ko ma ba gbogbo wa, mo ki okunrin be ni mo si ki obirin. Emi omo yin baboke o, gbogbo awon eyan na ti mo baboke o lori nkan yokan. O na ni isara ti ma fa idakole fun omokunrin. Ti ki je ki omokunrin le soju si re dede lodo aya e. Awon nkan to ma fa awon kan yi, akoko nbe o ni tokunrin ba ti ni arun gbajumo ri. Elomi ko ma ba obirin sere lati ko tun se alada lowo, a ma sakoba fun awon isara ti ma so ara di ole. Iwo mo okunrin to je si pe laarin seju kan si meji, ara re to ba ti dide yo ti sare wale. Abi ko ti e mo le se bi e meji bi e meta kile to mo abi ko je si pe ara ati o ti e ni dide dada depo pe o le ba obi lolufe re sere dada iwo to ba ti ni ipenija nipa ti ma so omokunrin di ole mo ni ko dide le ko mo bo wa baba boke o ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church Jakande Gate Okeba Igbe Road ibe ni baba boke wa bayi ero bani soro mi 08094471143 lekazi 08094471143 lori ailera olomokunrin ti mo nsoro npa e o je nkan to ti se mi gan fura mi ri ti mo si lori sirisi nkan olohun to gbe mi pade baba tolohun lo fun mi ohun lo fi je si pe ni gbogbo awon eyan tan wa sodo baboke o lori idakole ti mo so omokunrin dole awon na mo pe olohun fun enikan si ju enikan lo omo odun melo wa ni wo o ti ju omo 40 years o ti ju omo 50 years o ti ju omo 60 years to je pe laarin iseju kan si meji iru ara re o ti wale a wa ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church Jakande Gate Okeba Igbe Road ibe ni baba oke wa bayi tin kisara to ba wa lagbara a ma fa kiyan mo le rese gbe kanrin laarin iseju kan si meji ka bere si ma mi helele elomi yo ma rin gege bi eni ti fata fe boyo lese re kanrin ka ma terin abi ki ara bere si ma tani elomi yo da bi gba to fe po nkan ti ko ni ri po ninu ara mo ni to ba ti mo po ni pe ni ja awon nkan ti mo ndaruko yi a ni ero igbalode eyi ta ma fi asi ayewo ti wa no si ma foju ri gbogbo ntin si o ninu ara lati ni aje egun adayeba eyi ta kokko fun awon eyan na o to di pe yo bere si logun a wa ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church Jakande Gate Okeba Igbe Road ibe ni baba oke wa bayi ero bani soro mi 08094471143 43 080-944-711-43.
9: Kéré o, ìyẹn ẹgbẹ́ àpèdè Yorùbá, ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn àti Happy People's Club, Alhaji Agbemisola Olaanu kan, aláṣẹ Twins Mother Food Canteen, a kó wọn jọ ṣàṣálẹ́kọ̀, kí gbogbo oníbàárà wọn tí wọ́n bá wọn ra oúnjẹ, àpamọ́wọ́ owó, àtàjèrè ọjà. Bákan náà ni wọ́n ń kí gbogbo ọmọ ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn Land, láìgbàgbé Ibadan Pillars Club, lọ́mọdé lágbà, Happy People's Club, ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá tòótọ́, àti ẹgbẹ́ àpèdè akúṣẹ́ ọpọlọ. A ò ní tọ́sájò, a ó kó èrè oko délé, ẹgbẹ́ yín ó máa lékún, a ò ní tọrọ jẹ, a ó máa ríná rílò, a ó tayọ nínú ẹgbẹ́ pẹ̀lú, ẹ̀mí gígùn àlàáfíà, la ó fi lògbà o, àmì.

0: pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pẹ́lẹ́pẹ́lẹ́ kó bá kúrò lọ́wọ́ kò ní púpọ̀ ládìde.
1: Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹ̀sẹ̀, orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn.
0: Títàkù àbírí ro.
1: Gbogbo ohun tó bá lè máa mú ni pọ̀lẹ́ ẹ̀mẹ òun ẹ̀mẹ fàkílẹ̀ ò tó mọ́.
0: Ó léwu díẹ̀.
1: A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ dá para o.
0: Wọ́n ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú.
1: Láàrin ká máa mí gúle gúle.
0: Ó ń bẹ bí ìtàtijọ́ egbò náà ń dàbí ti gbà ní.
2: Iléeṣẹ́ bàbá Ewégbèmí wà ní Kétun bus stop lálojúkọ orí jẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń lo mọ́tò alápẹ̀rẹ̀ ní Kétun.

0: ẹkún ilé làkàrà lò kò ní ẹrù wọ́n là sórí ọ̀nà kábíyèsí láti ọba ọlọ́dúnrà fún mo ní àlejò kan ní agbára kò dúró èèyàn lánà mú lẹ́nu bẹ pẹ̀lú mi ní agbára ń bí ìgbìmọ̀ ó jẹ́ pé mo gbé ọ̀rọ̀ orí ètò orúkọ tèmi ni olùmọdé ọlọ́lẹ́rẹ̀ lẹ́pẹ̀ nínú olúmọdé omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Bàbá ẹgbẹ́ mi, bàbá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ dáadáa, tó mọ̀ nípa ewé àti egbò kábi ṣọmọra ilé rẹ̀. Ó jẹ́ pé tí àwọn tó ní àìsàn kan sí mi, ẹ má fi ń pè wọ́n, àbí wọ́n pọ̀ sí wọn nílé iṣẹ́ wọn kó tọ̀ wọn máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ṣùgbọ́n ẹni oníkànnà tí ń gbọ́ pọ̀n, ẹni ọlọ́fọ̀nà tí ń gbọ́ mọ̀tá, bàbá ẹgbẹ́ mi, kò dáàbò ìgbà.
1: Ẹgbà
0: ẹ fi ara lẹ́sà.
1: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé. Ọlọ́run kò ní gbà àlàáfíà lára wa. Orúkọ èmi tẹ́ ń gbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ẹlẹ́gbẹ́ mi tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun.
0: Ọdún kẹlẹ̀ yìí rèé tí ẹ ti mọ̀ nípa ewé àti ìbùkárà lo nǹkan ìṣègùn ìbílẹ̀.
1: Bàbá tá a bá ní fi kun 25 years ní rè ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú iṣẹ́ ewé àti ìbù.
0: Bàbá ẹlẹ́gbẹ́ mi ẹ máa ń sọ fún mi pé àwọn ọ̀rẹ́ sì mọ̀ yín bóyá ẹ ti wá yí padà àbí oṣù wà bẹ́ẹ̀ náà nípa iṣan ara pé à ń tọ́jú iṣan ara ni ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa. Ẹ bá yé ẹ tún kọ ẹ tún lè òkè òkun ẹ tún lọ gba ẹ̀kọ́ sí i ṣé bẹ́ẹ̀ náà sì ní sàn.
1: Ẹsẹ̀ atọ́kùn mi ò tí ì yí padà mi ò sì ní yí padà láéláé torí tí mo mọ̀ nípa ẹ̀ tó sì dá mi lójú òun náà ni ká ṣe ìtọ́jú iṣan ara yálà ọkùnrin ni àbóbìnrin.
0: Nípa iṣan ara yìí sà kí ló ń fa gan-an ọkọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
1: Ẹsẹ̀ atọ́kùn ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ń ṣiṣẹ́ lára ó poríṣiríṣi ṣùgbọ́n ẹgbẹ́ ká mẹ́nu bá díẹ̀ ń bẹ̀. Àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ni ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀sí ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́ èyí tó tún fara pẹ́ ni fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sanra ó ṣeéṣe kí wọ́n ní ìpèníjà nípa àìsàn ara.
0: Àwọn tó bá ní ipò bí láàárọ̀.
1: Bẹ́ẹ̀ni bóyá wọ́n sanra.
0: Ṣé ọkùnrin nìkan ni ó ń ní iṣan ara yìí ni àbí ó ṣe bẹ́ẹ̀ fún obìnrin náà.
1: Bẹ́ẹ̀ ni sanra ṣe ń dọkùnrin láàánú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàánú.
0: Bàbá ẹlẹ́gbẹ̀ mi ẹ bá mi tu fẹlẹfẹlẹ kí à ń pè ní iṣan ara gan sà.
1: Ẹsẹ̀ atọ́kùn iṣan ara dàbí òpó tó pín ilé dúró ni tí òpó ò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ńbẹ atọ́kùn ara náà ní àlàáfíà.
0: Àwọn tó bá wá ní ìpèníjà yìí lórí iṣan ara yìí báwo nìyẹn ti lè mọ̀ pé mo mà ti ń mú kùdìẹ̀kùdìẹ̀ lọ́gbọ̀n ara.
1: Ẹsẹ̀ atọ́kùn ìwọ tí ò ń gbọ́ mi nínú yálà àgbàlagbà ní ẹnu àbí ọmọ kékeré tó jẹ́ pé tí o bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní oore ìwọ tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú táìtáì ẹsẹ̀ rẹ ń kú táìtáì
0: ọwọ́ máa gbọmọ ẹ̀.
1: Bẹ́ẹ̀ni àbí ìwọ tó jẹ́ pé tí o bá ti ẹnu òpó náà kan sí kejì á ti máa rẹ̀ wá ti máa ní gbìyànjú àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan ńlẹ̀ ògbògbò fún ẹ ẹlòmíì tó bá ní kò bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn yẹn máa mú sori ẹlòmíì á ní ìbádínlù nṣo ẹlòmíì á ní ẹ̀wá àdínlẹ́dẹ̀dẹ̀ báyìí ń ròrò.
0: Ọ̀gá ìgbò mi ṣé àwọn tó bá rìn tó ń fọ́ mú bàbá àti báyìí tó ń bẹ̀rẹ̀ àbí tó rìn jẹ́ pé ó ń ta gbèrègbèrègbè ṣé ká tó ní pé iṣan ọlọ́run ṣe.
1: Ẹsẹ̀ atọ́kùn iṣan ara wọn ti ń dàṣẹ́ sílẹ̀
0: nìyẹn.
1: Yọjú sí bàbá ewébì mi àjọsọ̀rọ̀ tí ẹ bá ti kọ́kọ́ dé ilé iṣẹ́ tiwa lẹ́yìn tí ẹ bá ti gba káàdì 1000 a wà ṣe àyẹ̀wò fún yín lọ́nà tìgbàlódé àti ti ìbílẹ̀ ká fi mọ kíni ń ṣe yín gan-an ìgbà wo ni kíni yìí ti bẹ̀rẹ̀ ìwọ ló débú ká tó mọ oògùn táwa fi ṣe ìwòsàn fún yín.
0: Ṣùgbọ́n mi ń gbọ́dọ̀ máa ń sọ fún mi pé òfé lè ṣe àyẹ̀wò.
1: Bẹ́ẹ̀ni ọ̀fẹ́ láyẹ̀wò àmọ́ tẹ bá ti dín ẹgbàá káàdì 1000.
0: Bàbá ẹgbẹ́ mi kó tó di pé ẹgbẹ́ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ ní àti ibi tí olùléṣẹ́ ní ọ̀sán. Àwọn kan máa ń sábà sọ pé àwọn òwúrò ìrúsùn orí wọn máa ń lágbó. Ẹlòmíì á máa ní ará máa ń rú orí orí ìrúsùn sí gbogbo ilé náà ní í ṣe pẹ̀lú iṣan ara.
1: Bẹ́ẹ̀ni ó ní í ṣe pẹ̀lú iṣan ara ṣùgbọ́n ètò tó fara pẹ́ kíní kan wà tá bàbá máa ń pè ní ọ̀fà. Ṣẹ̀lí ọ̀fà kan wà tá iṣan ara ẹ̀jẹ̀ ara egungun ara jẹ́ ni so tí ọfà yìí bá ti wá pẹ́ lára o se se ki ara ma ta ni ki nkan ma so kunu kunu ka ti ra re ni abi awon kan wa wa na ma ti lo sigba awon ti lo sawo awon ti lo sibuku baba asasun o se se ko ma de sara ni ko de fa ara olorun ni fi asan ti o gbogun ko ni fi jo wa mole o si tin se ni atokun ti o ni wo san ni o ni mi ko gbe wa pade alawo re ama teyan ba lodo baba ewe gbe ni pelu owo olorun ba to da ewe ati ni yo de mo sa awa ki si olorun sugbon afit olorun si waju olorun de fun wa si
2: o pataki to ye fun omo ede ni eni ki alaabia re pepele pele ko gba kuro lowo ko ni kugo ladide para wa kale lowo isoro ese oruku ejika ibade ati eyin ti daku abiriro gbo on to ba le ma mu ni tole emerun emepa kile o to mo lewu die a o si gbona foju se wa lodo ololufe da para o ba ti ri tage tage bi eni fe subu ni ma ni ka ma ni gule gule be bi tati de gbo na da bi ti dani be o rede mi 62 72 95 75 isara lo ngbe da duro nurse ni okore ti jokore o da isara owo kiku ese kuku tai tai laye ma ti je ki apa pe ese kan re bi ota re o wa ro ni ki je ki so gba de wi ategbo si loko wo se rego mi si mo daju daju
1: ile se baba ewegbe ni wa yin ketu bus stop ladoju ko ni je lese nibi ti won ti wo moto alapere ni ketu
2: 0627295 la pia re se pataki fun wo ati gbogbo ebi re patapata
0: nde bo se nja pe lewa o mo na le nbo baba wo gbe mi lati ipinlẹ osun awon mo na nipa ewu ati egbo daada baba wo gbe mi se ka ni pe iṣu ara yi o n gbogbo ni gbiyanju ni
1: ese iṣu ara gangan la n pe ni ido mi ni òun ló gbé ara wa dúró tí ìsàyè bá ti ní ní àkùdé ara ò ní dúró bó ṣe yẹ kó dúró ẹ rẹ lómi tó bá bẹrẹ báyìí ẹyin adé ta ìsàrà ti dàṣẹ sílẹ nìyẹn tó bá ti dé pẹẹdẹ oríbi lọ bó ṣe yẹ kó lọ ó ní oríbi lọ bó ṣe yẹ kó lọ lórí ìsàn ẹni yóò ní pè mí dà ìwọ lọmọkùnrin tó ń gbọ mi nílé tó jẹ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé ó gbogbo fún un ìsàrà rẹ ti dàṣẹ sílẹ nìyẹn gẹgẹ bá ṣe mọ pé nta ń pè ní ọlọmọkùnrin gan ìsàn ló gbé dúró ṣe wá rí atọkùn àwọn nǹkan kan míì wà tó lè ṣe àkóbá fún ìsàn ara ìwọ lọmọkùnrin tó bá ti ní àìsàn ìbálòpọ lọjọ tó ti pẹ nípa bàbá wa ń pè ní òkú àtòsí ó ṣeé ṣe kó ṣe àkóbá fún ìwọ lọmọkùnrin náà tó bá ti pẹ lára yóò ti kó bá ìsàn kò wá níbẹ̀ kí ìsàn yìí ní agbára àti ìlú ìta ń pè ní ìpọn lọmọkùnrin dúró
0: àwọn ọmọkùnrin ní ẹgbẹ́ ìpọn ọmọkùnrin rẹ kéré ju ọdọ orí wọn lọ́pọ̀
1: ìsàn kan wà nínú ìpọn lọmọkùnrin tó jẹ́ pé orí ẹ̀mí èdè ń gbà kọjá tẹ́jọ́ bá ti lọ bó ṣe yẹ kó lọ bí ọmọkùnrin yẹn bá ti ń dàgbà sókè ìkọ́ ọmọkùnrin ó lọ́mọ àsókè ni eléyìí ni bàbá wa ń pè ní àsókè
0: àyẹ̀wò fínífíní ń bẹ fẹ́ ṣe fún un.
1: bàbá àyẹ̀wò fínífíní wà á ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe àyẹ̀wò tá a mọ ibi tí àìsàn ló gọ sí lágọ̀ọ́ ara bá a ṣe ní ti ìgbàlódé bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ tá bàbá wa ń rìnrìn àyè dùn.
0: dúpẹ́ lọ́wọ́ lọ bá mi farabalẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní káwá pé ibi tí ilé iṣẹ́ yẹn wà sá.
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewédè mi rè 08062 7295 75 ẹ̀rọ bọ̀ lẹ́ẹ̀kan sí 08062 7295 75 ilé iṣẹ́ bàbá ewédè mi wà ní ketu bus stop ládùúgbò.

Ilé-iṣẹ́ bàbá ewébẹ̀ mi wà ní Kétù bus stop, ládojúkọ lórí ìjẹ́lẹ́sẹ̀, níbi tí wọ́n ti ń lo mọ́tò alápẹ̀rẹ̀ ní Kétù.

Ẹgbẹ́ àsìkò yóò ẹ̀yìn èèyàn mi. Orúkọ mi ni Mrs. Abike Amowo láti ilé-iṣẹ́ Ambi Jewelries and Accessories. Ọ̀rọ̀ Yorùbá ni mo tún mú wá fún wa tó ní pé ìrínisí ni ìsọnilọ́jọ̀. Bàdẹ̀ ṣe rìn láńkó ni. Ìyẹn túmọ̀ sí pé you are what you wear. Pàápàá jùlọ àwọn obìnrin. We have to look good always. We must dazzle. Either married or single. You may never tell what your husband or boyfriend falls for. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n like waist chain, leg chain, bold earring and the likes fáwọn ìyàwó wọn àtàwọn girlfriends wọn. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n kórira ẹ̀. Please don't try to look like anyone but create your own fashion style. Àwọn jewelries wa tí mo dẹ̀ ń sọ nípa èyí ẹ lè lo wọn lọ church, àsálà two, party, àwọn wà ń bẹ́ẹ̀. Ẹ lè lo wọn lọ sọ fees, ẹ lè lo wọn lọ sọ jà. Ẹ lè lo wọn lọ sí àwọn shops yín, àwọn store. Ẹ lè lo wọn kẹ look good. Kema dazzle. Ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 08023496546 08023496546 Ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546 And àwọn jewelries wa ní gold replica tó yẹ pé ẹ máa lò lálòpẹ́ tó wẹ̀ ò dẹ̀ tún gara. Ẹ máa rí ewu wọn lóríṣiríṣi ní Ambi Jewelries and Accessories. Ẹ máa rà lówó péréte, a dẹ̀ máa deliver ẹ̀ fún yín lówó péréte. Ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 08023496546 08023496546 46 ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546 ẹ ṣe gan.

0: kú débé àkókò yìí ní gbogbo ibi tẹ́ ti láǹfààní àti máa gbé ohun wa ní ìtàn yìí ọ̀rọ̀ lórí àlàáfíà wa náà gbogbo àbọ̀ta mo rí àlejò ní agodo bàbá igi tọ́lọ́run gbìn ọ̀pọ̀ arúgbó olóòtú ọfà ara bàbá kí ló gbé yín jáde torí pé àìsàgbà ọrùn yín níta báyìí.
1: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dédé àkókò tá a wà yìí àlàáfíà ara wa yóò máa jẹun a ò ní fi àìsàn lò gbà orúkọ mi ní bàbá igi tọ́lọ́run gbìn. Ọkọ̀ arúgbó olóòtú ọfà ara ẹ̀yẹ méjì sì jáde ẹ̀ tí bá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí lórí ìwòsàn ọmọ ẹ̀dá àti gbogbo bá ṣe gbáyé gbádùn pẹ̀lú àlàáfíà òun ló gbé mi jáde.
0: Bàbá igi tọ́lọ́run gbìn ọkọ̀ arúgbó ọjọ́ pẹ̀ tá a ti ń gbọ́ àwọn ọfà ara ìjáyé àtijọ́ nìkan ló fà ara ń dani láàmú àmọ́ sì wà títí dàsìkò yìí.
1: Ó sì olóòtú ọfà ara nǹkan tó lágbára pọ̀ ni àmọ́ ọjọ́ kọ́kọ́ fún ọ láwọn àpẹẹrẹ ọfà ara tó wà oríṣi ọfà ara méje ló wà ọfà idẹ ọfà bàbà ọfà òjé ọfà oúnjẹ jíjẹ ojú omi ọfà ara títa ọfà jàǹkáríwọ̀
2: bákan náà ọfà sakatúmbẹ
1: ara àwọn àpẹẹrẹ ọfà ara méje tó wà nìyẹn kò wá sẹ́yìn tí ó lè ṣe a máa sọkùnrin a máa sobìnrin a máa sọmọdé a máa sàgbàlagbà jẹ́jẹ́ mi mo jókòó kò sí nínú ọ̀gbun ọfà ara o tó bá ṣèyàn lọ́wọ́ a máa fẹ̀fọ́ rí ẹ̀gbẹ́ orí kan kó mọ fọ́yàn ké tí ó máa pariwo àyàlúlú pìpìpì ara títa ara jíjájẹ kọ́ wà tẹ̀sẹ̀ ó máa gbọ̀n rìnrìnrìnrìn kéèyàn máa ta gègègè kó mọ̀ dàbí pé wọ́n fẹ́ ti ṣubú látẹ̀yìn àbí nǹkan náà mọ̀ wọ̀ lọ́nà ọ̀fun ara àwọn àpẹẹrẹ ọfà ara nu tí ọfà ara bá gbénà yá tán a máa ṣe àkóbá fún iṣan ara a yóò sì ní fi iṣan ara wa dè wá mọ́lẹ̀ látàrí wípé ká gbá pákó má ṣe gbé ká gbẹ́sẹ̀ kó dogun ara ríro ní gbogbo ìgbà kí inú egungun máa sán ni wàá àbí kí a máa wo ìyàwó ẹni bí àbúrò ẹni ara àwọn àpẹẹrẹ iṣan ara tẹ̀lé mọ́ rí nínú àgọ́ ara ni o iṣan ara wa dé dàbí wáyà tó múra láti ibìkan síbì kan tíṣan ò bá ti sí ẹ̀dá ò lè sí tíṣan ò bá ti sí ẹ̀dá ò lè rin gérégé òun ni mo fi ní kẹ jáde wá o kẹ wá bá èmi bàbá igi tọ́lọ́run gbìn ọkọ̀ arúgbó olóòtú ọfà ara
2: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 070-3144-5626
1: bàbá wà ní lagos abeokuta expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo mrs filling station ní victory plaza níwájú bridge ẹlẹ́sẹ̀ gbogbo bí kí tọba ti ń bọ̀ sáà ti pe fóònù ọba wọn. Ìwọ ọlọ́mọkùnrin tó wà nínú ilé tó ń wo ìyàwó rẹ gẹ́gẹ́ bí àbúrò rẹ tó gbọ́dọ̀ fọwọ́ kàn irú àwọn kan wọ̀nyí ò dá o iṣẹ́ ara rẹ nu ó ti fẹ́ dá sẹ́lẹ̀ nu ìwọ ọlọ́mọkùnrin tó jẹ́ pé ojoojúmọ́ ni àròyé rẹ pọ̀ nínú ilé lọ́dọ̀ olólùfẹ́ rẹ o lè sági lọ́gbẹ́ kó soje o lè tọ̀ síbẹ̀ àyàfi kó o mọ̀ rapala kan sí èmi bàbá igi tọ́lọ́run gbìn ọkọ̀ arúgbó olóòtú ọfà ara gbogbo kan tó jẹ́ kùdẹ̀kudẹ nínú àgọ́ ara rẹ pátá gbogbo ẹ̀sìn ni ó dùn gbàgbé tọ́ sì lálàáfíà a ní kó máa bọ̀ látòkèrè kíyàwó rẹ máa kì ọ́ ní mẹ́sàn-án mẹ́wàá kó máa pariwo katapila dé ẹkùn ọkọ̀ òkè kínú rẹ ó máa dùn inú ọlájẹ́ adésóyè wọlé ìgbà yí lọlá adéwuyì ó dé owó nìkan kọ́ lobìnrin fẹ́ o àní bọ́ ọba fún lówó tọ́ ọba lè sojúṣe rẹ nínú ilé ọtí ìṣàgilọ́gbẹ́ o kò tí ì sòjé rárá ọtí tọ̀ síbẹ̀ ọsìn rápálá lọ́wọ́ ni ṣùgbọ́n tọ́ ọba ti ń tọ̀ síbẹ̀ tó kọjú sí ẹtọ́ kọjú sí àyọ́mọ̀ pé ó wọlé dé lóòótọ́ a ní ọ jáde wá wá bèmí bàbá igi tọ́lọ́run gbé ọkọ̀ arúgbó olóòtú ọfà ara.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 070-3144-5626
1: bàbá wà ní lagos abeokuta expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo mrs filling station ní victory plaza níwájú bridge ẹlẹ́sẹ̀ gbogbo bí kí tọba ti ń bọ̀ sáà ti pe fóònù ọba wọn.
0: Ẹlòmídẹ̀ẹ́rẹ́ àwọ́ká ni titi ẹ̀ tó ti dìṣòro fáwọn ọmọ wọn nínú ilé níbi fàmílì dé mú mi wọlé mú mi jókòó ẹ̀yin tẹ́ ẹ lárúgbó ńlé ẹ̀gbẹ́ wọn wá orúkún ní dà wọn láàmú ni àwọ́ká inú egungun ni àwọ́ká ráṣẹ̀ráṣẹ̀ ni wọn ò lè gbápá wọn ò lè gbẹ́sẹ̀ ẹ̀yìn ríro ní gbogbo ìgbà ara ríro wọn ò rórun sùn ni ẹlòmí ò ti jí láti bí aago méjìlá òru títí ni ó fi mọ́ kò tún ní rí orun sùn ẹlòmí àyàlúlù pìpìpì ẹgbẹ́ wọn jáde ẹ mọ́ sọ pé wàhálà bàbá gbà pọ̀ wàhálà ìyá gbà pọ̀ ẹgbẹ́ wọn wá ẹ wá gba ìwòsàn fún wọn tẹ́ ẹ bá ti dọ́dọ̀ wa àyẹ̀wò wà tá a ṣe fún yín ẹ sì gba káàdì wa lówó péréte.
1: Àjíǹde ara wa yóò máa jẹ́ àní fi àìsàn lògbà ó dìgbà.